ojúlé ayé ká. Agbára rẹ pọ̀ òde sóhun gbogbo. Ṣé bí wọ́n ló fẹsẹ̀ lásán rìn lórí omi yóò tó dẹ̀ rí o? Agbára rẹ pọ̀ òde sóhun gbogbo. Ọkọ mi àníwọ̀ ló

0: y no le dale. Sotele.
1: I prophesy.
0: Anything
1: dwelling in you.
0: Chojo Berry.
1: That will let you rise.
0: Chojo Dologo.
1: Inna
0: da pomana.
1: Kogbejade.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Oruko mi ni Aremusandi. Lati Amuloko. Mo dupe lowo Olorun alaye pe ni last year June se dis 30 pe an wo la bi mo si wa si emi te wa fo kan ro lu mi ti mo fe gan wa le bayi ki mu wa o ni fun mi ni se ni pe o fe anani yen
0: be te ori oke lana
2: ba
0: be pa no e ti o su heavy gan
3: I told you I'm not this month is so heavy
0: na wo so ke awon re ti o ti yado re ri
3: those kind of goodness that never came your way before
0: let your amen sound like thunder receive it now
3: amen ba pa bayi
4: bi oluwa se nbe ti emi e wa ìrànlọ́wọ́ ojú korojú ti dìde fún ẹ information yìí ṣe pàtàkì fún gbogbo àwa tó ń gbé Lagos State nínú ìpàdé tí a parí tán ní Evans Square ẹ̀mí olúwa sọ fún gbogbo ènìyàn wípé ó máa ṣe ìyanu tó yàtọ̀ ní service láàárọ̀ yìí ní agogo mẹ́fà àbọ̀ ní lóńlò bọ́stọ̀ ní fàgbà now inú àdúrà yẹn ni mo wà mọ́júmọ́ lábújá bí mo ṣe ń parí ni mo láti drop information yìí ẹnikẹ́ni tó bá ń gbé Lagos State kó jẹ́ ká pàdé ní fàgbà láàárọ̀ tó bá di aago mẹ́jọ a máa bẹ̀rẹ̀ ti Ìkòròdú a ń pè kankan ní rain of miracles òjò ìyanu aago mẹ́fà àbọ̀ ní fàgbà aago mẹ́jọ ní Ìkòròdú tó bá jẹ́ kan lára àwọn tó máa ń gbọ́ ètò yìí tó sì gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu má fi ìsìn òní ṣeré rárá tí a bá ti ń parí gbogbo à ń padà sí Evans Square gbogbo ẹni tó wà ní Lagos Island Lagos mainland ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ yìí tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mí ṣe a máa pàdé ní Evans Square ní Òyìnbó ìyẹn ní Èbúté mẹ́ta ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ yìí now ohun tó Olúwa sọ ni pé ọ̀sẹ̀ yìí ló máa fẹ́fọ́ àwọn èèyàn jù ní ọ̀sẹ̀ tán tí lò láyé Olúwa ní wòlíì mo fẹ́ lù ẹ̀ fún àwọn tó ń gbẹ Lagos State àbáwọn tí ó wà ní agbègbè Lagos State mi mọ́ bó ṣe máa rìn tó máa jọ ẹ̀mí ní ìpàdé yẹn aago mẹ́fà àbọ̀ láàárọ̀ ní fàgbà by 10:30 àti wà ní Ìkòròdú ká tó wá máa lọ sí Evans ní aago mẹ́rin gbogbo ẹni tá a jọ ṣèpàdé ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ́ fi òní ṣeré àdúrà yín máa gbà ẹ ní ẹ̀rí lórúkọ Jésù.
5: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti lè ṣe Radio Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kẹ́lá Wàtá tí ń gbóhùn Sátẹ́gùn. Fọlájìn Oyetayo ló níròyìn yìí ṣáájú náà. Ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Èsì ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC ń lọ lọ́wọ́ níbi àwọn kan ti ṣe gbégbá orókè láwọn ẹkùn ìdìbò mìíràn. Wàhálà abẹ́lẹ̀ ní sẹkítírìàtì ẹgbẹ́ òṣèlú APC látàrí àwọn kùdẹ̀kudẹ tó wáyé lásìkò ètò ìdìbò nílùú Ìbàdàn. Ikọ̀ Manchester City rí Chelsea lẹ́padà ná láti gba ìdíje FA Cup tọdún 2026. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Mẹ́ta lára àwọn olùfèròǹgbà hàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress eléyìí ti gómìnà ìpínlẹ̀ yìí lo ìlànà pípanupọ̀ fọmọ oyè mú, ìyẹn gómìnà Ayédàtiwa eléyìí tí ó sojú pé wọ́n sojú ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti yọwọ́ kólà ń kó wọn kúrò nínú ètò ìdìbò abẹ́lé náà. Àwọn mẹ́ta ọ̀hún eléyìí tí wọ́n yọwọ́ kílà ń kó wọn kúrò láti rí Tajudeen Adefisoye ní ẹkùn ìdìbò ìdánrẹ̀ ìfẹ́dọ̀rẹ́, Victor Atégbólé ní ẹkùn ìdìbò àríwá ìlà ní gúúsù ìlà oòrùn àti ìwọ̀ oòrùn àkókò, àti Samuel Arọ̀wẹ̀lẹ̀ ní ẹkùn ìdìbò ọ̀wọ̀ ọ̀sẹ́. Lọ́wọ́ tá a wà yìí lára àwọn tí wọ́n ti yọwọ́ kí là ń kó wọn kúrò láti rí Ṣéun Àjọǹgbọ́lọ́ ní ẹkùn ìdìbò gúúsù ìlà-oòrùn àti ìwọ̀ oòrùn àkókò tó fi mọ́ Maruf Ibrahim àti Oyeniyi Oseni àti Ọlálẹ́yẹ Adédipẹ̀ lára àwọn èèyàn tí wọ́n yọwọ́ kí là ń kó wọn kúrò. Èrèdí tí wọ́n fi yọwọ́ kí là ń kó wọn kúrò ni wọn ò fi léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta lánàá ọjọ́ Sátidé látọwọ́ akọ̀wé ìpolongo àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC Felix Mukah. Ẹ̀wẹ̀ ìròyìn jẹ́kúyé ni pé ọ̀pọ̀ àwọn ènìyàn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ló tuyaya tuyaya jáde sí ojúṣe wọn lásìkò ètò ìdìbò abẹ́lé ọ̀hún, eléyìí tó wáyé ní gbogbo àwọn wọ́ọ̀dù tó ń lọ bí mẹ́ta ó lé ní 200 tó wà ní ìpínlẹ̀ tá a wà yìí. Ìròyìn jẹ́kúyé ni pé àwọn bí tí kùdìẹ̀kudẹ tú wà àtàwọn nǹkan kan òun ni wọ́n ṣe lọ́láyé pé ètò náà lọ bó ṣe yẹ kó lọ lásìkò tá a wà yìí. Ní ìpínlẹ̀ Ọ̀sun, ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe ètò ìdìbò abẹ́lé rẹ̀ tí ṣe tilé aṣojúṣòfin ilẹ̀ yìí ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀, eléyìí tó wà ní ìpínlẹ̀ Ọ̀sun ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ètò ọ̀hún eléyìí tó lọ ní ìrọwọ́rọsẹ̀ òun ni wọ́n ṣe lálàyé pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn jáde túyáyá túyáyá láti ṣe ojúṣe wọn ní gbogbo àwọn wọ́ọ̀dù tó lé ní 100 ní ìjọba ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun. Akọ̀ròyìn iléeṣẹ́ Radio Adaba FM tó Olúlọpẹ́ Fálẹ́yẹ ẹni tí ó bẹ gègé lọ́wẹ̀ ó fàbọ̀jẹ́ ni wípé ń ṣe ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tú síta láti ṣe ojúṣe wọn lásìkò ètò ìdìbò abẹ́lé náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ẹni tó jẹ́ alága eléyìí tó mójútó ìgbìmọ̀ tó rí sí ètò ìdìbò abẹ́lé nípínlẹ̀ Ọ̀sun Báyọ̀ Ayọ̀ ṣe lálàyé pé ètò ìdìbò náà ló lọ ní ìrọwọ́rọsẹ̀ àti wípé ń ṣe ni àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tètè dé sí ibùdó tí àwọn ètò ìdìbò ti wáyé tí ọ̀fọ̀n kankan ò sì fi runa gbá lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀sun. Lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ẹkùn ìdìbò àríwá ìlà oòrùn nìbàdàn àti apá gúúsù ìwọ̀ oòrùn ní ìlú Ìbàdàn òun ni wọ́n ti fi ìbínú yọ báyìí tí wọ́n sì ń fẹ̀hónú hàn látàrí wọ́n ti ṣe yọ àwọn kọ̀ọ̀kan kúrò láti má se kópa nínú ètò ìdìbò abẹ́lé tí ṣe ti aṣojúṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tó ń fẹ̀hónú ọ̀hún ni wọ́n péjọpọ̀ sí sẹkítírìàtì ẹgbẹ́ òṣèlú APC nílùú Ìbàdàn tí wọ́n sì ń bẹnu àtẹ́ lu àwọn tó ṣagbátẹrù ètò náà láti lè jẹ́ pé wọ́n yọwọ́ kí là ń kó wọn kúrò nínú ètò ọ̀hún. Wọ́n sì lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò mìíràn àtàwọn kùdìẹ̀kudẹ eléyìí tó wà òun ló mú kí wọ́n fi yọwọ́ kí là ń kó wọn kúrò nínú ètò ìdìbò náà. won se lalaye pe eto idibo na to fi mo en to je alaga igbimo eleyi to mojuto eto idibo abele ni ipinle Oyo Mojid Alabi oni o gba awon kude kude kokan laye won wa ro awon tinu bi ohun lati so gbogbo ohun ti o n bi won ninu ati lati le je ki won fi towo si igbimo eleyi to n ri si gbogbo gbogbogun to ba suyo leyin eto idibo abele na loju na ti le je ki won se agbeyewo re lowo ta wa ye egbe oselu APC awon me egbe oselu on ni ekun ikeja ekun idibo ikeja o ni won ti panupo bayi fi mo sokan ti won si lu Abiodun Faleke logo enu lati le je ko pada lati soju won nile asoju sofin ipinle lati le soju won nile igbimo asoju sofin ile yi saju eto idibo gbogbogbo odun 2027 bi won se lu logo enu ko seyin ni bi eto idibo abele egbe ohun eleyi to waye ni ipinle na tamo yen si se lalaye pe ise gidigidi eleyi ti Faleke ti se ohun lo mo ki won panupo lu logo enu bi pe ko tun ma ba ise re so ninu igbese miran Kayode Akinolu ohun na lo tun wole gege bi oludije ninu egbeselu APC fun ekun idibo ti Lagos Island nigba ti opolopo awon miran si tun wole ninu egbe oselu na bakan na wayo en to je abenugan fun ile asofin ipinle Eko iyen Mudasiru Obasa lo ti sapejuwe eto idibo abele egbe oselu APC nipinle Eko gege bi eleyi to lo ni roworose ti alaafia si joba to si ni igbese on lo safihan isejoba awara wa oro n lo so di mimo lasiko gba to dibo re tan ni wodu re to wa ni agege nibi to ti gboriyin fun awon lari egbe ninu egbe oselu APC latari bi mo ti se je ki wo fi gba kan bo kan ninu eto idibo na to ise lalaye pe awon olufirongba lo fi iwo omo lu abiyan ninu eto idibo na to fi mo bi awon kan ti se so pe ki awon yoku egbe won ko ma te waju ewe awon toro kan wa se lalai pe eto idibo na ohun lo lo ni irowo ro se lalai si ogun mi o temi kankan ninu eto idibo ijebi ba se ndarapo mo wa iroyin ni kutu aire lati le se radio Adaba FM 88.9 Akure ilu Laramokin lawa ta tin gbon satagun baba pada de egbo bi ko Manchester City ti se yowo Chelsea yowo kila nko Chelsea kuro ni dije asekagba FA Cup todo ta wa yi e ma yin kuro nbe an pada bo e ku kale
2: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
3: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdak fonte dugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gugu iga ijawa ija osi always guide me
1: e ka bo pada fun ekunrere royin le kan si wa lori itakun ayelujara wa www.adaba889.fm tabi ke download application Adaba FM lori Google Play Store bakan na le fi royin sowo si wa loju awon po banidore wa gbogbo won yi www.facebook.com/adabafm88.9 lori Facebook at adaba889fm lori Instagram at x wa Adaba FM TV lori YouTube wa bakan na le fi sowo si wa ni newsroom at adaba889.fm iroyin te si waju Leke Abejide on lo ti gbe gba rosoke bayi ti won si ti lu logo enu gege bi oludije bayi ninu egbe oselu Progressive Congress ni ekun idibo apapo ti yagba ni ipinle Kogi leyin igba to ti ni ibo to lo bi 111 ni irinwo ninu eto idibo abele to je ti egbe oselu APC nipinle na Danladi Aguye o na lo gbigba oroke bayi gege bi eni to nsoju ekun idibo ti lokoja Kogi ekun idibo na Aguye o ni won tun se lalai pe o ti pada bayi lati soju awon eyan re latari bi mo ti se panu polu logo enu pe ko tun ma te waju ni ipinle Edo awon eyan lo tun se atileyin fun awon omoye le ti gomina Monday Opebolo ti fi enu ko le lori ti won se lalai pe opolopo aseyori lo tun waye ninu eto idibo ile asoju sofin ile na ile eto waye ni ipinle ohun Padi Iyamu lo gbigba oroke ni ijoba ibile ekun idibo Oredo nigba to ti ni ibo to lo bi egberun meje o le pese pese bayi nigba ti ojogbon Julius Nobore si gbigba oroke ni ekun idibo ti Owan omo sede igbinedan ati Billy Ozawaru lawon na tun lo nige lawon na tun pada la se en to ta ko won ninu ekun idibo won na nibi awon egbe oselu ti se nte siwaju ti imura sile si n lo lowo bayi saju eto idibo gbogbo odun 2027 o lo mu ke egbe oselu African Democratic Congress ADC lo tun se lalai pe ohun ti sun ayewo fun awon oludije fun ipo are ati ipo gomina ninu egbe oselu re iyen si ojo Monday ti se ojo keji din ni ogun osu karun odun ta wa ninu e egbe on lo kede atuntun na ninu atijade kan le ti won fita latowo akowe ipolongo agba egbe on Bolaji Abdullahi ayewo ti won se fun awon oludije on ni won ti koko se lalai pe opin ose ta wa nu e yi on ni o ye ko waye na sugba ti won tun sun si ojo mi ojo re egbe oselu on ni ko wa so iredi ele to fi sun asiko ti o se ayewo on ninu egbe oselu na la bala iroyin re daraya iko egbe agbabolu Manchester City lo ti gba idije ti FA Cup todun 2026 leyin igba to ti gbigba oroke pelu ami ayo kan dondo koju ko egbe agbabolu Chelsea asika gba ohun lo duro re bayi nigba ti Semen yo si gba ami ayo kan dondo wole fun iko ti Pep Guardiola ele to mu ki won fi aje ko egbe agbabolu Chelsea iko egbe agbabolu Chelsea lo ti se dada ninu idije na sugbon to se wipe nkan pada senu re fun won ko to wa di pe iko Manchester won duro re ninu idije ti English FA Cup na bi ko Manchester City to se wa gba idije ti FA Cup on lo tun mu ki won tun gba ife eye won mo awon ife eye le to ti wa nle tele ni bi Chelsea se feyin janle yi on lo ni o ni je ki ko egbe agbabolu Chelsea ko lo kopa ninu idije ti Europe ni sa to n bo lona to a o ni ri ju bayi lo lori iroyin ni kutu ai taro tuni Adeyemi la wa lo lotu iroyin Folajin Oyetayo lo mu wa se ti gboyin ise wa oni dise lase Edumare akwa jode

0: ojúṣe lọ nìyí.
1: Ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni Revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tuesday 19 la ó ṣe Bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Thursday 21st la ó ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Friday 22nd la ó ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méje àṣálẹ́. Saturday 23rd la ó ṣe Environmental Sanitation. Bẹ́ẹ̀ni Sunday 24th gan ni ìdúpẹ́ àjọ̀dún ní dédé aago mẹ́wàá òwúrọ̀ níbi tí Evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
0: Ìgbìmọ̀ àjọ̀dún
1: ni olùkéde
0: Jésù l'Olúwa.
2: Ẹ̀yà wà máa wọ ọmọ ire ògì bẹ́ẹ̀ máa.
3: Olóríire má dètú. Àkíkọ́ ajé bẹ́ẹ̀ ń wà á mára wéhun. Ìjọ. O ní ọba tó tó. Ìṣòro yá Májèsì. Ọba Ajíbádé. Bádé Bwẹ̀chi. Ògún òye di tọ́. Ọlọ́rọ̀ yé nà. Ọdún ìjẹrẹ o bàbá. Lágbàdé Dùmarè ojú ní tẹ o. Wẹ̀dẹ́ẹ̀mà. Bẹ́ẹ̀ náà kojú omi lálá tó. Akọrin ẹ̀rín tẹ àkó ọ̀tọ̀ọ̀tọ̀. Kí n ti bá wọn lu kẹ́ńkẹ́lé mi bá wọn lu òfin rí o. Lágbà ilé Dùmarè wí àlù òfin. Ọ̀fọ̀ ní káre tarara. Níka àjọpọ̀ wo ẹyọ yàgò tutù. O mọ̀ ma wa. Oníná eré. Olúwa eré o. Yìí máa kọsẹ̀ rí. Victor Ayọ̀ọ́lá Bákàrè. Yóò sọ ọdọ olóyè. Ọgbà ti mẹ́yìn. Ọ̀rọ̀ kíndọ̀. Lágbà ilé Dùmarè. Ewé àpòpọ̀ àgbò olúwọ̀. Òtùpálẹ̀ kéré sókè. Kún bá wọn lòde. Kọ̀má nọ́lùkù ọ̀ka mà fọ ìyó dúró tán náà. Lágbà ilé Dùmarè. Victor wí àjẹ yìí tánú ẹ̀yà wùwẹ̀ sọ̀ràn. Ẹni ò yà rán jẹ́ yìí. Ọba wa. Kúkú máa gbọdọ̀ pa. Jòjòjò máa gbẹdọ̀ ṣe. Bímbọ̀ akérèlé. Ayégédé mà sí ọmọ Jésù wá. Òun fọdímkà ni Victor Ayọ̀ọ́lá Bákàrè kú oríire.
4: Òṣùpá sídìkẹ̀ láyé ń lọ, sídìkẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe, sídìkẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín. Màmá sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
5: Ìbàmójú mòdo,
6: òdo láyé,
5: fúgbà kejì ọlọ́rọ̀ yẹn náà rẹ̀.

0: ṣe lójú iná léwu ra òun ran àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemeter àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá lágọ̀ọ́ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Keep it locked on Adaba FM.

0: Keep it locked on Adaba FM.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó o bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta àánasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi.

0: lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn déédé. Wò ó ọ̀rẹ́, mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká. Tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 60 60 64 19. 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀, tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baraji lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun gbin ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja anfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode lari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa ja anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: awon ti eri ni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbon yi si lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton yo mo eda lenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewo san
0: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a fogede gede jo ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo na da ki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0

0: tó bá lọ́jọ́ kan. Ibùba àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nípínlẹ̀ wo nìyẹn? Àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fọ́gbà yẹn gan mọ́ wọn lórí o. Wọ́n fi kélé òfin gbé àwọn méje. Wọ́n sì gba onírúurú oúnjẹ ogun, wọ́n bá lákàtà wọn. Lábala ìròyìn eré ìdárayá. Joshua yóò fẹ̀yìn Tyson Fury bẹ́lẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ògbóǹtarìgì kan ló sọ bẹ́ẹ̀. Ẹ ó gbọ́ láàárọ̀ tòní náà. Èyí tẹ́yìn bá ti mọ̀ ọ́n ṣe bí idán ló máa rí o. Tó bi Amọ̀sán tó ṣe ipò kẹta nínú ìdíje ti Diamond League eléyìí tó parí tán báyìí. Lẹ́yìn ìgbà tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìdíje kan eléyìí tó parí lórílẹ̀‐èdè Ghana. Ikọ̀ Manchester City na Chelsea lásìkágbà ìdíje ti FA Cup tọdún yìí ni Man City bá gbé fi lọlé. Bákan náà ni ikọ̀ Man City obìnrin gba ìdíje ti Líìgì Àgbà Ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè England o, tó jẹ́ ti tàwọn obìnrin náà bákan náà. A jẹ́ pé báwọn ọkùnrin ṣe gba FA Cup làwọn obìnrin wọn náà gba Líìgì obìnrin. Ikọ̀ Man City ẹ kú oríire. Wọ́n yí àtàwọn ìròyìn mìíràn ni mo kó wá láàárọ̀ tòní. Ẹ jẹ́ ń dójú ọjà náà kí n lọ polówó bí n bá dé. Ẹ wà gbọ́rin kí ni mú ìròyìn náà àti ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Fọlájìn Oyetayo lorúkọ mi, mo kí yín o, àkúsìmí.
1: Dádì Junior Ọjọ́ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Bíkọ́tà abákàtù ló tún ṣe gbọ́n.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Junior ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa.

0: dojú iṣẹ́. Èwo ni kọ́njọ́ wà ńlẹ̀ láti jẹ kọ́kùn ni ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkè lè káì. Bíko kábàrà capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
1: Ẹ̀ka bọ́ padà ẹjẹ́ máa fún wa láwọn ọ̀rẹ́ kíni ìwé ìròyìn eléyìí tí mo ti ka kókó rẹ̀ síta láàárọ̀ tòní torí ìjọba àsìkò wa ìyẹn láàárọ̀ tòní. Àwọn èèyàn bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣe lálàyé pé wọ́n ti bọ́ lọ́jọ́ pàdé báyìí lásìkò ìgbà tí ilé kan alájà mẹ́ta eléyìí tí wọ́n ń kọ́ lọ́wọ́ tó déédé dàwó ní agbègbè Dùrùmí ní olúlulẹ̀ yìí Àbújá. Ìròyìn jẹ́ kó yé ni wípé àwọn ènìyàn ó ni wọ́n dèrò ọ̀run alákẹ́jẹ lásìkò ìgbà tí ilé náà tí ó déédé wó lulẹ̀ láláìròtì. Bákan náà ni wọ́n fojú ọ̀rọ̀ lédè látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún mínísítà olúlulẹ̀ yìí Yẹsan Wike, ìyẹn Lérè Ọláyinka, tó sì fi ọ̀rọ̀ náà lédè lórí ìtàkùn X tó ṣe sálàyé pé àwọn èèyàn bíi mẹ́wàá mìíràn ó ni wọ́n tún fara pa kọjá àlà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé eléyìí tó dàwó náà. Ó ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní agbègbè olúlulẹ̀ yìí Àbújá, eléyìí tí dókítà Adédọlá pọ̀ Fásawẹ̀ léwájú wọn ni wọ́n tètè dé síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń dóòlà àwọn ènìyàn. Bákan náà ló ṣe lálàyé pé àwọn iléeṣẹ́ pàjáwìrì lọ́lọ́kan ọ̀jọ̀kan ló dé síbi tí ilé náà ti dàwó tí wọ́n sì tún dóòlà àwọn èèyàn náà. Ó ṣe lálàyé pé àwọn elétò ìlera náà àtàwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ gbogbo àwọn tọ́rọ̀ kan ló wà ní agbègbè ọ̀hún tí wọ́n sì tún yọ àwọn ènìyàn kúrò lábẹ́ àwókù ilé eléyìí wáyé. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù kẹrin àwọn èèyàn mẹ́fà òun ló farapa kọjá àlà látàrí bí ilé alájà méjì kan náà tún ṣe wo eléyìí tó ṣe wípé wọ́n ṣe ni wọ́n ń kọ́ lọ ní agbègbè Jìkòwí ní agbègbè olúlo ilẹ̀ yìí Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde lóòrọ̀ tòní náà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọlọ́pàá tó ń lọ bíi 17 òun ni wọ́n ti gbé kúrò gàjà báyìí látàrí bí wọ́n ti dolóògbé nínú àkọlù kan eléyìí tó wáyé ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Yobe níbi tí wọ́n ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ ní iléèwé ọ̀hún eléyìí tó wà ní Buniyadi ní ìjọba ìbílẹ̀ Gudba ní agbègbè ìpínlẹ̀ Yobe. Ìròyìn jẹ́ kúyé ni pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ló wà nínú ọgbà iléeṣẹ́ àwọn ọmọ ogun tó wà ní ìpínlẹ̀ Yobe ní bí wọ́n tún ṣe ń fi ìmọ̀ kún ìmọ̀ lójú náà fi lè jẹ́ kí wọ́n dúró re lórí iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò. Ìròyìn jẹ́ kúyé ni pé àkọlù ló wáyé látọwọ́ àwọn agbébọn dàlúrú eléyìí tó kàn ṣàdédé ya bo agbègbè náà tí wọ́n sì ń yìnbọn lákọlákọ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ń wáyé ní nǹkan bí aago kan kọjá ìṣẹ́jú 15 òru mọ́jú. Ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ ní 8/5 ọdún tá a wà yìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ó fìdí ìròyìn náà múlẹ̀ tó ṣe lálàyé pé àwọn agbébọn dàlúrú ọ̀hún ló déédé ya bo agbègbè tí àwọn ènìyàn wà tí wọ́n sì ṣe àkọlù sí wọn. Bákan náà ni wọ́n tún ṣe lálàyé pé ọ̀kan lára wọn ara àwọn ọmọ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ló tún fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ náà lásìkò ìgbà táwọn náà ń gbéná wojú ìjà àwọn agbébọn dàlúrú ọ̀hún eléyìí tó wá ṣọṣẹ́ ní agbègbè náà. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn eléyìí tó fi ta ọ̀gá àgbà yẹn ọlọ́pàá ilẹ̀ yìí Ọlátúnjì Dísù ló ṣe lálàyé pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún òun ló kú lójú ìjà nígbà tí wọ́n ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wọn orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe lálàyé pé ipa takuntakun eléyìí tí wọ́n ti kó ni wọn ò ní gbàgbé láìfa àbàdàmọ́là tó sì ní ń ṣe ni wọn ò mọ̀ ṣe ìrántí wọn àti wípé wọ́n tún bu ọlá fún àwọn olóògbé náà tó sì tún bá àwọn mọ̀lẹ́bí wọn tó sì tún bá wọn kẹ́dùn lásìkò tá a wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọbẹ̀ nínú ìròyìn Punch Vangard eléyìí tó jáde lójúmọ̀ tààrọ̀ tòní. Ẹjẹ́ máa tá látàrí àtàrí òde ìpínlẹ̀ Rivers níbi tí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tí wọ́n ti kéde èsì ìbò abẹ́lé eléyìí tó níṣe pẹ̀lú àwọn aṣojú-ṣòfin eléyìí tó wáyé ní ìpínlẹ̀ náà ní àwọn ẹkùn ìdìbò tó ń lọ bíi 12 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Rivers lánàá. Ìròyìn jẹ́kúyé ni wípé ẹni tó jẹ́ abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Martins Amaf Wahole ohun lo wa lara awon to dije ninu eto idibo abele na be ba gbagbe iroyin je koye ni pe awon oluferon gba han merin ototo to je egun ti gomina ipinle na simina life bara ohun ni won ti yowo kila nkan won ku lawo lati ma je kun okopa ninu eto idibo na ti won se lara pe awon eniyan ton lo bi ogun niye ohun ni won waye kenken lati dije dupo ninu eto idibo abele le to waye ni ipinle Rivers lana en to je alamojuto eto ibo won ti je ti le asoju sofin ohun to tun je alaga igbimo na iyen ojogbon nile fasiti nile fasiti apapo to wa to ri si igboke gbodo ko ni daura ni kasina iyen wahab owo ko niran lo le waju igbimo na to se lalaye pe pelu bi ohun gbogbo se lo bayi ti ofun kankan ofiruna gba lori eto ibo na won se ni won kede awon eniyan gege bi eni ti won tin yayo ninu eto idibo abele ele to waye lana na won se lalaye pe commissioner ajo eleto idibo ni ipinle na iyen dokita johnson sinekem lo tun lára àwọn ìgbìmọ̀ náà tí wọ́n sì kéde àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni tó gbégbá orósókè nínú àwọn ètò ìdìbò abẹ́lé tí wọ́n dì ní ìpínlẹ̀ Rivers lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn punch vangard eléyìí tó jáde lóòrọ̀ tuntun ni. Ẹjẹ́ ń lọ sọ́dọ̀ àjọ elétò ìdìbò tó ń ti ẹgbẹ́ òṣèlú SDP. Ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ló ti ṣe lálàyé pé àwọn ti forúkọ olùdíje wọn eléyìí tí ó dúró gbangba gidigba báyìí díje nínú ètò ìdìbò sípò ààrẹ tọdún 2027 sọwọ́ sí àjọ elétò ìdìbò ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 eléyìí tí yóò wáyé lọ́wọ́ ta wáyé nínú àtẹ̀jáde kan eléyìí tó di bíbọ́ọ̀lù látọwọ́ akọ̀wé ìpolongo akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún olúagunlóye ni wọ́n ṣe lálàyé pé àwọn ti forúkọ ẹni tọ́rọ̀ kan sọwọ́ sí àjọ elétò ìdìbò kété lẹ́yìn ìgbà táwọn ti parí ìpàdé gbogbogbò ẹgbẹ́ ọ̀hún eléyìí tó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù ta wáyé ní ìpínlẹ̀ Bauchi wọ́n ṣe lálàyé wípé gbọ́ lọ́wọ́ ta wáyé wọ́n ti forúkọ Adébáyọ̀ sọwọ́ sí àjọ elétò ìdìbò gẹ́gẹ́ bí ìyẹn Adéwọlé Adébáyọ̀ sọwọ́ sí àjọ elétò ìdìbò gẹ́gẹ́ bí ẹni tí ó díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP bẹ́ẹ̀ bá gbàgbé Adéwọlé Adébáyọ̀ náà òun ni olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP lọ́dún 2023 ṣùgbọ́n tí wọ́n ìròyìn jẹ́ kó yé ni pé òun náà ló tún wọlé báyìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ òye sípò olùdíje fúnpò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP tí ó sì máa ta kangbọ̀n nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn punch vangard eléyìí tó jáde láàárọ̀ tòní. Ẹjẹ́ ń máa lọ sí ìpínlẹ̀ Katsina ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ẹjẹ́ ń dojú ọjà náà mo ń padà bọ̀ mo kí yín ẹ kú tẹ̀sílẹ̀kọ̀.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-53 Orúkọ mọ́ni Jánu ọmọ 24/7 Abba Mixure.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ló ti ṣe lálàyé pé wọ́n fi kílẹ̀ òfin gbé ọkùnrin kan ọmọ 50 ọdún báyìí tórúkọ rẹ̀ ń jẹ́ Sagir Muntari lórí ẹ̀sùn bó ti ṣe ń gbìyànjú láti jí ènìyàn gbé nílé-ìwòsàn àpapọ̀ tó wà ní Funtua ní ìpínlẹ̀ Katsina. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina DSP Abubakar Sadiq ló pa biyabido ọ̀rọ̀ náà lásìkò nínú àtẹ̀jáde kan eléyìí tó fi to àwọn oníròyìn lọ́wọ́ ní ìpínlẹ̀ Katsina. Ó ṣe lálàyé pé ọkùnrin ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Sagir Muntari ló rìn káàkiri nínú ọgbà ilé-ìwòsàn náà eléyìí tó mú kí wọ́n fura sí táwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò sì pa kìtìmọ́lẹ̀ tí wọ́n sì mú u sí àkàtà wọn níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti ń ká bòròbòrò wípé ń se ni òun mọ̀ wá sínú ọgbà ilé-ìwòsàn náà lójúnà ti lè jẹ́ wípé kóun rí ọmọ kan jígbe o látàrí pé ń se ni òun fẹ́ lò fún ọ̀rọ̀ ètùtù ọ̀la tó ń ti oògùn owó. Bákan náà ni wọ́n se lálàyé pé ìwádìí ló ti bẹ̀rẹ̀ báyìí lórí afurasí eléyìí tí wọ́n gbé ní agbègbè ilé-ìwòsàn náà tí yóò sì fojú ba ilé-ẹjọ́ kété tí ìwádìí bá ti parí tán lásìkò tá a wà yìí. Ọlọ́run sáà mọ̀ sọ ni. Ẹjẹ́ ń fi eléyìí náà mọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ni wọ́n ti fi kílẹ̀ òfin gbé àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tí wọ́n sì jálẹ̀ agbọ́n lé wọn lórí níbùbá wọn tí wọ́n sì ti gba onírúurú àwọn ìjọ olóró làákàtà wọn. Ìfikílẹ̀ òfin gbé ni òun kò sẹ́yìn bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti ṣe ṣe lálàyé pé àwọn ti gùn lé ọ̀rọ̀ ètò láti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó mọ́yán lórí ní ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan lè tó fi ta látọwọ́ ohun tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Bright Edafe nínú àtẹ̀jáde kan lè tó fi tó àwọn oníròyìn lọ́wọ́ jẹ́ kó yé ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ń fi kílẹ̀ òfin gbé àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi mẹ́jọ báyìí tí wọ́n sì ya bò wọ́n ní ibùba wọn níbi tí wọ́n ti fi kílẹ̀ òfin gbé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ogun ìjọ olóró ni wọ́n bá lákàtà wọn níbi tí àti rí ìbọn ìléwọ́ bí ẹyọ̀kan àti onírúurú ìbọn pẹ̀lú àwọn oògùn abẹnugọ̀ngọ̀. SP Edafe ṣe lálàyé pé ìwádìí ló sì lọ lọ́wọ́ lórí irúfẹ́ ìwà kòótọ́ náà tí wọ́n sì ṣe lálàyé pé kété tí ìwádìí bá ti parí òun ni wọ́n fojú àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹyẹ ọ̀daràn tí ń musan lé ilé-ẹjọ́. Tó bí amúsàn ló tún ṣe gudugudu méje dáadáa yàyà mẹ́fà báyìí nínú ìdíje ti Diamond League lọ́dún tá a wà yìí níbi ó ti ṣe ipò kẹta nínú ìdíje náà eléyìí tó wáyé láìpẹ́ yìí lórílẹ̀‐èdè China. Mẹ́ẹ̀bá gbàgbé tó bí amúsàn ló léwájú orí ikọ̀ eléré ìdárayá orílẹ̀‐èdè Nàìjíríà lọ sórílẹ̀‐èdè Ghana láìpẹ́ yìí níbi tí ó ti gba onírúurú àmì ẹ̀yẹ fún orílẹ̀‐èdè Nàìjíríà nínú ìdíje ti 2026 Senior Athletic Championship eléyìí tó parí tán láìpẹ́ yìí. Tó bí amúsàn òun ló tún ṣe ipò kẹta nínú ìdíje ti Diamond League eléyìí tó parí tán láìpẹ́ yìí lọ́wọ́ tá a wà yìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ló fìyà jẹ Chelsea lánàá pẹ̀lú àmì ayò kan dondo nínú ìdíje àṣekágbá ti FA Cup tọdún tá a wà yìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City òun ló fi gagbága pẹ̀lú Chelsea nínú àṣekágbá ìdíje náà ṣùgbọ́n tó jẹ́ wípé Semenyo ló padà wá gbá àmì ayò kan dondo wọlé fún ikọ̀ Manchester City eléyìí tó mú kí wọ́n jẹ́ ẹni tó gbé fẹ̀yẹ ìdíje ti FA Cup tọdún yìí lọ. Lásìkò tá a wà yìí ọgbà bẹ́ẹ̀ lọmọ ti ṣe sórí fún ikọ̀ Manchester City obìnrin o látàrí báwọn náà ti ṣe gba ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ tó jẹ́ ti obìnrin lórílẹ̀‐èdè England. 0816251991 ẹ̀sìn orúkọ yín àti bíjẹ́ ti ń pè wá.
1: Àbáyọ̀mí Oyèlésì látolókan ìgidà àkókò lágbára lọ ìtura Adébáwa lórílẹ̀‐èdè mo dẹ̀ fẹ́ rọ àwọn tó tún ní jàǹbá àwọn èèyàn náà lágbára ọlọ́run àtòdílé wọn nínú adẹ̀fẹ́rọ̀ ìjọba àpapọ̀ náà kọ́ túbọ̀ bá pèsè ètò ààbò láàní ìdíje ètò ààbò bá ti wà kí gbogbo ọrọ̀ ajé wa kó wà òkè ọkọ̀ everybody á balẹ̀ lágbára ọkọ̀ wa á balẹ̀ lórílẹ̀‐èdè yìí.
0: 0816251991 ẹ̀sìn orúkọ yín.
2: Orúkọ mi ni Adébòkè Johnson AK Kádàrá láti ilé ìpẹ̀ gbogbo.
0: À ń gbọ́ yín o. Wọ́n ti kú mẹ́. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
3: Ẹ máa kú ètò.
0: Ẹ̀sìn bàbá orúkọ yín àti bí tẹ̀ ti ń pè wá.
3: Àwo Adésínà láti Ìwárọ̀ Kàkókò ni o.
0: Ẹ̀sìn bàbá.
3: Ẹ kú ọjọ́ mẹ́ta o.
0: Ẹ̀sìn.
3: ilé tí mo fẹ́ rí sọ ni ti àwọn ọlọ́pàá tí wọ́n dolóògbé mo bá wọn kẹ́dùn lọ́pọ̀lọpọ̀ mo dé bá ìpínlẹ̀ Nàìjíríà kẹ́dùn because ó ń ṣe ni lánàá pẹ̀lú àwọn onírúurú aburú wọ̀nyí tí wọ́n máa gbọ́ lórílẹ̀‐èdè wa kọ́lọ́n bá wa fi òpin sí mo dẹ̀ tó kí àwọn èèyàn tó gbìyànjú ṣe epo kẹta mo bá yọ gidigidi ẹ ṣe ẹ kú ètò.
0: 0816251991 ẹ jẹ́ ń wo èèyàn kan sí láàárọ̀ tòní tó rọ́jọ́ wa ti lọ a sì láwọn ọ̀sẹ̀ tá a fẹ́ jẹ́ láàárọ̀ tòní náà 0816251991 ẹ̀lú ẹ̀kàrọ̀
4: ẹ̀lú ẹ̀kàrọ̀
0: orúkọ yẹn àti bíjẹ̀ tí ń pè wá. Kílẹ̀ pé.
4: Fún ọ̀la sọ̀rọ̀.
0: Ok, ó yá ẹ̀dá sẹ́tò.
4: Nǹkan tí mo kàn fẹ́ rí sọ ni wípé mo fẹ́ rọ àwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èmi fi ọlọ́run bẹ̀ wọ́n nípa àwọn agbésùnmọ̀ míì kì í sọ̀rọ̀ 2027 ni nǹkan tó wà lẹ̀ yìí àwọn èèyàn tó wé sí yìí kò jọwọ́ lẹ̀ kò jọwọ́ lójú kò dẹ̀ jọwọ́ ní nǹkan kan but ìdìbò 2027 sáà ni wọ́n pariwo sáásáásá àwọn tó dẹ̀ ń parí kí ni tó fẹ́ ṣe sí lórí ẹ̀ kò tí ì sí solution báyìí but 2027 ẹ sáà ló wà láyà wọn but èmi dẹ̀ gbàgbọ́ wípé kò sí nǹkan tọ́lọ́run ò ní ṣe ìtorí nǹkan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n pa àwọn èèyàn gan tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so èmi rọ ìjọba mo rọ mú ètò ààbò lọ́kùnkúndùn.
0: ẹ ṣeun ṣeun. Ṣé ní rí jù báyìí lọ láàárọ̀ tòní títí ọjọ́ mẹ́jọ tẹ́tù máa pàdé àwọn akẹgbẹ́ mi lórí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a pè ní etí yín mélòó mo kí wa pé a kó pọ̀pọ̀ sísìn ìsinmi ológo tòní ọ̀pẹ lásìlókè pẹ̀ fọlájìn òyìn táyọ̀ lórúkọ mi ò mo kí yín ẹ kó kalẹ̀.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ì gbọ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí ń nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

Ǹjẹ́ kábíyèsí ọba àdáni wáyé, ọlọ́run tí ò láfiwé, ọlọ́run tí ò láfijọ́, olórúkọ ńlá, olóríkè ńlá, ọba mi àbòkó gbàgádà, ọlọ́run tí ń jẹ́ àánú, ọlọ́run tí ń fi àánú ṣiṣẹ́, ọlọ́run tí ń jẹ́ àánú, ọba tí kò ní ẹnikẹ́ni tí ó lágbára jù lọ lọ́run àti láyé, lórúkọ rẹ la fi ń ké gbogbo èèyàn káàbọ̀ sórí àkànṣe ètò pẹ̀lú àwùjọ olóore nìkànnì yìí. Gbogbo yín pátá mo kí o àtọkùnrin àtobìnrin nínú ayé, a sì kí wa pé a kú ìsinmi tòní, ìsinmi aláyọ̀ ni ó jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọmọọba Sunday Oyedèrán lorúkọ mi tí mo jẹ́ atọ́kùn fún ìtọ́ àwùjọ olóore. Lẹ́ẹ̀kan sí ìwé Luke orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n títí di ẹsẹ̀ kẹtàdínlógójì, ó sọ̀rọ̀ nípa arákùnrin ará Samarita rere. Eléyìí sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìtàn tí Jésù Kristì sọ. Arákùnrin arìnrìn àjò yìí lọ láti Jerusalem lọ sí Jericho nígbà tí àwọn adigunjalè tí wọ́n kọ lù ú, wọ́n lù ú nílùkulù, wọ́n gba gbogbo nǹkan tó ní, wọ́n fi ílẹ̀ lókù díẹ̀ kí wọ́n já sí ìhòhò. Ṣùgbọ́n ohun tó jẹ́ ohun tó yanilẹ́nu jù ńbẹ̀ ni pé lẹ́bàá ọ̀nà níbi tó ti ń jàràpá ikú, lẹ́bàá ọ̀nà níbi tó ti ń pariwo pé tánkù tánkù fóun báyìí. Ìránṣẹ́ Ọlọ́run kọjá ńbẹ̀, ó rí ṣùgbọ́n kò yà sọ́dọ̀ rẹ̀, ó bá tirẹ̀ lọ. Ọmọ Léfì kan náà kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ti mọ ń gbọ́ wàásù dáadáa o, ara tẹ́ḿpìlì ni pẹ̀lú, òun náà dúró, ó bá tirẹ̀ lọ. Ìtàn yóò sọ fún wa pé arákùnrin ará Samarita yìí pé kristẹni ni, mùsùlùmí ni, oníṣègùn àdáyébá ni, tàbí ẹlẹ́sìn ìbílẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan pamílá kìsì ńbẹ̀, ó ní àánú rẹ̀ ṣe é, ó dúró, ó tọ́jú egbò tí ó ní, ó bá fi epo sí, ó fún ní wáìnì, ó gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ó gbé lọ sí ilé ìtọ́jú, ó fún àwọn tó ń tọ́jú èèyàn lówó tó lé, pé owó tí mo kọ́kọ́ fún yín tẹ fi ń tọ́jú rẹ̀ yìí tó bá tán ẹ tó mọ fi lé ìtọ́jú ẹ̀ lọ, tó bá padà yá, tí bá ń padà bọ̀ nínú ìrìn àjò mi, màá tún padà wá wò ó, ṣùgbọ́n wo òun kóhun bá nínú àlàáfíà ara. Lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ìpọ́njú, lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ìlàyílò. Ẹlòmíì ẹbí tó gbọ́kànlé padà já a kulẹ̀ látàrí pé ó fi èèyàn ṣe ìgbọ́kànlé ni. Bẹ́ẹ̀ ẹlòmíì gbọ́kànlé ìjọ, ẹlòmíì gbọ́kànlé ẹ̀sìn, síbẹ̀síbẹ̀ wọ́n já ní kulẹ̀. Gbogbo ẹ̀sìn téèyàn bá ti ń ṣe tó bá ti takoore ní ṣíṣe, ẹ̀sìn ni o, kò dẹ̀ sí ìrànlọ́wọ́ tó kéré jù téèyàn lè ṣe fún ẹlòmíì. Ló ní gbogbo ìgbà èèyàn mẹ́ta

0: orí àti lọ́kọ ni, orí iṣẹ́ ni, orí ilé ìgbé ni, owó ilé ìwòsàn ni, owó hospital ni, owó school àwọn ọmọ ni. Ipò kan ló wà tó bà ọ́ nínú jẹ́, Ọlọ́run ti ń jẹ́ oore fúnra rẹ̀ yóò yọjú sẹ́ni kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ kò sí ẹ̀dá kan láyé yìí tó tó tán o, bó ṣe wà dání wáyé ní ìṣe wa. Ọlọ́run ṣe wá bẹ́ẹ̀ nítorí kó lè gbéra rẹ̀ ká ni. Arákùnrin afọ́jú yẹn ọmọ èyí wá bèrè lọ́wọ́ Jésù pé kí ló dé tó fi fọ́jú. Látinú ìyá rẹ̀ wá, sáwọn òbí rẹ̀ dẹ́sẹ̀ ni, sẹ́lẹ́sẹ̀ lọmọ yẹn ni. Jésù wá sọ fún wọn pé a ṣe wọ́n bẹ́ẹ̀ nítorí òní láti lè gbé orúkọ Ọlọ́run ká ni. Gbogbo ipò téèyàn kan bá wà, wọ́n lè wà bẹ́ẹ̀ nítorí tiẹ̀. Ọ̀nà tí ó ṣe nínú ká ṣe oore béèyàn bá lórí òkè mẹ́wàá àdúrà rẹ̀ lè má gbà. Jésù nígbà tí mo wá sọ́dọ̀ yín, ṣe ẹ dá mi lóhùn ni? Lẹ́yìn yìí mo kí gbogbo àwọn tọ́lọ́run ti ń lò lórí ètò yìí látẹ̀yìn wá àtàwọn tọ́lọ́run tún lò lónìí. Ìrànlọ́wọ́ ni wọ́n ẹ̀yìn náà, kò ní kó ẹ̀yìn nìkan nínú ayé. Ẹ jẹ́ kí màmá wa yẹn mọ wọnú ilé bọ̀ wá. Ẹ̀sùn mọ́ máìkì yẹn, ẹ̀sùn mọ́ máìkì yẹn. Ẹ jókòó, ó ti dàbáhùn. Ìwọ wábì kan jókòó sí. Pẹ̀lẹ́. Mọ́mì, ẹ pẹ̀lẹ́ mà.
1: Yeah, sir.
0: Happy Sunday to you, ma.
1: Àkúsí mi, sir.
0: Ọlọ́run àjẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé.
1: Àmì.
0: Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á fún yín lálàáfíà.
1: Àmì Jésù.
0: Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dédé fún yín.
1: Àmì Jésù.
0: Lórí ètò yìí lónìí, Ọlọ́run àjọ yín lójú.
1: Àmì.
0: Gbogbo àwọn tọ́lọ́run ó lò fún wa náà lé, Ọlọ́run ó jọ àwọn náà lójú.
1: Àmì Jésù.
0: Ní kòríta tí ẹrù ti gbé wúwo fún gbogbo wa, Ọlọ́run á dìde ìrànlọ́wọ́.
1: Àmì.
0: Ọmọ kí lorúkọ yín?
1: Orúkọ mi ni Caroline.
0: Láti ìlú ilẹ̀ ti wá?
1: Láti ìlú ọ̀wọ̀.
0: Ma, báwo lọmọ tó mú yín wọlé yìí ṣe jẹ́?
1: Ọmọ bíbí inú mi ni.
0: Ẹ mọ́ bínú, ṣé ẹ ń rìnà díẹ̀ díẹ̀ ní àbẹ́ ẹ̀ rí nǹkan kan rárá?
1: Mi ò rí nǹkan kan.
0: Ẹ lè darapọ̀ mọ́ wa lórí Bàbá Oyoks lórí YouTube láti lè wò wá, torí Yorùbá sọ pé ojú la fi ń ṣẹlẹ́rìí ọ̀rọ̀. Mọ́mì.
1: Sá.
0: Ó tó gbà wo tẹ́ ẹ ti wà physically challenged?
1: Àti ọdún tó kọjá, àti September.
0: Kí ló ṣẹlẹ̀ tí o fi wá di pẹ́ rí náà? Mo báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ lọ́dún tó kọjá yẹn?
1: Mo kàn rí pé ojú mi half mo fi ń ríran nígbà yẹn, ìlàjì mo fi ń ríran.
0: Mọ́ bínú, ọkọ yín ń kọ́?
1: Ọkọ mi ti kú.
0: Yóò ti tọ́dún mélòó?
1: Ọdún tó kọjá yẹn náà ló kú.
0: Ọdún kan ni nǹkan ṣe ni o. Ìgbà o bí oṣù wo ni wọ́n ṣaláìsí?
1: Wọ́n ṣaláìsí ní oṣù June.
0: Oṣù June?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà o ní ìṣẹ̀lẹ̀ ojú ìṣẹ̀lẹ̀ sí?
1: August ló bẹ̀rẹ̀.
0: Ọlọ́run, kàbíyèsí. Nígbà tí ṣé kó tó di pé ojú yìí bẹ̀rẹ̀ afàfo tó mọ́ fún yín signal kan tẹ́lẹ̀?
1: Rárá.
0: Orí òkè ń fọ yín lódì nǹkan kan ṣe yín?
1: Orí máa ń fọ mi. Bẹ̀bẹ̀ lèmi ò nígbàgbọ́ pé orí lè
0: fọyàn lójú. Kàbíyèsí Ọlọ́run. Ẹ tẹ́ni ọdún mélòó wa?
1: Mo jẹ́ 47.
0: Èyàn bá sọ fún wa pé 47 gan ni èyàn ò lè gba torí irú ẹwà tọ́lọ́run fún yín yìí, bí ìgbà téèyàn ṣe wà ní 33 ni. Kàbíyèsí Ọlọ́run. Ṣé ọmọ wọn ẹ mọ̀ bínú àìbọ́lọ́mọ ọkọ ọmọ mẹ́yọ̀ kan tẹ ìbí náà lélẹ̀?
1: Rárá, ọmọ méjì mo bí.
0: Ẹnì kejì nǹkan?
1: Ó wà ní school.
0: School wo?
1: Ó wà ní school Ladikunle Adeṣe.
0: University?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọkọ rẹ̀ ti kú?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tẹ́ ẹ wá délé ìwòsàn àbí ẹ̀ tí ì lọ ilé ìwòsàn?
1: Mo ti lọ ilé ìwòsàn, mo ti ṣe oríṣiríṣi àyẹ̀wò. Mo lọ sí Adó lọ ṣe àyẹ̀wò ní afẹ́. So àwọn dókítà wa ní pé mo ní túmọ̀, mi ò rí nínú ọpọlọ Ọlọ́run.
0: Ẹ̀kejì rẹ̀ tẹ̀ farahàn lórí ètò yìí, alákọ̀ọ́kọ́ kí ló gbé yín wá mọ́ ẹ?
1: Alákọ̀ọ́kọ́ tí mo fi wá, mo wá bẹ ọmọ Nàìjíríà pé kán jọ ràn mí lọ́wọ́. Mo ní ìdówó àyẹ̀wò nígbà yẹn.
0: Èló dẹ̀ lówó yẹn gbà?
1: 200,000 nígbà yẹn MRI.
0: Ṣé Ọlọ́run dẹ̀ ṣe àwọn
1: èèyàn? Ọlọ́run dẹ̀ ṣe láti
0: Ọlọ́run lo àwọn èèyàn fún yín lórí ètò yìí náà, lórí ìkànnì yìí gangan?
1: Bẹ́ẹ̀ni, lórí ìkànnì.
0: Ẹ kọ́kọ́ bá a ṣàdúrà fún gbogbo àwọn tọ́lọ́run lò fún yín lọ́jọ́ yẹn. Ṣé ẹ rò pé owó yẹn tẹ̀ lé pé lọ́jọ́ yẹn?
1: Mi ò rò bẹ́ẹ̀ o.

0: A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Akinkabo suri eto imolesin eyi ti egbe awon akeko muslimi eka ti ipinle Ondo ti won se onigbowo re olubani soro toni awon na ni Malam Haruna Mutawakkil ti won si mo ba wa soro le lori ohun na ni won pe ni itiju e mo ba wa kalo bismillahirrahmanirrahim
1: innal hamdalillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك بفلو مبا أباتو دعوة Òun náà ló ṣe dá sánmà tilẹ̀. Òun náà ní sì tún ń pèsè ìjẹ́ mú fẹ́nu kọ̀ọ̀kan wa. Ọlọ́run bá ń sọ Súrọ́tul Fátíḥ. Ọlọ́run ní Halmin Khalikin. Bàdá a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní Halmin Khalikin ghayru Allahi yarzuqukum minas samaa'i wal ard. Ọlọ́run ní ìjẹ́lu mi tún bẹ tí ń pèsè ìjẹ́ mú fún yín. Tó ṣe dá yín tó wá ń pèsè ìjẹ́ mú fún yín. Tó tayé Ọlọ́run bá subhanahu wa ta'ala. Anabi wa Ibrahim alayhi salatu wa salam in so fa won jo e oni na alladhina ta'buduna min dunillahi gba won te njo si fun yi te nto nkan lodo won yi te won nkan lodo won yi te fe ki won se nkan bayi fun yi la yamlikuna lakum mithqa won kapa ti se nkan kan te nto won ti kapa ti se nkan kan fun yi fabtagu inda allahi rizqa wa'buduhu washkuru la odo olohun ba na ni dari alama ri sodo e ẹ mọ̀ yín pé ohun ọlọ́run ọba náà nìkan ló kápá àti ṣe ń tẹ̀ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ń tẹ̀ ń fẹ́ òun náà nìkan ló kápá àti ṣe fún yín lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala tá a sì fi ẹ̀mí ìmoore hàn sọ́lọ́run ọba ọlọ́run ẹnu ọpẹ́ ọba jù kan láéláé ọlọ́la haúlẹ̀ ọlá kúwọ́tà ilà abiláhi làdí àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀fà nígbà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ṣe rahma ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ayé kíkẹ́ náà ó ṣe lọ́nà àwọn sahaba àwọn tábìrín àwọn tábìrín tábìrín àti gbogbo àwọn tí wọ́n máa ń rìn lójú pọ̀ náà nígbà muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ ayé omi dé amma ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu eléyìí ní ètò táwọn ọmọ ẹ̀yà wa mssn muslim student society of nigeria tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀ àbọ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́sá san gbogbo wa náà lẹ́sàn náà wàlẹ̀ àláhàwọ̀lẹ̀ wàlẹ̀ àkùnwọ́ ta ilẹ̀ abiláhi làálẹ́yìn làálẹ́yìn ní táà mọ̀ fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí òun náà ni alhaya òun náà ni ìtìjú kí wọ́n pè ní alhaya ààyè pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà tọ́lọ́wọ́ fẹ́ rí ẹ̀nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ fi kọ́lítì kan rí ẹ̀nẹ́bì àtìbútì kan rí ẹ̀nẹ́bì òun náà ni wa ọlọ́run sọ Súrọ́tul Qalam ọlọ́run ní wa innaka la'ala khuluqin 'azim ọlọ́run ní wa nabi muhammad sallallahu alayhi wa sallam ìwọ ló fi ní wà tó dáa jùlọ bí ẹ bá lóhun ní wà kò lè ní wà tá nabi muhammad sallallahu alayhi wa sallam òun làwọn afá àwọn nínú àwọn wasa'ilu da'wa tuuki da'wa ila allah ta'ala nínú àwọn ọ̀nà tá a mọ gbà fi pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run òun náà ni al-akhlaqu alhasana òun náà ni ìwà dáadáa ayé pa nabi muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan wà tó já sí wípé látara ìwà nabi muhammad sallallahu alayhi wa sallam látara rẹ̀ náà ni wọ́n fi gba islam nígbà tá nabi bẹ̀ ọlọ́run wàá fi wà wòyà nabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn al-akhlaqu alhasana àwọn àwà tó dáa nínú rẹ̀ náà ni alhaya òun náà ni kíyàn ní tìjú anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sọnu hadithi rẹ anabi ni innama bu'ithtu li utammima salihal akhlaq inna riwaya mi innama bu'ithtu li utammima makarimal akhlaq o gbe mi anabi muhammad sallallahu alayhi wa sallam dide lati wa pe awon iwa daada lati toka gbogbo nti n je eran iwa daada fawon eyan lati toka re fawon eyan kí wọn ni wọn gbé ní alhaya anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ti ṣe wá lójú kòkó ká máa tijú ìyá padà máa débẹ̀ á tijú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó dá wa Al-haya wa khulqun azim min akhlaq al-islam. Ikatiju kanni tiju nunu awan kat islam wa encourage muslimini min akhlaq al-islam nunu awan wa islamuni gbogbo eni man se islam bi o ba ni tiju la yastakmil khisalu iman khisalu imanu imani reti pe keti do dada ndoye pe katiju kanni tiju ninu ninu awon kan to jasu pe islam we encourage wa ni wa huwa zinatul insan e wa yi tiju yi e so lo je fomo eniyan wa alamatu kamali iman ninu awon mi ta fi mo pe imani ti sokale sara on ton leleyi on ton imani re pe ki wa ni makanatul haya fi islam ipo wo ni tiju wa ninu islam awon kan o ma gbe o ke jade yani yusibuna hadha alqawl ila an-nabi sallallahu alayhi wa sallam wa ma safiti wa yi sallallahu alayhi muhammad sallallahu alayhi wa sallam wa hadha mustahil an yaqulahu an-nabi sallallahu alayhi wa sallam ile yo si wa impossible kan nabi wa so wa yi oni la haya fi din oni ko si tiju ni si ah islam gagalo en ko yi jo npe ni tiju جعل الإسلام الحياء من أعظم الأخلاق. إسلام في تجو سياي تجاسو بياي تبنك بقوني بيت إسلام منزلة الحياء في الإسلام. أنا محمد صلى الله عليه وسلم أنا بتوانسون حديثي أنا بين الحياء شعبة من الإيمان صدق الرسول الكريم أنا بين الحياء كان تجو segment ikeni apakan ninu igbagbo is one of the segments of faith kanitiju ninu shuuba apakan lo je segment kan lo je ninu imani ugba ni ba so pe ana yani amantu billah mun igbagbo nu Allah subhanahu wa ta'ala ejabunto nitiju to yitiju min alamati kamali iman ninu awon ami ta fi mai pe imani ti sokale sara on ton ni imani ana muhammad sallallahu alaihi wasallam to wasan hadithe annabi ni inna li kulli dinin khuluqan gbogbo ese lo ni wa ti e en ti ba se muslimi bi o ba ni ti ju ani ki la respect ni tele ki la expectation wa na tele on ton ko le jo wa loju wa e wa khuluqul islami ewa wa islam ta fi mai ba islam wa la ton kana wa fa won so ninu awon won ni nanu fi asrin wajadna al muslimin wa ma wajadna fihim al islam asukuta wa yi ara muslimu wa muslimi population wa muslimi o po pupo wa ma wajadna fihim al islam suma ri teachings islam kila moraz kila ko islam silawa anabi wanu wa khuluqul islam ewari wa islam al haya one ni kan nitiju gbogbo elaye kana wa fa won so nu oni idha arada allah an yu'adhib abdan bolon ba fi ajeda nada minhu alhaya olowa kai tiju ko lo kan ko la won ton pe obirin ko da ni ojo obirin ko sinu asa islam ko bi mu yasha ko wa de ko ti e si bi ti o ti le so aye pe ngba ta Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala di waja'at u ihdahuma tamshi ala istihya ninu awon attribute e pe agbodo ri la obirin ta ba fe o le ni ko bi mu ni tiju obirin gbodo ni tiju ogun ja si gbe ni to le caution ara re ni anabi ni khuluqul islam al haya ayi wa islam al haya una ni ki ni tiju islam en ko we di gbogbo tin je tiju ki en ni tiju a ki en ni tiju olohun wal haya e wa yi tiju yi dalilun ala salahil qalb itoka ka lo je fun gbogbo en ta fi pe okan eleyi o qaswatul qalb min alamati shaqawa okan yo le ni o fe okan yo ko ni o fe gbo tolorun oba ma min alamati shaqawa ninu ami eribu ni wa salahul qalb okan yo min alamati saada ninu ami bi a o nto won yo mebo waju olohun oba ni subhanahu wa ta'ala yo wa nu awon ti wo je ilahi ajal kiyama ke se gugbe ni aba ta ba yi gari pe is a successful man olohun ba grant in success jabi ye success ye yo wa restricted ye ije aye nikan lo mo Allahumma fa ani suratul baqara alani wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa ma lahum fil akhirati min khalaq ay min nasib awu zabe olohun o ya eni kan o se fun wa ma lahum fil akhirati min nasib min khalaq to ba dijal qiyam o ni ni pinu o dijal qiyam olohun wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana iya ma je wa se wu mu wa ba ba tin to ya yi jama to dijal qiyam na ìyẹn lè la ìyẹn lè jẹ yẹn láyé kó tó jálè kìí àmà kí ẹ dẹni kí ẹ wà nínú àwọn tí ó ṣe rí ibú kí láǹfààní eré tí ẹ ṣe láyé ayé tó já sí wípé ayé yìí ayé ó padà pa ẹ ń jọ kẹni kó ló máa náà lẹyìn àfà kí wá láǹfààní bẹẹ tí eré èèyàn ò ní fi kalẹ tí ò ní fi jálè kìí àmà tí yóò mérí bọ tó já sí wípé yóò wà nínú àwọn àsùnàdá. Àwọn olóògbé àwọn òun àsúnàdá àwọn alìmùmínú ọ̀rọ̀ ní kọ́ta àfúlá alìmùmínú ọ̀rọ̀ ní àwọn òun ní ti ṣe àwọn tó já sí wípé wọ́n ní tìjú láwọn ọlọ́run wọ́n ní tìjú àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláṣọ wa húsùnù tẹ́rbíyà gbogbo àwa bímọ bímọ láyé ẹ̀dákun ẹja kọ́ àwọn ọmọ wa pé kí wọ́n ní tìjú nínú tó bá yé jẹ́ lénìí òun náà ni ádámù làyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá ń bí lónìí àwọn ọmọ tá wà láyé lónìí wọn ti ṣàfẹ́kù ìtìjú ọmọ gan òtíjú bàbá rẹ mọ ọmọ òtíjú ìyá rẹ mọ ọmọ òtíjú ẹbí rẹ mọ ọmọ kéwọ òtíjú àfà rẹ mọ àfà náà òtíjú ọmọ kéwọ ọ̀nà ìgbà ọ̀nà àfà náà fi ń tíjú ọmọ kéwọ tẹ káfí ìmọ ọlọrun láti pé ànábà lukman alayhi salatu wa salam gbogbo ẹni bá fẹ ní jẹ kí àwọn ọmọ rẹ wọnyẹ àfikún kẹkọọ láàrin nabi muhammad sallallahu alaihi wasallam ana yọ ọlọrun ọba ń sọ suratul luqman ọlọrun ni ya bu nayya ọlọrun ni anabi luqman alayhi salatu wa salam o já sí pé a rínú àwọn onímọ̀ tán ni anabi luqman wọn yìí ṣe anabi ọlọrun ọba wa hadha ma dha'aba ilayhi al-jumhur ulama ọlọrun luqman ń sọ fún ọmọ rẹ pé ya bu nayya aqim as-sala wa ma min man kin lede wa amur bil ma'ruf ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí tí wọn ò mọ lára tó já sí pé wọn kà ń kún àti eléló ti bẹ̀rẹ̀ ṣáà ti bìgín sàtò nílẹ̀ àti ń tẹ̀sẹ̀ ọ̀rọ̀ òde wa amur bil ma'ruf ọmọ tí ò ní tìjú ò ní lè pa àwọn ẹlẹ́ṣẹ̀ dáadáa torí òun fún aláàárẹ̀ yíwù wá bú bí òun ti wá pàṣẹ dáadáa kí fa ya amur bil ma'ruf wa nha anil munkar ètò wọn sọ fún ọmọ rẹ pé wa nha anil munkar ma wá kọ aburú fáwọn èèyàn bí tí wọn bá ti ń wà aburú láti ṣàárí kò hàn ìwọ náà má join wọn ń bẹ láti lẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ìwọ náà má rò papọ̀ mọ́ wọn ń bẹ. ó ní wọ́n sì fi ìmọ̀ sí ká wọ́n rògbò mìíràn sọ̀rọ̀ tì iná á ń ká wọ́n aṣọ́wá ti lọ sọ́tò hàmíyàn ọ̀pọ̀lọpọ̀ wà látàn sí fìlà ọ̀dọ̀ máa rà mọ́mọ́rin táǹkù lérílẹ̀ mọ́ gbogbo ẹni tí ò bá ti ní tìjú kódà kó jẹ ìmọ̀ọ́mù ni kó jẹ màmúmù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni ó mọ ẹrin táǹkùtáǹkù regardless of your position ìyẹn gbọdọ̀ ní tìjú ìyẹn gbọdọ̀ já sí wípé nítorí gbogbo ẹni ó bá ti ní tìjú ìtìjú ó mọ bí ìbẹ̀wọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba látàn sí fìlà ọ̀dọ̀ máa wà mọ ẹrin táǹkùtáǹkù lérílẹ̀ kó mọ wá gbìnlẹ̀ kó mọ wá gbọ́ àwọn ìyẹn gàgàrà o kò sẹ́ni ó ní tìjú kò sẹ́ni tó já sí wípé kò sẹ́ni wọ́n lè tiẹ̀ ránṣẹ́ pé bá wa bá wọn wí ẹni kí wọn kúrò níbi tí ọ̀rọ̀ tó ń sọ yìí dápẹ́ bá wọn sọ wá sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀ mọ́ kò sẹ́ni tó já sí wípé o lè fún ẹ ládùáìsì mọ́ regardless of your position. ọlọ́run wà látàn sí fìlà ọ̀dọ̀ máa ra iná hula yóò ṣe bùkúlà mùtálì fàkúwò ọlọ́run ní wọn ọlọ́run ọba ìfẹ́ gbogbo ẹni bá ti ń ṣe fáàrí tí wọ́n ń ṣe fáàrí láàrin àwọn èèyàn ẹni ó bá ní tìjú ò ní ṣe fáàrí bí yẹn bá ti ní tìjú ẹni tí ò bá ní tìjú òun náà ni ó mọ̀ sí fáàrí bí yẹn bá ti ní tìjú yóò mọ̀ pé ha láti fara iná láha yóò ṣe pè fáàrí ẹ̀yìn àní ìyẹn gbọ́dọ̀ mọ́ yọ̀pàá yọ̀pàá kó wá yọ̀ àti ha mo fẹ́ yọ̀ kí ẹ̀ máa dúpẹ́ fọlọ́run kí ẹ mọ dúpẹ fún lérí àwọn orí tó ṣe fún wa. àwọn afá wa ní alhaya ẹ rí tìjú yìí nítorí ń pè ní tìjú òun náà ni wọn ń pè ní modesty. wọn ní láwùjọ àná wa ó láwọn ìpín rẹ akoko mbere alhayahu min Allah ta'ala ki ani ti ju olohun olo ba so so ti alak olo ni alam ya alam bi anna Allah ya ija won ti won wa buyi ija won ti won commit atrocities yi awon to ja si pe won wa giga won mo pe n tolohun bo ba ko kale fun e ko si bi yen se le ko si bo se suma ya to kodak yen fe fowo he o yun ni kan yun ni re n tolohun ba ti ko fe da ko si be da se le gbinyanju to ko si bo se le sato awon to ja si pe won o mo bina ija bi won lere ni won odun lere e gbogbo wahala gbo effort ti won ti le se na ni won ti se ngba tolohun ti kara pe won ni lomo laye won lomo kini o wa du kini wa so ti junu si lata pe yen won wa giga alhayahu min Allah ta'ala awon alam ya alam bi anna Allah ya e ije won me bo won olohun ba ri won ni won olohun ba ri won ni olohun ngba ti anabi wa anabi Muhammad sallallahu alaihi wasallam ngba ti jibril wa ba anabi Muhammad sallallahu alaihi wasallam akhbirni anil ihsan ya anabi Muhammad sallallahu alaihi wasallam fun mi o ni pan ti won pe ni daada kindness anabi ni anabi so fun jibril alaihi salatu wasalam pe ta'budu Allah o ma dosi folohun ka annaka tara gabi ko olohun fa in lam takun ta'ahu bo ba olohun bo ba wo tun bo wo si bo wo waju bo we to olohun fa inna Allah yarak olohun ba ri to yi olohun ba la tu drikuhu al absar useni oli o ba to ja si pe a le ri o wo yi drikuhu al absar o olohun ba na ni o ma ri wa eleyi gbogbo eni ba so ko hun ni tiju eja bi lere ijo n to hun si wu wa bu ninu awon intanu alhayahu min Allah ta'ala o na ni fi'lu al-ma'murat ki en ma se gbogbo n tolohun ba ba se tolohun ba ba pa la se following the instructions of Allah subhanahu wa ta'ala the commandment of Allah subhanahu wa ta'ala wajtinabu an-nawahi ki en ji se gbogbo n tolohun ba ba po fun wa olohun ya kimu wa aqimus salat ekeun ẹni o bá ń kírun déédéé náà òun náà láti sọ pé ó ní tìjú ọlọ́run ẹni tó bá jìnà sí ọ tó jìnà sí ẹbọ tó jìnà sí ọwọ́ àwọn alkabairu dhunub àwọn ẹ̀sẹ̀ gbáǹkọ̀gbì ẹ̀sẹ̀ òun láti sọ pé ó níbẹ̀ wọ ọlọ́run ó ní tìjú ọlọ́run òun láti sọ pé ó ní tìjú ọlọ́run alámi alambi anna allah ya gbogbo ẹni bá sọ pé ó ní tìjú kí ni ṣe ń kọ̀ ọ́ jẹ́ tí ń ṣe ń kọ̀ ọ́ takò tí ń ṣe ń gbangba ìjẹ ẹni tó já sí pé bó ṣe ní tìjú ọlọ́run bá ń gbangba náà ló ní tìjú ọlọ́run bá ń kọ́ ọ́ eléyìí láàmú bí ara wa tó ń gbà mí ẹlòmíín ẹmọ pàpè mára ìtìjú pé àá mo sì ní tìjú púpọ̀ àá mo ń tìjú púpọ̀ ẹbí lè jẹ tí ń ṣe ń bọ̀ takun tí ń ṣe ń gbangba ọlọ́run bá ń sọ súwọ́tún ọlọ́run bá ń sọ náà kọ́ńtà kẹrì ọlọ́run ni ẹni tá a pè lólùgbà ọgbọ́ òdodo òun náà ẹni tá a pè ní àwọn wàlíyí oníṣọ́ọ̀tù yunus ẹni tá a pè ní ẹni tó ní wàlí tó jẹ́ tí ń pàpè mọ́ra wìláyà tó ti já sí pé àgbọ̀gbọ̀ àwọn tí ń pàpè mọ́ra wìláyà lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe wàlíyí ṣùgbọ́n ẹni tá a pè lẹ́ni ọlọ́run ọba tó já sí pé òun fúnra ara ẹ lé wọ́n ṣàkíyèsí rẹ̀ ọlọ́run ní àlá ìnà àwùlíyà allah ọlọ́run ní ẹ̀rọ àwọn wàlíyí mi ọlọ́run la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́run ní ọlọ́run ní àwọn tó já sí wípé wọ́n nígbàgbọ́ nu ọlọ́run wa kanu yattaqun ó tún wá níbẹ̀ wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ẹni tó bá jọ sí pé ó ní mímọ̀ ni ayé rí ló ní mímọ̀ kò wá ní tìjú bèlè tàbí pé yóò níbẹ̀ wọ ọlọ́run ó ń tọ̀ wọ́n kì í ṣe rí mímọ̀ ń já sí pé islam fúnra anábì ní nàmá bọ̀ ìtù ní ìtàmímọ̀ sọ́ọ̀lì àláàg òfìrí wáyà tí ó kọ́ ní ìtàmímọ̀ makarim àláàg ẹlẹ́ẹ̀kejì wọn náà alhayahu min an-nas kí yẹn tìjú àwọn èèyàn bí yẹn bá ti ní tìjú ọlọ́run bí yẹn bá ń tìjú ọlọ́run kí yẹn tìjú àwọn èèyàn kí làwọn èèyàn ó sọ nípa àyàn wọn ní tí wọn ń pè ní al-ithmu ma haka fi sadrika wakarihta an yattali'a alayka an-nas òun náà ni tẹ́ńpì lẹ́ṣẹ̀ òun náà ni tó já sí pé ó wú gbáyà lọ́kàn yẹn ó sì fẹ́ káwọn yóò ká ọ nígbà tó ṣe nǹkan náà lọ́wọ́ ní tẹ́ńpì lẹ́ṣẹ̀ nù kí ẹ wá ní tìjú kí àfa mùsùlùmí sì pẹ́ra mi ìjọyẹ kí wọ́n bá mi láàyè yìí ìjọyẹ kí wọ́n bá mi pàdé láàyè yìí ìjọyẹ kí wọ́n rí mi ní tí mò ń ṣe yìí ìjọ já sí pé tó yẹ kí àwọn èèyàn mọ̀ pé mùsùlùmí ṣe ni ìjẹ tí ó dọ̀tí mi ni àbí tí ó tù mí ṣe lọ́dọ̀ àwọn yẹn kí ẹ níyùn inu en alhayahu min an-nafs ki en ti ju emi fuari gbogbo nti o ba pa emi re lara ma se ki wa ri thamaratul ahya ki la awon ere ti nbe nibi tiju kama tiju akoko nbe won en yad'u ila fi'lil khayr gbogbo eni ba ti tiju ati mo se daada ko ni le fonton ìtìjú rẹ òun yóò mọ bí nǹkan dáadáa fún un yóò mọ bí gẹ́gẹ́ pé dáadáa ọlọ́run bó fi dáadáa rọ ọlọ́run àti ṣe dáadáa ọlọ́run ó ṣe ọrùn fún tòun. yẹmùnà àmì ìrìtìkábì màásù kí ẹ bá ní tìjú ẹni ó bá ní tìjú àti ṣe tí ó da àti ṣe tí ó bá ló kọjẹ àti ṣe tí ó fi kọkọ lu ọlọ́run ọba yóò mọ jìnà sí. sábàbù mahabbatillahi wannas gbogbo ẹni ó bá ti ní tìjú sábàbù mahabbatillahi wannas yóò mọ jẹ sábàbí yóò mọ jẹ okùnfà táyé ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba ó fi fẹ́ràn èèyàn ẹni ọlọ́run bá fẹ́ràn láyé ń fẹ́ràn nígbà míì bí ẹ gbogbo ẹni bá ń wáyọ̀ nu ayé ni wọn gbà á fẹ́ káwọn yẹn fẹ́ràn míì. ìbítẹ́gi mahbọ́ọ̀tì ọ́bìkà àwọ̀lẹ̀ wáyọ̀ nu ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ wa mahabbati nnas nuna da anabi muhammad sallallahu alaihi wasallam anabi bin sọ fún wa nu hadithi ẹ anabi ni idha lam tastahyi fasna' ma shi't bo ba ti ni tiju wọn náà mẹsẹ tó bá wọ o wọn náà o yẹ àìní tiju rẹ o yẹ mẹ kí làwọn madhahirul ahya kí làwọn kan tó já sí pé a bá pàdé la gbogbo ẹni tí ń bá ń tiju àwọn kọ́ bẹ̀rẹ̀ ni ghadul basr kí ẹ rẹjú yẹn lé ọlọ́run ni wọn kú lè mú òmìnira yẹn gbogbo omi àbúsọ̀rẹ̀ gbogbo ẹni máa ní bá jẹ́ mú òmìnira yóò mọ ojú rẹ̀ lẹ̀ lára ìtìjú náà ni. hifdhul lisan yẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọlọ́run ni yá ayú alladhina amanu ittaqullah ọlọ́run ni mo pe yorùbá gbọ́dọ̀ lọ ittaqullah ẹ páyà ọlọ́run ọba wa kúlú kọ́wọ́lán sẹ̀dídá ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu yẹn sọ ẹjẹ́ ọ̀rọ̀ dáadáa látàgbà ń sọ̀rọ̀ dáadáa yuslihlakum a'malakum yóò mọ bí iṣẹ́ tẹ́mọ̀ ìwà tẹ́mọ̀ ògbẹ́ yóò mọ jẹ́ wà dáadáa yóò mọ tú wà ń ṣe wà yóò fi rilakum dhunubakum gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá ọlọ́run bó mọ fi rèé jìn wà máa ń yù tẹ́ láha wa rasúlà gbogbo ẹni ó bá ti wá ń tẹ̀lé ọlọ́run bá subhanahu wa ta'ala tí wá ń tẹ̀lé àṣà ní muhammad sallam ẹ̀sìn gbogbo ẹni máa ń takò sunnah ohun tó ń kò tẹ̀lé àṣẹ ọlọ́run bá subhanahu wa ta'ala láyé tẹ́bi àwa mìíràlá mẹni tábà àwa mìíràn rasúl fakọ̀dé tábà àwa mìíràlá gbogbo ẹni ó bá ti tẹ̀lé àṣẹ ní muhammad sallam tó yà níbi máa yẹn tí kò á lè hàwà. inú ẹ náà ni ìtìrọ́mù kẹbí regardless of your position bó o bá wà nípò ìyẹn ò ní kó máa nà kan ságbalagbà kódà kó jẹ́ iye ẹ̀sìn wọ́n sọ fagbala wà gbàm disappointed rárá ìtìrọ́mù kẹbí yẹn gbọ́dọ̀ ní kí ẹ mọ pa àwọn àgbàlagbà lé lábẹ́ pé fún ẹni muhammad sallallahu alaihi wasallam anabi ilé isamina kò sí lára wa mala ya tẹrin kẹbí ọ̀nà wàyẹ̀ hamsogi ọ̀nà kò sí nù wa ẹni tí ìpàgbàlagbà lé tí ò wá ní láàánú ọmọdé lójú yẹn gbọdọ máa pàgbàlagbà lé ààrẹ náà nù. nínú adam kí láwọn ni àwọn okobat ìyà tí ń bẹ fún gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé tí ò bá ti ní tìjú tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó tẹ̀lé àṣẹ nabi muhammad sallallahu alaihi wasallam inú rẹ náà ni pé ó ń tọ̀hún tó yà ní muhammad sallallahu alaihi wasallam ní zalam tastahyi fasna ma shi't gbogbo owó tó bá ti ní tìjú mọ ṣe tó bá wọ̀ ó túmọ̀ sí pé ó ń tọ̀hún yóò mọ ṣe gbogbo nǹkan tó já sí pé tí ó mọ lòdì sófin ọlọ́run ọba àmàlùhù tó àdí ilá ọ̀dábìlá gbogbo iṣẹ́ tí ó bá ṣe yóò mọ lídì síbi ìbínú ọlọ́run sọ̀tọ̀lá yóò mọ lídì síbi ìbínú ọlọ́run bá subhanahu wa ta'ala abọ́lọ́run bá subhanahu wa ta'ala ẹ̀mí ọmọ ìyá yín tí mò ń bá yín sọ̀rọ̀ náà ni àwọn mutawakil diyawu alhaq abọ́lọ́run bá subhanahu wa ta'ala ilé ìta agbọ́ yín náà ló ń dákun wọ́n sàfi ṣe ẹni kọ̀ọ̀kan wà láǹfààní wọ́n lálẹ́ àhọ́rọ̀ aláìkúwọ́ tẹ ilẹ̀ abìlá subhanahu wa rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.
0: ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ nàìjíríà mssn ẹ̀ka ti ìpínlẹ̀ ondo ti won se onigbowo re boya fun iwadi tabi ibere tabi eyin fe se iranwo owo lati fi da si eto yi e le pe number yi 08032426989 le kan si 08032426989 masalam
2: laylatul qadri khayrun min alf shahr

0: tí ẹyẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀nrí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064 60 64 19. 07064 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 64 19. 07064 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olorun wa ni o dupe fa olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe odeni mi odeni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu sanyoro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lan ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nirawa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bohun ba tin se eyo inira lohun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
5: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi ti isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi
2: agbo ni ise lo se je lo be se wo ko ni pa baba oke ogun ni ogbulugun ode to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

ẹnìkan pè wá lórí ètò yìí ó ní ojoojúmọ́ lòun ń gbọ́ ó ní ara àwọn tó ní ìpèníjà ojú ni òun ó ní ṣùgbọ́n òun fẹ́ ìrànlọ́wọ́ kan láti ọ̀dọ̀ sínétọ̀ mo dẹ̀ ti direct ẹ̀ sí ẹni tó máa rí nígbà tí mo wá padà pé ọmọkùnrin yìí èsì tó fún mi ńgbà yẹn ni pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní orí ẹ̀ ó ní torí kì í ṣe pé òun ò rí rárá ó lóun sì ń ríran wọn ti gbé lọ sí ilé ìwòsàn wọn test wọn ṣe nǹkan kan wọn ní kàtẹ kọkọ pèsè àwọn glasses àti àwọn oògùn kan fún tí wọn mọ lò lẹyìn eléyìí ó ní òun tún máa sọ fún mi bí ọrọ náà bó bá ṣe ń lọ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn pé ara ohun tí mo fi ní pé ará ìlú wọn ní láti máa ṣe àgbékalẹ̀ láti jẹ́ kí ẹni tí a yàn sípò kó mọ ohun tí à ń fẹ́ lẹ́yìn ìgbà yẹn ni tí a bá dẹ̀ máa fi sípò kó jẹ́ ni tí ò ní gbéraga tó jẹ́ pé àwọn ẹsẹ̀ àwọn pa wọ́n jẹ́ ni tó jẹ́ elétí tí à ń sọ̀rọ̀ sí tó dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà ìdánilẹ́kọ̀ọ́ gidi là ń ṣe o eré tó gbéra tó lọ rè bá bóyá house of rep member ẹ àbí ẹnìkan tó di ipò pàtàkì mú àbí sínétọ̀ ẹ nígbà tó débẹ̀ ò rí ṣùgbọ́n ó mọ̀ pé ó wà nítòsí ó dẹ̀ ni pé kí wọ́n kọ́kọ́ fi ọ sí hòtẹ́ẹ̀lì ìrẹ́ náà ń jẹ òun mu òun jẹ síkì òun jẹ tọ́kì ó mọ̀ pé lára owó tó yẹ kí wọ́n fún ọ kó o lọ fi ṣòwò òun ló ti jẹ yẹn kì í yé àwọn èèyàn wa ṣẹ́rí ẹlòmíì yóò lọ ọ̀dọ̀ brọ́dà ẹ̀ brọ́dà ẹ̀ yóò wá bèrè pé kí ló fẹ́ jẹ yóò lóun fẹ́ jẹ oúnjẹ àwọn fast food wọ̀n yẹn wọ́n á dé bíi fast food kinní kan yóò jẹ oúnjẹ tí ń lọ bíi 15,000 nígbà tó bá ti wá ní ọjọ́ kejì tó ní òun ti ń lọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wàá fún ní 2,000 tó máa fi wọkọ̀ inú ò wá mọ́ bí o ò ní ìdá ti bínú o owó fast food tó jẹ 15,000 ìjọsí ṣé o mọ̀ pé ibì kan lọ̀gá náà ti mú jáde ni ó ti jẹ àǹfààní tó yẹ kó rí gbà lọ́dọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ máa ń lọ náà tẹ́ lọ takú ti àwọn tẹ́ ẹ ránṣẹ́ wípé ẹ mọ̀ sun hòtẹ́ẹ̀lì tó bá yá ẹ tó fẹ́ kó fún yín lówó a fún yín lówó bọ̀ tó lè mú tó nǹkan tẹ́ ń fẹ́ ẹ jẹ́ káwọn ará ìlú náà ká tún fi léyìí kọ́gbọ́n àwọn nǹkan tiẹ̀ tún dúpẹ́ wọn ní ká gbósùbà káre torí ICT project tí wọ́n ṣe ní ọ̀wọ̀ àti ọjà tí wọ́n ṣe sí ẹlẹ́gbẹ̀ka ní ọ̀sẹ̀ àti farm project kan náà àrágbá yamuyamu ní ọ̀wọ̀ distribution of agricultural equipment pẹ̀lú àwọn fertilizers àti oríṣiríṣi nǹkan míì wọn ni wọ́n dúpẹ́ púpọ̀ tó ẹyí ẹ̀yọ wa àǹfààní wà fún yín láti pè mí kéde sọ èròǹgbà ọkàn yín àbí nǹkan tẹ bá ṣe ń fẹ́ lọ́dọ̀ sínétọ̀ wa dìgbà tí a máa pàdé ní ọ̀la mú kí yín pé àjọṣe wa kò ní bàjẹ́ o tómogún olúbùnmi ló kọ́ tèmi ẹ ṣe

0: òṣùpá sì di kí ẹ láyé ńlọ sì di kí ẹ láyé ńlọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sì di kí ẹ láyé ńlọ ogun mátà lọpọ kó mára láwìn ó padà ti dópin sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ńlọ sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ńlọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sì di kí ẹ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹdíẹ. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹdíẹ. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó kan ṣe lórí ẹ lè download app yìí lórí app store.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni.

0: IFAB Cultural Heritage Initiative and Promotion Lonki Bobo Ileo.
1: Àjọ alákìtiyan tí ó rọ̀bọ̀ kúlé ìjọba BIFA tó wà fún ìdàgbàsókè àṣà àti èdè ìgbélárugẹ ọgbọ́n àtinúdá pẹ̀lú ìgbáyégbádùn gbogbogbò nílé lóko àti lókè òkun lábẹ́ àkóso ẹlẹ́yinjú àánú ẹlanu Abimbola Falaye ìyẹn Bimbo Abọ́lú tó tún jẹ́ cultural ambassador agbáṣàga
0: ní BIFA Cultural Heritage Initiative and Promotion tá a ti ń gbàṣà tó yàtọ̀ sí àṣàkáṣà lárugẹ ara àfojúsùn wa ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú lẹ́gbẹ́lẹ́gbẹ́ ojúlùmọ̀ àjọ àti àwọn ilé-iṣẹ́ tó wà fún kẹ́kọ̀ọ́ ilé ó pé kí àṣà àti ìṣe wa ó má parẹ́ ìkúnilọ́wọ́ àwọn àgbà ọmọ ilé ìwé àti kí àwùjọ wa ó ní ìlọsíwájú
1: fún àjọṣepọ̀ àlàyé tàbí ìmọ̀ràn lórí akitiyan àjọ BIFA ẹkàn sí number 127 shop 7 Ebenezer Shopping Complex Alaromi Street Lẹ́gbẹ̀ẹ́ Don Bosco Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé
0: 0703-432-4631 tàbí +21 847-6693 ẹ̀ṣìrè pé 0803-384-2322 àtẹ email infabheritage@gmail.com àjọ alákitiyan BIFAB Cultural Heritage Initiative and Promotion
1: àṣà wa
0: ìṣe wa
2: òsùn tó dára tó.
3: Hello.
4: Hello.
3: Ejo erin dijina se jo radio yin.
4: Okay. Ah, honorable boy do won se bi lati ara si obi.
3: Oda.
4: Oro ti e kan fun pe mu bayi nkan to ni agbara ni. O de ti tu opolopo ile. Tori pe aisu to aye ati ohun mi. Ki o ni so fun ya o to fe. Ki o ti bimo. Ki igba to ba dile kan se wa mo pe iya o ti bimo. Kìíní ìfẹ́ yẹn wọn lè fún kò sọnù ní láíláí kò lè fún àdé lérí sí àlérí ẹmọ.
3: Ẹsẹ̀ gan ni. Wọ́n ní àìsòdodo ayé àtọ̀run bá a ni pé kò yẹ kí ó rí bẹ́ẹ̀. 08162519991. Hello.
5: Hello.
3: Yes, sir.
5: King of Boys ló sọ̀rọ̀ láti ìlú rẹ̀.
3: King of Boys.
5: Ọ̀rọ̀ yẹn kò yẹ kó.
3: Kí lẹ sọ?
5: Hello.
3: Mo ń gbọ́ yín sà. Hello, King of Boys. Hello.
6: Ẹ mà ká àṣẹ sàn.
3: Ẹ ká sàn o.
6: Ẹ kú ètò.
3: Yes, sir.
6: Abimbola Afolabi ni Obole Ṣàtọrẹ.
3: Okay, sir.
6: Gbogbo tí ẹ máa fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé ọmọ ènìyàn láyé, ó bẹ̀rẹ̀ pẹ̀lú òṣìṣọ́.
3: Kó bẹ̀rẹ̀ pẹ̀lú òtítọ́.
6: Bí ẹ bá ti kọ́ lé ìrìnàyìn láyé, pé orí yẹn lèyàn kọ́ lélé o, àgbàrá gé bẹ́jẹ́ bẹ́gbàá ni orí ìlú náà lọ. Tọkọtìyàwó bá ti bẹ̀rẹ̀ gbèsè ayé látàrọ kòtòkò tí a bá ti fowó tọ́ bẹ̀rẹ̀ títí tí ó lè dọjọ́ alẹ́ wọn kò sí pọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ láàárọ̀ kùtù bá ti bẹ̀rẹ̀ lọ́ka ìta. Bóyá kọ́ lẹ lọ́sẹ̀ta o tàbí lọ́sẹ̀ta o. Irú ìgbéyà ọbẹ̀ kò ní tọ́ fẹ̀ gàtí láńdẹ̀ntì.
3: Yóò láṣídẹ̀ntì.
6: Yóò láṣídẹ̀ntì ni pálẹ̀ pọ̀ ní ilé fún sí mọ́.
3: Irú àṣídẹ̀ntì tó sì wá máa ní ẹsẹ̀ kò ní la tẹ̀mí lọ.
6: Ọlọ́run nìkan ló lè sọ yín o. A lè sọ ṣùgbọ́n àṣídẹ̀ntì ò ní ẹ́ ò ní láṣùn sí. Ọlọ́mọdé ò ní ẹ̀ka ní ọ̀sán sọ́ọ̀rẹ̀ tẹ̀mí náà ọwọ́ ara wọn ní ẹ̀sà.
3: Ọ̀dà ẹ̀ṣẹ̀ gan ni.
6: Ẹ̀ṣẹ̀ ẹ̀kú ètò.
3: Ẹ̀ṣẹ̀ gan ni 08162519991.
5: King of Boys látọ̀rẹ̀.
3: Yes, sir.
5: Òótọ́ ló yẹ ká jọ fi bára wa lò tí ò bá ti sóòótọ́ at the end of the day a crunch. Ó dẹ̀ lè la ẹ̀mí lọ.
3: Ó lè la ẹ̀mí lọ.
5: Bẹ́ẹ̀ ni o.
3: Ẹ ṣé ó yẹ kí ṣé ìgbéyàwó yẹn máa continue àbí kí ló máa ṣe.
5: Ọ̀nà mò ń sọ fún yín ìgbà forí sánpọ́.
3: Ó máa forí sánpọ́ ni.
5: Bẹ́ẹ̀ ni. King of Boys látọ̀rẹ̀.
3: Ẹ ṣe gan ni. Mo rò pé à ń rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́. King of Boys láti ọ̀rẹ́ ó ní òótọ́ ni ká máa fi bára wa lò.
7: Sàbẹ́ǹkó ọ̀rọ̀ kò ní tóbi títí káfọ̀bẹ bú ẹnu làá fi sọ ìdí làá fi jókòó.
8: Sàbẹ́ǹkó
7: má.
3: 08162519991 Rashidat Folashade Adeyanju. Great job. Good afternoon, sir. Ilé tí ẹ bá lórí ètò. Yálà látọ̀dọ̀ ọkọ tàbí àdọ̀ ìyàwó àfẹ́sọ́nà. Ọmọkùnrin àbọ̀mọbìnrin léńjẹ tó mú kiri. Àṣé òun ló bi. Ó sì ń tan pátnà wípé ọmọ ẹ̀gbọ́n òun ni. se igbeyawo yi o tesiwaju abiyo ni accident gege bon si so ba si je pe ti wonu etan ni owo ti wo wese ti wese ese so ama pe nikan ti fike meru di ki le se hello
2: e ma ni wale
3: ami o
2: e mi ojo la golo
3: mi ba mi
2: e mi ba je ni toju
3: ami
2: e do pela ti da la beka
3: joge
2: ko la baro
3: yes sir
2: ti awa ga ki mi na aba ni ka wo ni aye o so le ka ma ti bara wa ni
3: o to
2: be ni a ta pa ti ya wo ya pe so lo a de ni ja pe pe I don't know what to do.
3: Hello.
8: Hello, ka fa fa.
3: E ka so.
8: Banoja yin pe loruko Jesus.
3: Ami.
8: Oruko mi ni Wulid bi Solomon. Emi be lati lo kakoko.
3: Yes sir.
8: Gege.
3: David Solomon emi be. Hello.
9: Hello.
3: Yes ma.
9: Oruko mi ta pe lati o.
3: A n gbo yin ma.
9: Ni ngba ti mo ti se otito bara won lo lati o si ngba to ba di pari na o si bi o je ni ori otito lo ye ko ti bara won lo ko ngba ti to wa ro lati lo
3: gege bi mama ati gege bi obinrin ma se o ye ki igbeyawo yen tesi waju abi ki o fori sanpon
9: Oh yeah, that's a bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a

0: 081-6251-9991. Hello?
1: Hello?
0: Yes, sir.
1: Lati do.
0: Oruko yin?
1: Emmanuel Alaolo Nsoro.
0: Agbo yin, sir.
1: Jerry, o n bere emi ironi to wa da. Eni yen lakoko ohun to se ko da. Ṣugbọn ti o ba le fori din, ori Bibeli sọ pe ta ba le dari bi ara wa, ife a maa tẹsiwaju. Ṣugbọn ti o ba ti le dari din, ile eyan le toro mọ o.
0: Kò le toro mọ.
1: Ṣugbọn to ti da ni pe ka jẹ olóòótọ́ sí ara wa.
0: Ibo lati fẹ gbe ọrọ pe bi oṣu bi mẹfa ọdun bi meji na ti jọ wa ti yan o se lahun fun pohun bimọ.
1: O buru.
0: Bẹ́ẹ̀ mo tún gbàgbé kí n ṣàlàyé fún pé gbígbọ́ gan tí partner gbọ́ kí n ṣe lẹ́nu èkejì ẹ̀. Àwọn rédíò àdúgbò, àwọn lọ́jọ́ kó gbọ́, ọ̀rọ̀ ọmọ la pé yìí o, obìnrin kan ló bímọ fún. Ìyẹn tó bá jọkùnrin, ọkùnrin kan ni bàbá ọmọ ìyẹn tó bá jóbìnrin. Ìgbéyàwó tí o ti lérò wípé ìwọ àti ìyàwó ẹ bẹ̀rẹ̀ ayé tuntun. Ọmọ kan ti wà ńlẹ̀, bàbá kan náà ti wà ńlẹ̀. Ìgbéyàwó tó rò pé ìwọ obìnrin ìwọ tọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tuntun. Obìnrin kan ti wà ńlẹ̀, ọmọ kan náà sì ti wà ńlẹ̀ tó mọ̀ pa ẹ̀. Hello. Yes, sir. Orúkọ yín o.
2: Orúkọ mi ni Sunday láti Yamoye.
0: Yes, sir.
2: Ohun tó ni ló dá pé kí a fara òtítọ́ ká fara bá dù. Náà ìgbà tí ò dẹ̀ ti rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti di wípé ọkọ ìyàwó òṣètítọ́ sí ọkọ, tí ọkọ náà dẹ̀ ṣètítọ́ sí ìyàwó. Kò tí ì fẹ́ bá wà ń bẹ̀, wọ́n lè ọ̀rọ̀ ní kó parí, wọ́n lè parí ẹ̀ láàrin ara wọn, kí ìfẹ́ yẹn kó lè máa tẹ̀síwájú.
0: Wọ́n ní tí ìfẹ́ bá wà ń bẹ̀ ọ̀rọ̀ wọn á parí ẹ̀ láàrin ara wọn. School of thought kan nìyẹn. Àwọn kan ṣàlàyé pé àná ni ìfẹ́ yẹn wà ń bẹ̀ dáadáa. Ìfẹ́ sì dàbí blómblóm. Ṣùgbọ́n wọ́n ti wá kí abẹ́rẹ́ èbó bọ̀ báyìí. Pẹ̀lú information tí obìnrin yẹn gbọ́, alẹ́ ọjọ́ ìgbéyàwó yẹn kò inú ẹ̀ ò ní dùn. Hello?
3: Ẹ ká san o. Ẹ kú sọ́pọ̀lọpọ̀.
0: Yes, sir. Orúkọ yín?
3: Ọmọọba Akínmu láti Ìdèpé ni.
0: Dàńgbọ́ yín.
3: Ẹ̀sà kò dá olórúkọ méjì o.
0: Kò dá olórúkọ méjì.
3: Olórúkọ méjì, ìka tí ò dá ni o. Tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ní ayé ìsìn, òun ló kọ̀ sẹ́yẹ pé ọdún mẹ́ta, ọdún mẹ́rin, ó ti kò láti. So tó bá jẹ́ ẹ̀mí o, tó bá tí n bá lọ gbọ́ nǹkan bẹ́ẹ̀ tí mo dẹ̀ múra àti ṣe ìgbéyàwó yẹn, ìgbéyàwó ibẹ̀ ló máa parí sí. Gẹ́gẹ́ bí máa ń sọ ní ọ̀rẹ́, ó lè lásẹ̀.
0: Tó bá jẹ́ ẹ̀yìn ni ibẹ̀ ló máa parí sí. Hello?
4: Ẹ ká san.
0: Ẹ jẹ́ ẹrìn díẹ̀ jìnà sí rédíò yín. Ẹ kú omi tí rédíò yín wà.
4: Kúrò ń bẹ̀ sà.
0: Ń gbọ́ yín.
4: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò sà.
0: Ẹ tí ìrìn jìnà sí rédíò yẹn o.
4: Ó dáa sà.
0: Ń gbọ́ yín.
4: Ètò tẹ mú wá lọ́sàn-án, ètò tó dáa gidi ni. Torí irú ínsídẹ̀ǹtì yẹn ó ṣẹlẹ̀ sí àwọn ẹnìkan. So ibi tí mò ń gbé Lákùrẹ́, ọ́fíìsà làwọn méjèèjì, ọkọ àti ìyàwó. Ẹnìyàwó ìyàwó ó lóun tẹ̀ tí ìbímọ rí rárárárá. So wọ́n ṣe ṣàṣepẹ́ra wọn nìyẹn. Ó wá dìgbà tí ìyàwó wá bímọ, ìyá ìyàwó wá wá láti ìlú wọn ní Èkìtì láti wá bá wọn tọ́jú ọmọ. Ọmọ tó ti bí bó ṣe wá mu dání wá nìyẹn. So ìgbà tó wá mu débẹ̀, ìyá àgbàlagbà ó ṣe mistake lọ bọ́sà ọ̀tún lójú ọkọ. Àtìgbà yẹn iná ọkọ òdun, à ń ná ìyàwó yẹn títí ìyàwó yẹn tó fi dópin. So irú eléyìí tẹ sọ yìí, kò sí bó ṣe lè ṣe. Bíbélì sọ ní tí ìpìlẹ̀ ṣẹ̀ bá bàjẹ́, oníkìlọ́ lódodo yóò ṣe. Èso tán bá lọ gbé ìgbéyàwó lérí irọ́, awo dano ni ke yita kon ku ku yawo nle on lo fe lomi
0: oda e se gan ni oro pa ni ke kilo de tan postpone evil day lo pin rin ajo be ba sora won ni yo fori sanpon na ni hello hello
5: hello sir
0: yes ma'am
5: yes alati loren
0: oruko yin
5: mrs ogun funmi newa
0: e ba dasito
5: owe yi o ba ni ile ta ba ti fi tomo
0: iri lo ma wo
5: be ni igbe yawo to ba ti mu iro bero iro na lo ma pari e nkan to yo awon mo ode oni lenu gan niyan emi ti mo ba yin soro yi lojo ti oko mi ri mi to ba mi soro o to to so lojo yen mo di mu mo wa die ti a fi gbe o le ni 35 years mi o ri ro leyin e won lo je ki duro ti ni gba isoro tori pe ko paro fun mi to bi ni abi okunrin ton ba ti paro fun ra won ninu igbeyawo ma fori sapon ni ton ba bi mo si ni awon mo yen ma fori ko iru igbeyawo yen ko si bo se le se irira yan wa ninu okan enikan si enikeje e won sa ja lojo kan won ma ja lojo kan so iru igbeyawo be kan fi sile ton ba ti e ti dojo kan council e tori oro yan ma wa ninu ara won sira won o de ma yo awon omo won lenu
0: obirin lo soro yi ajupe ni owo eyin olodufe eto yi afi emi mori yan fun Bimfa Cultural Heritage and Promotions ba fe pe wa 0803384-2322 eni to ba gburu e ba mi ta le lobo Peter loruko e ni apa bu asakin lara won motive ni won kon lara ki se to ni ku o 0033842322 olowo kere Joseph lo ko temi ki ajin dara ko ma je ki ara gbogbo wa ko ma le

0: Lọ́gán torílẹ̀-èdè Amẹ́ríkà àti Ísírẹ́lì bẹ̀rẹ̀ àkọlù sórí orílẹ̀-èdè Iran. Lọ́jọ́ 28 oṣù kejì, February 28, 2026, àkọlù tí wọ́n pè ní Operation Epic Fury. Gbogbo èrò ọkàn ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, èèyàn arákùnrin Donald Trump. Gbogbo àfojúsùn arákùnrin yìí ni wípé ogun ọ̀hún kò ní pẹ́ rárá. Ìdí nìyẹn tí wọ́n fi kó ọ̀pọ̀ nǹkan ogun wọlé ságbègbè àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé tí a mọ̀ sí Middle East. Ọkọ̀ atẹ́rẹrẹ omi tí a mọ̀ sí aircraft carrier tó ní ọkọ̀ ìjà ó lé ní 182 lórí rẹ̀, pẹ̀lú àwọn ọkọ̀ ìjà òfurufú mìíràn bíi 200 láti orí ilẹ̀ àti ọ̀pọ̀ ọkọ̀ ìjà inú omi lóríṣiríṣi. Gbogbo bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó àwọn nǹkan ogun yìí wọlé wá sí agbègbè orílẹ̀-èdè Iran, kógun yìí tiẹ̀ tó bẹ̀rẹ̀ rárá. Tí wọ́n wá fi ṣẹ̀rùbà wọ́n. Níṣe ni Donald Trump ń fi ojoojúmọ́ bí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wípé Iran kò tí ì káwọ́ sókè bí, ṣé wọn kò tí ì capitulate gẹ́gẹ́ bí àwọn olóyìnbó. Níṣe làwọn èèyàn ń dá lóhùn wípé Iran kò mà tí ì juwọ́ sílẹ̀ rárá o. Ó tó wá di wípé orílẹ̀-èdè Amẹ́ríkà bẹ̀rẹ̀ àkọlù lọ́jọ́ 28 oṣù kejì, February 28, 2026. Gbogbo ẹ̀rọ ọkàn Trump nígbà náà ni wípé káwọn jagun yìí láàrin bí oṣù kan, káwọn sì ti kan gbogbo ìyá apá orílẹ̀-èdè Iran, káwọn sì padà wálé. Ààrẹ Trump ní ọ̀pọ̀ nǹkan lọ́kàn rẹ̀ tó fẹ́ mú gbọ́. Ó sì fẹ́ lọ ṣe àkọlù sí orílẹ̀-èdè Cuba. Ó ń wá ọ̀nà láti parí ìjà tó wà láàrin Ukraine àti Russia. Ọ̀rọ̀ Israel àtàwọn ọmọ ẹgbẹ́ gun Hamas nílùú Gaza, èèyàn náà sì wà níbẹ̀. Kódà ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìstì tó ń da ìlú láàmú lórílẹ̀-èdè tiwa Nàìjíríà, eléyìí gan kò tí ì kúrò lẹ́mìí arákùnrin Donald Trump. Àmọ́ bí ìgbà téèyàn lọ kí ọrùn ara rẹ̀ bọ́ṣọ lọ, bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ń rí fún orílẹ̀-èdè Amẹ́ríkà o. Ogun yìí ti ṣe bẹ́ẹ̀, ó ti pẹ túntún máàrẹ̀ Donald Trump lọ́wọ́. Bí ìgbà tí alágídí àti alágbára wọ̀yẹ̀ àjà ni, ó kéré tán orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israel, àwọn eléyìí ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti ju bọ́ǹbù sí ibi tó lé lẹ́gbẹ̀rún mẹ́ta, more than 3,000 target nínú orílẹ̀-èdè Iran. Ọ̀pọ̀ ilé ni wọ́n ti wó, ọ̀pọ̀ ohun ìmáyégbádùn ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣòfò. Ọ̀pọ̀ ojútùú nuclear orílẹ̀-èdè Iran, òun gangan ni bọ́ǹbù ti ṣe bẹ́ẹ̀ tó ti bà. Kódà ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣòfò síbi ogun yìí. Síbẹ̀ orílẹ̀-èdè Iran kọ̀ jálẹ̀, wọn kò káwọ́ sókè, kí wọ́n sọ̀rẹ́ńdà, kí orílẹ̀-èdè Amẹ́ríkà sì fi wọ́n lọ́rùn sílẹ̀. Orílẹ̀-èdè Iran kò láwọn fẹ́ jáwé olúborí níbi ogun pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israel yìí. Eléyìí kò ní fẹ́ ṣe é ṣe. Wọn kò lè win Amẹ́ríkà militarily. Ohun tí wọ́n ń ṣe ni kí Amẹ́ríkà ṣáà má borí wọn. Wọn kò gbúdọ̀ lose lábẹ́ bí ti wù kó rí. Ibi omi tó rọ Strait of Hormuz tí gbogbo àgbáyé ń kó epo rọ̀bì àti ohun ìmáyégbádùn mìíràn gbà. Ibẹ̀ gan lórílẹ̀-èdè Iran lọ dípa o. Pẹ̀lú dídìpa yìí, àwọn ọkọ̀ táǹkà aképo tó ń bọ̀ láti àwọn ilẹ̀ Lárúbáwá bíi Saudi Arabia, Kuwait, Iran, Bahrain, Qatar, kódà tó fi mọ́ UAE lọ́dọ̀ àwọn Dubai. Gbogbo àwọn ọkọ̀ omi aképo yìí kò ní lè ríbi lọ. Láti ibẹ̀, àdínkù bí ìdá 20 nínú ọgọ́rùn-ún 20% epo. Eléyìí ṣe bẹ́ẹ̀, ó dé bá epo tó ń kọjá sí ọjà àgbáyé. Láti ibẹ̀, owó epo bẹ̀rẹ̀ sí ní lọ sókè káàkiri gbogbo ibi. Kógun yìí tó bẹ̀rẹ̀, nǹkan $2.9 ni wọ́n ta gálọ̀nù epo lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, gálọ̀nù pẹtrol ti ṣe bẹ́ẹ̀, ó ti lé ní $6 more than $6 per gallon lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìgbé ayé ti ń ṣe bẹ́ẹ̀, ó ti ń nira fún àwọn gan lórílẹ̀-èdè Amẹ́ríkà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun. Nígbà tó wá di ọjọ́ 8 oṣù kẹrin, April 8, 2026, orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran fi ẹnu kò. Wọ́n ní kí ogun yìí dáwọ́ dúró náà. Wọ́n ní káwọn ceasefire, kí ìjíròrò ṣe bẹ́ẹ̀ kó tẹ̀síwájú. Orílẹ̀-èdè Pakistan, Turkey, Egypt àti àwọn ilẹ̀ Lárúbáwá kọ̀ọ̀kan, àwọn eléyìí lo ṣe bẹ́ẹ̀ tó kóra wọn jọ láti lọ pẹ̀tù sí àwọ̀ yìí lójú ẹsẹ̀ tí igun méjèèjì wá ceasefire ń kọ́ owó àgbẹ̀ epo ṣe bẹ́ẹ̀ ó já wálẹ̀ láti nǹkan $110 ó já wá sí bíi $85 per barrel ọkàn gbogbo àgbáyé ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní balẹ̀ wípé nǹkan ti ń padà bọ̀ sípò díẹ̀díẹ̀ àmọ́ nínú ìjíròrò wọn ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ń fẹ́ kí iran jọ̀wọ́ gbogbo èròjà nuclear tí a mọ̀ sí uranium tí wọ́n ń kó jọ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn nǹkan 400 kilogram ló wà lọ́wọ́ orílẹ̀-èdè iran gẹ́gẹ́ bí ìwádìí lẹ́yìn èyí kí iran jọ̀wọ́ gbogbo irinṣẹ́ tí wọ́n fi ń wa èròjà yìí jáde láti inú ilẹ̀ àti gbogbo irinṣẹ́ tí wọ́n fi ń yí èròjà uranium yìí padà sí èyí tó lè ṣe é múlò fún wọn yálà kí wọ́n fi pèsè bọ́ǹbù ni o tàbí kí wọ́n máa fi pèsè náà mọ̀nàmọ́ná fún àwọn ará ìlú wọn lẹ́yìn èyí kí iran tọ́ bọ̀wé wípé láyé àwọn kò ní gbìyànjú láti kó èròjà uranium jọmọ́ láéláé wọn kò gbúdọ̀ enrichi uranium láyé mọ́ fún ohunkóhun gbogbo ohun tí orílẹ̀-èdè amẹ́ríkà ń béèrè yìí ohun gangan ni ààrẹ donald trump bẹ̀rẹ̀ sí ní kéde fún gbogbo àgbáyé wípé orílẹ̀-èdè iran ti gbà láti ṣe lójú ẹsẹ̀ gan ni iran náà tún jáde wípé kí gbogbo àgbáyé má dá donald trump lóhùn o wọn ní òun fúnra rẹ̀ ló ń bá ara rẹ̀ jíròrò òun ló ń pa òun náà ló sì ń dé lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò tí eléyìí kò sì já sí ibi tó lápẹrẹ orílẹ̀-èdè amẹ́ríkà náà máa ṣe bẹ́ẹ̀ o wọ́n lọ gbégi dínà omi lágbègbè gulf of oman tí èèyàn bá ti kúrò nínú omi strait of hormuz tí iran ṣe bẹ́ẹ̀ tó dípa inú omi gulf of oman sí arabian sea ibẹ̀ gangan lèèyàn yóò lọ bọ́ sí orílẹ̀-èdè amẹ́ríkà ní ọkọ̀ aképo tàbí akẹ́rù ti gbogbo orílẹ̀-èdè wọ́n ní àwọn eléyìí lè kọjá àmọ́ tí orílẹ̀-èdè iran nìkan àwọn kò ní gbà kí wọ́n kọjá mọ́ wọ́n ṣe total blockade sí inú omi yìí wọ́n gẹ̀gún di ọkọ̀ tí yóò máa gbé epo bọ̀ láti orílẹ̀-èdè iran láwọn àsìkò tá à ń sọ yìí orílẹ̀-èdè israel ṣì ń rọ̀jò bọ́ǹbù lórí àwọn ará lebanon tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ titi wọn àwọn ọmọ ẹgbẹ́ ogun hezbollah tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbèjà orílẹ̀-èdè iran àwọn eléyìí ti kọ́kọ́ lọ ju bọ́ǹbù sórí orílẹ̀-èdè israel israel sì ti ń rẹ́rù tiwọn sínú orílẹ̀-èdè israel bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù lé wọn lórí ní kẹ̀tíkẹ̀tí orílẹ̀-èdè iran náà láwọn kò ní ṣe agbègbè omi tó ro strait of hormuz àyàfi tí orílẹ̀-èdè israel bá dáwọ́ ogun dúró lórí orílẹ̀-èdè lebanon lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò orílẹ̀-èdè amẹ́ríkà ní kí israel dáwọ́ àkọlù sí lebanon dúró lójú ẹsẹ̀ orílẹ̀-èdè iran gbégi kúrò lójú ọ̀nà omi strait of hormuz wọ́n ní kí gbogbo ọkọ̀ akepo máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà wípé àwọn kò ní dá wọn dúró mọ́ ǹjẹ́ lọ́gán tí iran ṣe eléyìí kí orílẹ̀-èdè amẹ́ríkà náà sì ṣe bẹ́ẹ̀ ó ṣí àwọn ọkọ̀ akepo àwọn táǹkà ńláńlá ti orílẹ̀-èdè iran náà sílẹ̀ kí wọ́n lè kọjá orílẹ̀-èdè amẹ́ríkà kò ṣe eléyìí o níṣe ni wọ́n dí ọ̀nà mọ́ àwọn ọkọ̀ orílẹ̀-èdè iran wákàtí kan lọ méjì lọ ó dìde ọjọ́ kan lọ orílẹ̀-èdè amẹ́ríkà kò kúrò lójú omi yìí amẹ́ríkà ní ojú omi tó ń wà lápá gulf of oman sí arabian sea wọ́n ní gbogbo ọkọ̀ omi lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n kọjá àyàfi ti orílẹ̀-èdè iran nìkan ni àwọn kò ní gbà kí wọ́n kọjá níbẹ̀ láti ibẹ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè iran àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n gbaná jẹ wọ́n tún kógi padà sójú ọ̀nà strait of hormuz tí wọ́n ti kọ́kọ́ ṣí sílẹ̀ wọ́n lọ́kọ̀ omi kankan kò tiẹ̀ wá ní kọjá mọ́ rárá wọ́n lẹ́ni bá gbìyànjú àti ṣe eléyìí ó ń fi ẹ̀mí ara rẹ̀ wéwu ni lójú ẹsẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà gba ọkọ̀ akepo orílẹ̀-èdè iran tó fẹ́ fi agídí kọjá iran náà kò jẹ́ kó tutù wọ́n gba ọkọ̀ omi orílẹ̀-èdè liberia àti panama tamẹ́ríkà ní kó wá kọjá orílẹ̀-èdè iran náà ṣe bẹ́ẹ̀ wọ́n gba àwọn ọkọ̀ omi méjèèjì yìí láti ibẹ̀ owó epo rọ̀bì tún bẹ̀rẹ̀ sí ní pọ́n òkè sí iran ṣe bẹ́ẹ̀ wọ́n block omi yìí láti apá inú ẹni tí wọ́n bá fún láàyè nìkan ni yóò kọjá amẹ́ríkà náà ṣe bẹ́ẹ̀ wọ́n block omi láti apá ìta gbogbo orílẹ̀-èdè lè kọjá àyàfi orílẹ̀-èdè iran nìkan nkan to je ki orilede America block awon tanker epo orilede Iran ni wipe won se leyi lati fi ka orilede Iran lowo ku nipa epo to je un oro aje kan gbogi ti won gbojule gege bi agbekale imo ero lati le wa epo jade lati inu kanga epo robi ti a mo si oil well agbekale imo ero yi ni won se lona to fi je wipe logan ti won ba ti bere si ni wa epo robi ti a mo si crude oil jade lati inu ile won ko gbodo dawo duro won le fi kun ere ona ti egbo yi fi ngba jade tabi kun won di ere re ku amo sha won gbodo ma pin epo yi jade ni ibe ni ni gbogbo igba titi di ojo ti epo na yo fi ge amo ti won ba lo se be ti won dawo pepon epo yi duro eleyi yo ti be yo boju to ipon epo robi yi je ti oju to ipon epo robi ba si se be to ba je opo owo ati asiko ni yo na won lati le tun oju to yi se pada fun idi eyi orilede America fe sele mo epo robi orilede Iran o ma le jade soja agbaye nigba ti Iran ba pon crude oil jade ti won store e ti storage kun ti won ko si le ta jade si oja agbaye latari sele mo orilede America nigba to ba ya ori orilede Iran yo pe won yo si bere cinema shun ti orilede America ba nfe eleyi wa lara ona ti orilede America fe gba lati kawo orilede Iran amo gbogbo ona lorilede Iran na ngba o lati bojuto ojuto iwe epo robi titi won ko ma se be ko ma baje ti won si ntibe ti won duro won le wipe anise awon ko ni kawo soke fun orilede America kato mates waju lori eto eje kasare doke lohun
1: ise pataki kan to ma nba ni seto eye ikeyi fe ni to rele ya lati se funeral home lo ma nkeyi tomo tebi tara o lo gbe o ni ke ma pe won fun gbogbo services to jomo ti funeral to ri eni to soju oda bi en to se yin sise eye ikeyi to gba ife ni to rele a ma mu nkan rere ati nkan pataki ba won mo le bi e to ni call lati se for matured casket ni to vre wa to ti wa nle be yi ta fe ki won fi construct ara te ba fe warning device won fi gbe ni rere wole ike undertaker si ya won onijo olorin oni fo to bu aya mo si sha lati ba yin gbe yan lo lewo so without any delay eni to ti sun lo si bi ipamo o si se bi ipamo fo olugbe eleyi to wa magnificent and secure come to Saint David Mortuary along Ogo Expressway agbogbo area akure lati se funeral home ti e ka won wa ni ipesa na lo tu wa kale si Saint David Mortuary yo call 081-321-288-64 or 081-489-516-33 gbogbo eni to fe gbe yin teyin se fe niyan re e ma bo ni lati se funeral home.
2: Are you a young Nigerian, 18 to 35 years, struggling with unemployment? This is for you. Springboard presents Youth in Agribusiness Conference 2026. Come and learn how to build a profitable business in agriculture. Make yourself available. Be empowered. Be enlightened and self-employed. You will be well-grounded in cocoa, poultry, fishery, and piggery. Free training, free mentorship. This is your future. Take charge of it today. Happening live on May 23rd, 2026. By 9 a.m. at the Federal College of Agriculture, FECA Akure. Eligibility 18 to 35 years. Come with your NIN to validate age and is entirely free. Training holds June 1 to June 4, 2026, while empowerment and certification holds on June 5. Be there and get practical hands-on training, mentorship guidance, agribusiness knowledge, and pathway to starting your own business, becoming your own boss. For more information, please call 0814-867-7311. Springboard. We're not just raising farmers, we're building agripreneurs.
0: Lowo lowo bayi orilede Iran si di oju omi toro ti a mo si Strait of Hormuz pa won le nikan ko ti e ni koja mo rara afi ti won ba sanwo obode ti a mo si to yo si soro pupo fun oko omi agbepo kan lati fe fi agidi koja lagbegbe nitori orilede Iran ti je ki be se be o lewu gidigidi won ti je ko wa dangerous fun oko omi lati koja nkan ose meji seyin orilede America fe fi agidi je ki awon ko mi ma gba gbogbe yi koja won la won yo le waju awon yo si le eyin awon yo escort won gba gbegbe yi koja Project Freedom lorilede America pe eleyi won ko ma loju ojo kan pere lo nibe o ti won fi dawo igbese yi duro orilede Saudi Arabia ko jale won la won ko gba mo korilede America wa ma lo orilede awon fun Project Freedom lati le je ki awon ko mi koja ni agbegbe Strait of Hormuz ge bi ofin agbaye si re orilede Iran ko leto lati di oju ona mi Strait of Hormuz yi pa international water to gba gbegbe won koja lasan ni amọ orilede Iran ni ko si eyi to kan awon nibe o won ni international water ni looto amọ awon ota nse be won lo ibe won ni jeje awon la won duro orilede America to bere sini wa ma sa akolu si awon won ni gbogbo ojuto ti orilede America ati Israel baje ni inu orilede awon laito won won ni awon gbodo se be awon gbodo wa owo lati fi tun gbogbo awon ojuto yi se pada oro ado loro nuclear to se be to da gbogbo wahala yi sile gan ti America ni orilede Iran ko gbodo pese oro nuclear won gan ti se bi eni wa lapa kan na ona mi Strait of Hormuz eleyi gan ni won tun jiroro le lori lowo lowo bayi ise orilede America nikan ni ko fe ki orilede Iran ni nuclear weapon opo ile larubawa to yi Iran po awon eleyi na ko fe ki orilede Iran ni nitori won ni nise ni Iran yo di eru jeje si gbogbo awon lorun ti won ba lo ni nuclear weapon pere Iran na si ti so lati ojo pipe wipe awon ko gbero lati pese ado loro yagbo yaju ti a mo si nuclear weapon amo opo orilede ko kan gba won gbo ni ti oro wa de duro bayi ohun gbe ija ko se bi eni fi gbogbo ara gbe orilede America ati orilede Iran mo rara won ti ja ija si ti sun won eto idibo sile igbimo asofin yo si se be yo waye losu kokan la inu odun ta wa yi orilede America owo to orilede America si ti na si bi ogun yi eleyi ti se be o ti le ni nkan $30 billion ti are Donald Trump ko ba rora se awon ara ilu re le se be ki won yi eyin pada segbe oselo re ka won me egbe alatako si se be ki won lo wole ni yanturu ni bi eto idibo to nbo lona losu kokan la inu odun ta wa yi ti eleyi ba lo sele ni se lawon asobin yi yo bere sinema ka re Donald Trump lowo ko ni bi opo igbese to ba fe ma gbe ogota ojo eyun 60 days ipere won gan lo fin gba re orilede America laye lati lo fi jagun lai koko wa te pepe eto ogun yi si waju le igbimo asofin ogun yi ti le laadorin ojo more than 70 days of war ti are Donald Trump yo ba ni lati te si waju ninu ogun yi o ni lati koko lo ba awon asofin orilede America ki won buwo lo de Iran na si re won setan lati duro ti Trump lorun di osu kokan la inu odun ta wa yi teto idibo yo waye lorilede America won fe kara ni awon eniyan lorilede America de bi ti won yo ti yuju pada si are Donald Trump Iran fe win ni ogun yi politically won si le se be ki won je lo looto bi won ko ti e win ni e militarily ogun won yi ti e se be to wa sopin loni awon oko omi akepo to le ni egberun meji more than 2000 oil tanker te poku inu won demudemu ti won ti ha si agbegbe Strait of Hormuz yi gbogbo awon eleyi ko ni le raye lotan le kan na loju ese ogun ba wa pari loni yo fe to osu kan si meji kepo to le pada si ibi to wa tele tele ri ko gun ohun to se be ko to bere ijiroro si nlo lowo lowo laarin awon egun mejeji ibi ti oro ogun won yi ba wa de duro a o tun ma fi eleyi to ara wa leti lojo waju lori eto a warrior tun
3: princess prince yi de eyin oda olomi soro e wa bigba
4: se won na ti gbon pa eni
3: be ni ore mi princess prince oda ti gbogbo kunle kunle yan layo tori pe o n gbe se won yo re la won contractors dibo fun lara ile lara ile lara igi lara irin ati ceiling birin london bi ecologia
4: emi na so be oda ni o royin ara re ariwo ko loja tobo ba sin le ijoye le ma dun mo wuru mo princess prince ide ijoye ma se bi oba laarin awon oda tori okin lo ba eye
3: products won po acrylic emulsion
4: whatsati
3: matte emulsion
4: cellulose
3: bright aluminium
4: ata won toku
3: e ma fowu awon ra oda olomi soro
4: ori ariwo tan pa
3: princess prince lodun
4: e le rira
3: be ba se fe si
4: mo fikun le mo rise
3: ni mo se n paruwo tatatan
4: mi o ni royin oda ti won lo
3: to je
4: won ni won ni na n paruwo e faralu je omo depo ati number won
3: number 13 bi ondo road beside energy filling station
4: akure
3: number 47 iromo street otezako filling station
4: oja oba akure
3: opposite government filling junction okiti pupa road
5: ore number 5766 ajiloso street ikere road ado ekiti
3: telephone 003-343-0031
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu iletajanla Evergreen. La walara ton tata wele ye yogbokale. Full quality stationery materials. Be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes, cotton sibe, carries in bed, paper rims, A4, A5, Fabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se cheap be, okos in benkale, lati bayin kawen rute bara, bagede ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshusi fwa mfaninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: Sheon tetu si wa fun tojo titun yi to ba tu de awon asiko miran e o tun ma ba wa pade pelu akotun oro lori eto a warrior Adewale Abdulrahman Adewale Onimo Ejo iyen gangan loruko temi nje ele ma pe mi sori ero bara eni soro temi 08064407517 08064407517 tun kiyin ku dede wo yi ni gbogbo bi te ba ti lanfani lati ma tete si kan ni alalubarika yi e tu ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyarogbole Market ni lu Akure nibi oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won ti wa ni le agodo pelu wa
6: eku dede asiko yi gbogbo eyin ti e n gbo mi nile
0: ka bere lati bi aworan kan la mo ri lori ero ayelujara nibi ti gba keje are orilede wa to tin gba yin lowo a wa ro pe kini nkan to sele ki lo kan ile ise Maxonic ati gba keje are gomina na si tun gba yin lowo kini nkan to nsele gan
6: e seun seun eyin eyan wa ore ofe ni olohun fun wa anu la sisiri gba awon opolopo eyan lo nse ero amunatan sugbon ni ile ise Maxonic awa n gbele gbele se ni titi wa awa la a n gbe Nigeria laruge ni so idi niyan to fi je wi pe ijoba orilede Nigeria ti won fi wo pe ile ise to n produce ina ta ti lo kaakiri gbogbo Nigeria lo Abuja a se inverter sibe a se inverter si so many places ni Nigeria nigbati igba keji are orilede Nigeria nigbati won wa se abewo si wa mo lori ofe lati ri igba keji Nigeria won si ri awon ise ti a nse inverter ti a gbele gbele se koda governor wa wa nbe opolopo awon eyan lo wa nbe awon senator wa nbe orisirisi awon eyan nla nla Nigeria lo wa nbe awa wo pe nkan ta gbele gbele se ni Nigeria yen inverter ta nse ani bere latori 2 kva ani 5 kva ani 30 kva ani 40 kv ti lo dori 50 kv ti ile ise Madzonic ta produce iyalenu lo je fun igba keji orile de Nigeria pe inverter ti agbele gbele se a fi nlo wedding machine ta won gan wo ti governor de wa nbe na ta won na wo pe ah se inverter ta agbele gbele se lo ngbe ero to tobi ele to le fi njorin oju ola ti fi jorin o
0: oro n pa mi lerin nigba ti gba keji are te nbuna lu gba keji are emi te ro pe kan se die ti kini won oku ni gbogbo e kan se bulabula gba keji ara lo ni ah o tu di mo yin gan pe ah
6: se le yi
0: le ti se inverter yi pe is it produce in Nigeria most of the time so mo pe beni akure gangan inu gomina wa gan dun pupo pe
6: made in Nigeria beni
0: o da be pe eyin ti en gbele se te n se ni bi locally made se ki se eyin nikan ni won pe
6: awa nikan loju lowo awon ti won pe awa ta n gbele gbele ta n produce ta n gbe Nigeria laruge ta je ki won mo pe Nigeria yi awa na ni ore ofe lati produce nkan ti a le lo made in Nigeria ti wan ti wa awon lawon eyan ton pe si ipago yen
0: awon onisowo kekeke olokowo kekeke wo gan ni inverter ile ise Madzonic wulo fun yato si awon ile itura ti a mo si hoteli awon baba nko se ele se inverter fa won na to je po dide odun marun won ni sanwo ina kankan won si mo gbadun re lo
6: won po ninu awon to nsese amuni dara to je wi pe solar ni won lo otru awon hotel kin won kin lo pupo nu won o lo ina ijoba titi lo de odo awon hairdresser gugu won na lo nlo ina solar wa gugu awon nise owo bere latodo awon weather jorin a se solar fun won to je pe lataro titi di owo irole patapata solar ni won lo
0: solar tun gbe wedding machine
6: o gbe wedding machine dada ti won jorin irin to irin ton fi njo awon ton se tanki moto awon ton wedi shanes awon ton se overhead tank awon ton se leku awon weather giant rere won lo solar lati fi sese ti o si pe won se nlo tatakoko ton lo diesel
0: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
6: ni ile ise Madzonic Inverter and Solar Company Nigeria Limited ile ise yi wa ni block D Ondo State Industrial Park ni Onyadugule Market ti e ba de fe kan si wa ele pe ero alagbeka 09162 14 14 14
0: atuma abayin pade nigba mi
6: e se gan

0: iṣẹ́ tó sẹ́ tó kí.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai. Ìdùnnú ṣubú layọ̀ ọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú lù dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ṣe ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gula.
2: Bàbá kẹrẹ wà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kérewà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
4: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kérewà. Phone number mi 08164122777 08164 12 27 77.

0: kekan ni constituency 2 ni ilu owo ilu ni gbogbo bi nkan ba se nlo lawo ma je ke gbo o ni honorable adeola tawid musa ti gbogbo eyan mo si atm ni eni na ti won fe ko lo soju won ni house of assembly ipinle ondo ni to ba je ni ti o kaju e popular ti o ni experience exposure pelu competence and capability won ni gbogbo tagbato do ni wa ma so pe un lawo nfe gbogbo awon to sumo constituency 2 ti won mo won dele dele dona denu denu ilu mo pe adeola tawid musa ilu ni gbogbo qualities to ship to le represent wa effectively and efficiently ti se joba yo si wa profitable and remunerative tori ki se kuko fe wa sori ipo lati fi boost CVA o fe wa sise ni and is ready to work for you awon igbimo ilo si waju ni owo constituency 2 ilo wan ki gbogbo APC stakeholders wi pe ese eku atileyin ATM tori o ni gbogbo to ba ti goya tawo lugbe ni constituency 2 ni ko ma bo o fun rada e de ti so pe together we can make a difference tori ne support ATM adeola tawid musa lati lo soju owo constituency 2 ni house of assembly god bless you as you do so
1: please listen to this announcement in loving memory of a late father grandfather and great grandfather Pastor Oju Oloye 1908 to 2006 Papa, we remember you today and always. Just like yesterday, it is already 20 years since you left this sinful world to be with your Creator. We love you, but God loves you more. Continue to rest in the bosom of the Lord until the resurrection day, when we shall meet to part no more. Omoludofin ororo ibile, Omoludofin ujaboyede, Omoloja oshodi anoye, Omoloja oshodi anokuru, Sureo babomo. Dr. Martins Ifedayo Oloye, announcer, on behalf of the Oloye
2: dynasty. Ibi ìsọjí ọlọ́jọ́ méje tí a pe àkórí rẹ̀ ní kò ní sí ìpọ̀jú mọ́. Affliction will not rise again. Ìsọjí ìlàfisọrí àjọ̀dún ọlọ́jọ́ọdún ta máa ń ṣe nínú ìjọ CAC Kenala Lafẹ́ District Headquarters tó wà ní No. 13 Jẹ́gẹ́dẹ́ Àṣèrègò Street Lafẹ́ Lákùrẹ́. Gbogbo ẹni táyé ń pọ́n lójú táyé yọ lẹ́nu. Má bọ̀ kó wá bá Jésù Kristì Akirinṣore pàdé. Àwọn tó wá tọdún tó kọjá sí ń sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nínú ayé wọn. Monday 18 sí Thursday 21st of May ni ìsọjí máa wáyé. Bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ọjọ́ Friday 22nd of May ni ìṣòro alágbára láago 12 òru mọ́júmọ́ bẹ̀rẹ̀. Wa jọjọ Sunday 24th of May ni dúpẹ́ àjọ̀dún ibi tá a ti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè wòlíì Èsì Káyà Ọládẹ́jì fún iṣẹ́ ìyanu àròtọ̀ tó ṣe nínú ayé onípòjípò bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀. Guest artist Evangelist Mrs. Tola Yegbo, Minister Kola Olugeshin àti Reverend Mrs. Folukẹ Ajulọ, Guest Minister Prophet David Kende àti àwọn ọ̀nàṣẹ́ Ọlọ́run alàyè bíi Pastor CEO Ọlajoyin, Evangelist Mrs. Omidiwura, Evangelist Philip Odigi, máa wà ń kalẹ̀ Pastor David Ọlajide, District Superintendent lọ́lùgbàlejò, Prophet Ezekiel Olúboyè Ọládẹ́jì, General Evangelist CAC Nigeria. And oversee awon olugbalejo agba
3: Christ Apostolic Church Ajagun Segun
4: B23
3: off Adeni Furniture Junction
4: Idore Road
3: New Town Akure Ondo State
4: 28 years
3: ti Oluwa pe mama wa
4: Prophetess Mary
3: Oluwa Bamiro JP
4: Akori Ajodun Odun yi ni
3: Great Joy
4: Ayo Nla
3: bí ètò àjọ̀dún ṣe lọ nìyí
4: ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́
3: Tuesday 19 la ó ṣe bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́
4: Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́
3: Thursday 21st la ó ṣe earth talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́
4: ọjọ́ Friday 22nd la ó ṣe praise hour ní dédé aago mẹ́rin sí aago méjì àṣálẹ́
3: Saturday 23rd la ó ṣe environmental sanitation
4: bẹ́ẹ̀ni Sunday 24th gan ni ìdúpẹ́ àjọ̀dún
3: ní dédé aago mẹ́wàá òwúrọ̀
4: níbi tí evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn
3: yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀
4: ìgbìmọ̀ àjọ̀dún
3: ni olùkéde
4: Jésù lolúwa.
5: Erin lọ àjànàkú sùn bí òkè.
6: Kàtí ìrẹ́rìn odúgbò kàtí ìrẹ́fọ̀ ó dọ̀dọ̀.
5: Kàtí rí ọ̀nà bí àbáríà.
6: Late Aishi
5: Joshua
6: Ọmọ́tayọ̀
5: Onísà of Ìsọlọ̀ kíkété rúmọ̀ sí 13-13.
6: Ó mọ̀ dege mìíràn o.
5: Èlé kètekété ìyànmọ́.
6: Kàmúṣe àṣekágbá òkú àbáríà.
5: Aishi
6: Joshua Ọmọ́tayọ̀ kíkété rúmọ̀ sí 13-13.
5: Lólíjọ́ kọkànlélógún.
6: Làṣàlẹ̀ orin oníg
7: lọ́jọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún kàáyé lọ́ máa ṣe ìsìn jáde òkú ní Saint David Cathedral Jọmu Àkúrẹ́ ẹ̀yìn gbẹ́ wẹ̀jẹ̀wẹ̀ mú ayé the amazing event hall Ọ̀dà Road Àbákobí Fẹ́mi Ọmọ́tayọ̀ Lamẹ́ríkà Àbá Adébóyè Ọmọ́tayọ̀ Bíkun Ìkẹ́lí Rome Àbá Gbóyèga Ọmọ́tayọ̀ Èlí Nàìjíríà Àbá Bukola Ọmọ́tayọ̀ Èlí UK London Àbá Bọ̀sẹ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Àbá Sùnbọ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Ìyẹn ọmọ rẹ̀ fọ ojú kò mú wọn mọ̀ ká kó o kò sì yàn ayé kọ ìyáyan méjì sákọ tabo orúlé rẹ o àbárí àlọmọ èjì ọbọ mọ lálẹ ọmọ aṣòro mọ ṣàkà aṣòro kálẹlẹmi sọ bàmá yẹn yìí ti káyà sùn kọ́ má ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lulẹ̀ rẹ ọmọ lọ́ba arìn jẹ ulẹ̀ òkìtì kékeré ò sọ̀lọ̀ kó sẹ́run dẹ ó kùdí ẹ̀kẹ́mi débẹ̀ olóró bẹ́ẹ̀ kù ìgbẹ́lí kùdí ẹ̀kẹ́mi débẹ̀ ó dòdì yọni ọmọ ọwọ́ mẹ́kọ̀ ọmọ àkúrò olómi méjì apèjèjì lálá kétí ọmọ lóṣù kéde fà máa ṣàṣekágbé òkú àbárí a o.
8: Ìdánruware.
9: Ayé àṣe o.
8: A dúpẹ́. Ọdún àrígíyà Adéka Họlí wẹ́rẹ́. Kábíyèsí Aláyélúwà. His Royal Majesty Ọba Barista Adeleke Adefẹ́mi Adégbìtì Adédọyìn Ẹlẹ́ẹ̀kejì. Di Ọwálé Àdìmúlà Tùlú Kàrẹ́. Òṣòro Ùdọ̀mú Bòbó rẹ̀ Lumi pẹ́pẹ́pẹ́. Ìyá ẹgbẹ́ àrígíyà Social Airlight Club. Abú ẹ dúpẹ́ o. Ukàrẹ́ o. Ó yá náà òfin kábíyèsí Ọwálé ní on the 17th oṣù kẹrin yá háyì. Yí ìjẹ̀wẹ̀nẹ jáde. Àti White Night yẹn àṣálẹ̀ funfun. On the 18th oṣù yìí bákan náà èyí ọdún àrígíyà gangan gan. On the 19th àrígíyà Honours and Award Night. Àrígíyà Social Airlight Club nábẹ́ aláṣẹ Aziz BC President ẹgbẹ́. Ilé-san mímu tí ò wẹ̀ Secretary ẹgbẹ́ Ogunmọ́dádé ṣeun PRO ẹgbẹ́. Gbogbo ẹgbẹ́ lápapọ̀ porogodo àparùpọ̀ a ní gbogbo ìyẹn ọdún àrígíyà àtọdún ìdè ṣòmíràn. Àṣe

0: ìpàdé.
1: Èyí náà máa fa ìsọjí tó bá ti ṣe.
0: Orí ìtúsílẹ̀ ọmọ ẹ̀dá.
1: Èyí máa ń dálé lórí.
0: Ìsọjí ọlọ́jọ́ mọ̀kànlélógún.
1: Bí kò ṣe ń tíya bẹ̀rẹ̀
0: yìí. Ẹwà kú ọgbẹ̀yìn lé náà.
1: Orí ogun ayé kan mára pamọ́ kẹ̀ẹ́dí ọ̀nà ìyá
0: mi. Ibẹ̀ la ṣílẹ̀ ogun tí a tún.
1: Ìjọ kejì oṣù kẹfà.
0: Títí
1: ìjọ kejìlélógún oṣù kẹfà ọdún 2026
0: yìí. Ìjọ mọ̀kànlélógún.
1: Bákan ni.
0: Aago mẹ́rọ mẹ́rọ.
1: Ojoojúmọ́.
0: Ìsọjí wọn bẹ̀rẹ̀.
1: Àgọ́dí ìsọjí
0: ìlú. Ìdásí Ọlọ́run láàrin làásìgbò.
1: Àti àfiyèsí.
0: Láàrin àríyànjiyàn.
1: Torí tèmi rẹ̀ ẹlẹ́jọ́ Ọlọ́run kò ṣe ohun ti pàṣẹ ìsọjí.
0: Àwọn ẹ̀yà gbogbo ara tẹ̀lé.
1: Wọ́n ráyè bọ́ nínú ọgbọ́n
0: àgbàgbé.
1: Aago mẹ́rọ lójoojúmọ́.
0: Ìsọjí yẹn bẹ̀rẹ̀.
1: Bí kò ṣe ohun ti.
0: Láti ijọ́ kejì oṣù kẹfà.
1: Títí ijọ́ kejìlélógún
0: oṣù kẹfà ọdún 2026.
1: Bàbá ti bọ̀ sí ìsọjí.
0: Iwájú ẹ̀yẹ mẹ́gun grammar school gan.
1: Tí a sọ kalẹ̀.
0: Kò ṣe ohun ti.
1: Ní obìnrin rọrọ.
0: Ọgbọ́n ayé ẹ̀rọ
1: ti dẹ̀.
0: Ìsúráyà máa jẹ́
1: àbájá Bànjí Ajíbọ́lá.
0: Di Eléṣùrẹ́.
1: Ẹ̀ṣùrẹ́ kingdom.
0: Prophet Paul.
1: Olúyẹmí.
0: Àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí
1: Ọlọ́run. Ọlọ́run ló sọ nínú ìsọjí.
0: A ti tú ọ sílẹ̀.
1: Pastor Dr. Paul.
0: Agbádáre.
1: Olùgbàlejò.
0: Dúró tẹ́tẹ́ kú ẹ̀bọ̀ nínú ìsọjí.
1: Yéṣu dúró dè ọ́.
2: Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy. A reputable private organization based in Akure Ondo State is hereby inviting applications from qualified and experienced candidates for the position below. Driver requirements. Applicants must possess a valid driver's license. Candidates must have a minimum of 10 years driving experience. Applicants must be educated and able to communicate effectively. Applicants must be between 35 and 45 years of age. Applicants must be willing and ready to travel both within and outside Akure as required by the organization. Applicants must be ready to provide a guarantor. Salary and benefits. The salary is attractive and paid regularly with additional fringe benefits attached. Location advantage. Applicants residing within or around the following areas in Akure will have an added advantage due to the proximity of the workplace: Oshinle, Nepa, Ijoka, neighboring areas, or Ibatoro Road, Alagbaka. Interested applicants should forward their applications through WhatsApp or text message to 0816-8011-856. 0816-8011-856. Application closes on the 30th of May 2026.
3: Ọlọ́run Apostle Esther Abadékíokò Olúwa gbà mí lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tu orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Olúwa gbà tèmi rò èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Olúwa gbà mí lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark, Evangelist Wálé Adélẹ́yẹ, Pastor Olúwájú Ìtàn, Pastor Akínbọ̀dẹ́wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàgbé àdúrà yìí. Lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù. Olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́runṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlá ti Kristi lágbàáyé. OIPC 2026 I shall be called a new

ọjọ́ má tà sí a sọ̀rọ̀ máyẹ̀ ọjọ́ tírú wọn bá sọnù ọjọ́ gangan làwa wọn rí ìwòye ìjẹjọkọ yìí tá ń dágbére wípé yóò tún dijọ́ mẹ́jọ lórí ètò èdè yorùbá lárinrin a dúpẹ́ fọlọ́run ọba adẹ́dá a ti lọ a sì tún ti padà dé fún gbogbo ẹ̀yin olólùfọ́ ẹ wa tẹ́ ti ń fi ọkàn bá wa bọ̀ lórí ètò yìí ṣé ẹ gbàgbé wípé inú ìwé àdìtú olódùmarè láti ọwọ́ alàgbàdì òfágúnwà inú ìwé ọ̀nà la ṣì wà a wà lórí kẹfà ìwé yìí orí kẹfà tí àkọlé rẹ̀ ń jẹ́ àdìtú ń fẹ́ yan adé ọkọ̀ omi tí àdìtú àti yan adé ń bá ṣe ìrìn àjò ti ṣe bẹ́ẹ̀ ó ti dànù sọ́nà orí sì ti kó àwọn méjèèjì yọ wọ́n ti wà ní erékùṣù kan níbi tí wọ́n ti ń wọ́ ọ̀nà àbáyọ ìjẹ́ kí ni nǹkan tí yóò ṣẹlẹ̀ sí wọn nínú erékùṣù tí wọ́n wà yìí ẹ̀yin ò ṣe wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé nǹkan ká tún jọ jẹ̀gbádùn ètò èdè yorùbá lárinrin fún tọ́jọ́ tòní lórúkọ ẹnìkejì mi tájọ máa mú ètò tòní wá sétí ìgbọ̀yìn adégbóyèga alani ó ní èmi adéwálé abdulrahman ó ní mo fi ń kí yín kú ìkàlẹ̀ ẹ sì tún káàbọ̀ sórí ètò

0: olùfẹ́mi olódùmarè ju ọmọ ènìyàn lọ. Mo ti mọ̀ lọ́kàn mi tẹ́lẹ̀ rí wípé ó lè ṣeéṣe lọ́jọ́ míì ká máa gbébi tọkọtaya, ṣùgbọ́n kí ènìyàn wípé báyìí ni ọ̀ràn náà yóò ṣe bọ́ sí wéré. Èmi á wípé irọ́ ni olúwa rẹ̀ ń pa. Kí a sọ pàtó, ọjọ́ pẹ́ tí mo ti fẹ́ràn rẹ̀, àdìtú ọjọ́ pẹ́ tí mo ti nífẹ̀ẹ́ rẹ̀ lọ́kàn mi, ọjọ́ tí mo ti fojú kàn ọ́ ló ti wù mí, ṣùgbọ́n ọrùn tó fi wù mí jù ni mo máa ń fi bú ọ. Èdè àwọn obìnrin wà lóríṣiríṣi, ó jinlẹ̀ púpọ̀. Èdè mìíràn ẹnìkan ló yé, ẹni tí èdè míì tiẹ̀ ń bẹ tó jẹ́ wípé ènìyàn méjì ló yé, òmíràn sì yé ju ènìyàn méjì lọ. Gbogbo ìwọ̀nyí ìsàlẹ̀ inú mi ló wà, mo dé máa pòtí ikùn mi ni. Mo fẹ́ kọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ pamọ́ bẹ́rẹ́bẹ́rẹ́. Lónìí yìí ó wá tó àkókò láti sọ, mo tún sọ tọkàntọkàn, àdìtú mi ọ̀wọ́n, mo fẹ́ kí o jẹ́ onítèmi, kí o di ọkọ mi, kí o jẹ́ baálé mi, kí o di ẹni tí ó ní mi torí, ẹni tí ó ní mi tọrùntọrùn, ẹni tó ní mi ti gbogbo ara ti gbogbo ara, ẹni tí wọ́n fi gbogbo ọkàn mi fẹ́, kí o lódùmarè kó fi ọ jẹ́ adé orí mi. Màá máa retí èsì ìwé yìí wérewéré. Èmi ni tìrẹ lónìí, lọ́la, lọ́tùnla, àti títí láéláé. Ìyún Adé.
1: Ìwé tí Ìyún Adé kọ ni èyí, ṣùgbọ́n tí àdìtú náà fi ara wé e, báyìí ni ìwé tirẹ̀ lọ.
2: Erékùsù àìmọ̀, ọjọ́ 19 oṣù kẹjọ 1962 lẹ́yìn ikú olúwa wa. Ọ̀kín mi ọ̀wọ́n. Ẹyẹ bí ọ̀kín sọ wọ́n nínú gbogbo ẹyẹ, ọ̀kín lẹ́wà ju gbogbo wọn lọ. Ọ̀kín ní dúdú lára bí agbe, ó ní pupa lára bí àlùkò, ó ti nú funfun lára bí ológoṣẹ́. Àdàbà kò lè dúró níbi tọ́kín bá wa o, oríire ò lè sọ̀rọ̀ níbi tọ́kín dúró sí. Alápàǹdẹ̀dẹ̀ àtòdìdẹ̀rẹ́, ìbáàkà àti ẹ̀gà, lékeléke àtàparò, òdèrè kókò àtàṣẹrẹ, gbogbo wọn wọ̀nyí á pa lọ́lọ́ níbi tọ́kín bá gbé dúró. Ó jù wọ́n lọ ni, ó ní ọlá jù wọ́n lọ lọ́dọ̀ ọlọ́lá, àti ilé ọlọ́lá ni a sì ti rí. Ìyún Adé, ìwọ ni ọ̀kín mi, kò sí irú rẹ nínú àwọn obìnrin, ó ju gbogbo wọn lọ lóòótọ́. Ọ̀rọ̀ tí mo máa sọ kò ní ṣáì tí yí ọ, mo sọ ọ́ lẹ́ẹ̀kan rí. Ǹjẹ́ n kò ti sọ ọ́? Ǹjẹ́ n kò ti wí bẹ́ẹ̀? Mo ti wí, mo rántí dáadáa pé mo sọ nínú ìwé mi sí ọ lọ́jọ́ kan pé olódùmarè ju gbogbo ènìyàn lọ, pé ó lè kàn án nípa fún ọ pé kó o fẹ́ mi, ó sì lè kàn án nípa fún mi pé kí n fẹ́ ọ. Ǹjẹ́ ó kàn án nísinsìnyí tàbí kò kàn án? Nínú ogúnlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, kò sí ẹni tí ó là nínú wọn bí kò ṣe ìwọ, bí kò ṣe èmi. Ọ̀nà wo ni Ọlọ́run lè fi sọ fún wa ju ti èyí lọ? Nítorí náà, Ìyún Adé, mo fẹ́ láti fẹ́ ọ, mo sì fẹ́ kó o gbà bẹ́ẹ̀ fún mi. Bí mo bá fẹ́ ọ tán, gbígbénu ó máa gbé ọ gẹ̀gẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. Owó kò ní pọn ọ lójú, ìyá kan ò ní tọ́lé ọ, n ó sì máa ṣe àjò rẹ títí n ó fi fi ayé yìí sílẹ̀ ni. Nǹkan tó o bá fẹ́ ni mo máa fẹ́, nǹkan tó o bá kọ̀ ni màá sì kọ̀. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò ní gba ààyè rẹ lọ́wọ́ mi. Bí nǹkan bá dé sí ọ, ó dé sí mi. Bí nǹkan bá kàn ọ, ó kàn mí. Bẹ́ẹ̀ ni ohunkóhun láyé yìí kò ní lálà sí rẹ̀. Ìyún Adé, ǹjẹ́ o tilẹ̀ mọ bó o ti jẹ́? Ǹjẹ́ o mọ bó o ti jẹ́ lọ́wọ́ mi? Ó dàbí ìtànná olóòórùn dúdùn kan tẹ́nìkan gbìn sínú ọgbà rẹ̀, tí kò jẹ́ kẹ́nikẹ́ni ti ń kọjá lẹ́yìn ọgbà lọ́mọ. Nítorí òórùn náà dùn jọjọ, gbogbo ẹni tí ń kọjá lọ ló dúró, wọn kò lè lọ, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí wá irúgbìn ìtànná náà, wọ́n wá títí wọ́n fi rí i. Bẹ́ẹ̀ ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbin ìtànná náà yí káàkiri. Wọ́n gbìn sí ìlà oòrùn, wọ́n gbìn sí ìwọ rẹ̀, wọ́n gbìn sí gúúsù, wọ́n gbìn sí àríwá. Bẹ́ẹ̀ ni wọ́n gbin ìtànná náà yí káàkiri ayé jákèjádò. Báyìí gan lo rí ìwọ Ìyún Adé lọ́wọ́ mi. Báyìí ni ọlá rẹ, ìwà rẹ àti ẹwà rẹ, ẹ̀rín rẹ àti ìrìn ẹsẹ̀ rẹ ń fa gbogbo ènìyàn mọ́ra. Àti ọjọ́ tí mo ti kọ́kọ́ rí ọ ni ìfẹ́ rẹ ti ràdọ̀bò mi bí adìẹ ràdọ̀bò ẹyin rẹ̀. ife re bo mi mole bamu bamu n ko se le gbadun aye yi rara laisi re nitori na dadan ni ki o wa bo ti se ma se mi si bi n ko ti le dara ni ewa jowo je ki n dara loju re bi iwa mi ko ti le sunwon jowo je ko sunwon loju re mo si fe ko mo pe bi o ba le fe mi ile mi di tire ohunkohun ti se temi si ti di tire lai lai ireti mi di pupo lori iwe yi jowo ma si je ki ireti mi di eyin adiye ti o di obu ma si je ki ireti mi ja si asan o be o tapatapa mo be o tese tese mo be o toju toju mo be o timu timu mo fi ile mi be o mo fi ona mi be o mo si fi ile ore mi pelu egbon re be o ni erekusu yi loni ki o je ki ifa re ko fo re fun mi mo reti esi mi ni were emi ni tire lola lotunla nire ni atititi lai lai aditu
1: e wo iwe ti awon mejeje ko si ara won iyun ade fi owo mu ti re lo ona si aditu bi aditu ti gba ona ti re si oro ko tun ni esi mo won ti fesi funra won igba ti won ka tan ikini duro owo ikeji ikeji duro owo ikini ekan na ni won sa si ara won ti won di ma ara won papa jaja ikan ti olodumare ba ma se asetan ni se lojo yi gan okun ti aditu de ko pa eranko bi ohun ati iyan ade ti yo ma ara won tan ni okan re lo si bi ti o de okun yi si igba ti o ma wo eye ni okun mu etu si ni be ni etu a ma dun leran were ni iyan ade si obe ti awon mejeji je ti won yo daada sugbon ijanwa ki fi bi nkan rere sile mo ro pe emi esu lo mu eleyi wa esu ko feran omo eniyan ojojumo ni ma njowu won nitori agbara nla ti eleda fi fun awon ma ara aye se ni won jeun tan ti iyan ade rin die si isale bayi ni erekusu na igbe ni aditu gbo o ke si ko dahun o tun ke ko gbo nkankan o ba lo si apa ibi isale ti iyan ade lo o wa gbogbo ibe ko ri eni ti o jo iyan ade o ba bere si ni wa kiri o wa titi ko ri o wa bere si ni wa gbogbo erekusu yi kiri o pinnu ati wa gbogbo koro ti o wa nibe iba se oke iba se petele iba se ile lile iba se inu abata o wa iyan ade kiri ogun bo lara omi ti we fun ogun ti o nla igba ti o pesa afi igba ti o dede ri ona kan ti o ba inu ogbo kan bayi lo ori pe won kan igi pelebe kan mo igi nla ti o wa ni eba ona ibe won si ya ofa kan ti o ko ori si oju ona yi nkan ti o wa ni ara igi pelebe na ni eyi
3: kiyesi ona yi daada mo si gba ibe ilu awon tin je eniyan ni ibe ba lo erin eniyan ni won fi nje yan ohun ni won fi nje oka ohun ni won fi nje eba ohun ni won si fi nje eko eran apa omi eniyan eran ese ati eran ti o wa ni ibi ibadi ni won fi nse wedu ohun ni ti obe la ohun si ni won fi nse efo edo ki eniyan edo foro eniyan saki eniyan ati iwe pelu ni won bu le ori re si won be ni agbari eniyan ni won fi mu emu ni won fi mu oti ohun ni won fi mu omi won a fi egungun eniyan se akuti won joko le eni ti o ba jaja sanra gbe eni ti o ba pupa kan ijogba bi o si sanra bi o ko sanra ilu ikosile ni enikan ko lo sibe ko bori sora
2: igba ti aditu ka akole yi ibe lo ko ori si okan re so fun pe awon ni won mu iyan ade lo ona be ko dabi eni pe enikeni toju re rara kiki bo ni igba ti aditu rin to bi wakati kan lo bere si ni ri ile koriko
1: ti won ko shuku shuku kiri shugban ko ri enikeni o sa nlo o nlo sha igba ti o pe o ngbo ohun opolopo eniyan ni ibikan okan re si so fun pe boya won pejo won fe pa eyan ade ni o ba rora yi sinu igbo o nba egbe igbo lo ki enikeni ma ba ri looto igba ti o se ori won pejo igba ti o si wo iwaju bayi iyan ade lori ti won de mo igi ti won da opo epo si lara oku iseju marun pere ti won ni lati sa ina si lara ki won sun je sugbon won bo imole won jo iyan ade ka gege bi asa won kini ki aditu se o ranti pe o mu isana lowo ati pe bi ina ba so ni apa kan dandan ni pe ki awon ajeniyan yi lo wo ibe o ba pada o sa ina sile ni apa isale bayi ina so ki eyin ni to de oke o tun ti sa wa si apa oke o sa ina sile ibe were ni ina so ni wa leyin se ni gbogbo won tuka ti won sa lo si bi ile won ki won to pada aditu ti mu obe o ti ja gbogbo okun ti o de yan ade mole o ti fa yan ade lapa ereya ere ni won sa titi won fi de bi ti won pa ibudo si sugbon ara won mejeji ko bale mo bawo ni awon ajeniyan won yi se ri won eleyi wa lokan aditu pupo o ba tun mura o lo si ibi ti o ti ri akole oju ona ilu won lekan boya on tun le jeri nkan miran ti o le ran awon lowo looto ori igba ti o wa pa isale akole ti o ko ri ori iwe kekere miran ti won ko bayi
3: bi o ba fe pe die ni erekusu yi ri ese mefa si apa osi ki wa wo apa otun re o ri iwo kan foforo di iwo yi ja si ilu awon ajeni ibe ni won si le gba ri o
1: abiru wahala wo ni aditu ati iyan ade tun fe bere sini ma koju ni erekusu ibi ti won wa yi bayi iyoku yo ma tun dijo mejo nu o ninu we aditu olodumare lati owa alagbadi o fagunwa ori kefa iwe yi la se wa ibi ta ti danu duro fun toni ibe na la ti ti ma tesiwaju nigbati yo ba dijo mejo loruko enikeji mi ta jo metoto ni wa siti gboyin adegboyega alani oni emi adewale abdurrahman oni mo fin kiyin ku isimi oni esi ku imura ase tola a tun ma bara wa pade nigbati yo ba dijo mejo lori eto ede Yoruba larinrin odigba

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale moki asiku simi oni iroyin asale la mo afin lati kan ni Adaba FM 88.9 akure. Ilu ileramokin la wa ta tin gbohun satagun. Opeyemi jo danu ni iroyin sajuna. Egbe koko to wa ninu iroyin na. Ebi oselu APC kede awon to jawe olubori ninu eto idibo abenu fun ti omo legbimo asofin apapo le yi to wa ni ipinle Ekiti. Ijoba apapo lede yi nu tin gbe igbese lati pinwo bi won se ma nfikun owo ise akanse. Ile okere ni ajo to ni se oro eto ilera lagbaye nu ti kegba jare lori aisan Ebola eleyi to tun fe bureke lede nile Adulawo. Iroyin na ri lekunrere Senator Adeniyi Adegbanmire lo ti fi ipatare agbeta kan eleyi to wa ni oju ewe itagbangba Vanguard iyi ti o je pe won se apeju re gege bi ayederu to si ni nse ni agbeta ohun lo ni won ti yowo kila nko nkuru ninu eto dibo abenu eleyi ti yo waye lojo aje to nbo yi Adegbanmire oni nse ni agbeta na ni won lo itakun AI lati se to ise apejuwe ojo to wa nbe ati iye ti won ta iwe iroyin gan ti won gbe si gege bi eleyi ti o ba eleyi ti oje ti iwe iroyin Vanguard mu to si ni ayederu o na ni eje ka gbo bo si wi si waju si
2: won ton pa mo Vanguard because mo be so pe won paro mo Vanguard ko si publication Vanguard kokon to so pe won ti disqualify Senator Adeniyi Adegbanmire ta ba wo publication yen date to wa lori e Saturday 18th May 2026 ojo Monday ni 18th May 2026 ati 17th of May so eni to so pe won publish ikan lana Saturday 18th of May ana was 16th of May Ola ni 18th of May. Iyen duro. Iye to ni won ta Vanguard ti won e. Won ni 250 naira. Awon to nta to n ra Vanguard won mo go 300 naira no ra Vanguard. Then won to wa so pe e lo wo page so and so for fuller details. Where is that page? Inu mi de dun pe Vanguard fun ra won ti wa gbe publication that de pe the thing is fake. Ko si nkan lo jo be. Awon olote. To mo pe mi ni eni ti o to ma leke awon lo se gbogbo monamona won.
1: Senator Adegbanmire on lo tun wa ro awon eyan ipinle Ondo atawon megbe oselu APC ki won ko pako se iroyin ti won gbe kiri na oni ise owo awon alatako ti won beru pe o le bori ni Adegbanmire ohun ko sa tun wa ke se awon megbe oselu APC wi pe ki won jade neketiketi lola ode yi lati se atileyin fun saa keji re en to egbe oselu People's Democratic Party PDP lo ti fi di Babatunde Faro lo ti fi mule bayi gege bi olu dije. Ile yi toje pe yo dije gege bi omo legbimo asoju sofin. Apapo le ye lati apa ekun idibo Gusu Akure ati Ariwa Akure. Ninu eto idibo odun 2027. Faro ohun no je pe ojawe olubori nibamu pelu eto idibo. Iye ti oje oni ifo nsokan. Iti won se. Pelu bi awon to je olu awon to je omo egbe to je asoju egbe to le ni 100 bi won se ti fi unsokan awon iko to je omo egbe oselu PDP lati secretariat egbe ohun nile ye atawon iko ajo eleto idibo ni won to pinpin eto idibo na iti awon adari egbe na ti won se apejuwe gege bi eleyi to je alalafia en to je alaga egbe oselu PDP ni Gusu Akure Michael Oladimeji oni ife ko lori eni ti yo je oludije ohun o se afihan wi pe isokan be ninu egbe oselu na ba kan na ni en to je alaga egbe oselu PDP ni apa Ariwa Akure Isaac Olubi ona o fi igbagbo re han wi pe egbe oselu ohun yo bori lekun dibo leto dibo dun 2027 ninu oro re faro ohun lo wa dupe lowo awon adari egbe atawon asoju egbe fun igbagbo eleyi ti won ni ninu re to si ni ohun ni ja won kule ati wi pe ohun o tun bo so okun irepo ninu egbe ohun daada Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìlọ́jà wípé ìgbìmọ̀ tẹ̀ kó tó eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún ètò ìdìbò. Abẹnu ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Èkìtì lọ́jọ́ pé wọ́n ti kéde àwọn èsì ìdìbò kan nínú ètò ìdìbò tí wọ́n parí ọ̀hún tí wọ́n sì tún fi léde wípé ètò ìdìbò ti ẹkùn ìdìbò Àríwá Èkìtì kíní iná ló jẹ́ pé wọn ò kéde rẹ̀ tó sì ní ó wà lọ́wọ́ àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ alámòjútó ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọn yóò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún tí í ṣe Àṣípa Adédọyìn Banjo ó kéde wípé ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ yìí ni Ọládàpọ̀ Karun wí ìlọ́fẹ̀yìn ojúgba rẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asojúṣòfin lọ́wọ́ bí ọdún ọmọlẹ̀yẹ bẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ó sì ti ní ìbò 6,000 àbọ̀ tí ọmọlẹ̀yẹ tó sì ní ìbò 1,000 àbọ̀ dídíẹ̀ bákan náà ẹ̀wẹ̀ ní ẹkùn ìdìbò gúúsù kínní nípínlẹ̀ Èkìtì tó yìn òkúrò ìlọ́fẹ̀yìn asòfin tó wà ń bẹ̀ lọ́wọ́ Rufus Adeniyi ojú awo ó fi ẹ̀yìn rẹ̀ bẹ́lẹ̀ tó sì gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ọ̀hún Olúwafẹ́mi Bámisílẹ̀ ìlú náà lọ gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC láti ẹkùn ìdìbò gúúsù kejì ilé ìtọ́jẹ́ ti Èkìtì èyí tí ó fún ní sáà kẹta láti díje bákan náà lọmọ sórí gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ asojúṣòfin tẹ́lẹ̀ Ibrahim Ọlárinwájú òun náà fi ẹ̀yìn Akinlayo Kọ́láwọlé ó fi ẹ̀yìn rẹ̀ bẹ́lẹ̀ láti gba tíkẹ́ẹ̀tì láti apá àríwá ẹkùn ìdìbò àríwá ní ti àárín gbùngbùn kínní ìyẹn ṣe ni Olúṣọlá Fatọba ìlú náà tún ti gba tíkẹ́ẹ̀tì ọ̀hún láti ṣe sáà kẹta wàyí o ìgbìmọ̀ lọ́wọ́ fi léde wípé ètò ìdìbò abẹnu ẹkùn kínní tọ́jẹ́ ti apá àríwá iná jẹ́ pé wàhálà ó ṣẹlẹ̀ ńbẹ̀ tó sì ní ìgbìmọ̀ alámòjútó ẹgbẹ́ ọ̀hún nílẹ̀ yìí ni yóò fẹnukò lórí ẹni tí ó jẹ́ olùdíje. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣèlérí báyìí láti rí i dájú wípé wọ́n ṣe àmójútó lórí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú wọléwọ̀de gẹ́gẹ́ bí mínísítà fọ̀rọ̀ àyíká Balarabe Lawal Bosefilede ó ṣèlérí yìí lásìkò ìpàdé àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de lágbàáyé tí wọ́n ṣe nílùú Èkó. Lawal ní orílẹ̀-èdè Nàìjíríà yóò mọ tẹ̀síwájú láti mọ ṣe àtìlẹyìn fún akitiyan àjọ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló jẹ́ pé ó ti ń gbé ìgbésẹ̀ láti pinwọ́ bí ó ti jẹ́ pé wọ́n máa ṣe àfikún owó àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ó jẹ́ pé wọ́n fi tí àwọn iléeṣẹ́ àti lájọ tí wọ́n máa ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà ìfọwọ́sí àwọn iṣẹ́ àkànṣe. Èyí ṣe ni àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ríra dúkìá àwùjọ ó fi léde wípé àwọn iléeṣẹ́ àti lájọ ìjọba ni wọn ò ní fún láàyè láti máa ṣe àgbéyẹ̀wò lórí iye owó eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí iṣẹ́ àkànṣe láìṣe wípé wọ́n gba ìwé ẹ̀rí. Èyí ṣe ni ìròyìn fi ni pé wọ́n tún ni wọ́n ṣe àgbékalẹ̀ ìlànà kan ṣoṣo eléyìí tó jẹ́ pé wọ́n gbà láti máa ṣe àgbéyẹ̀wò tí ọba ti ẹ̀ jẹ́ pé wọn yóò ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti lè dé ọ̀nà eléyìí láti ọ̀nà tí wọ́n gbà láti máa ṣe àfikún owó. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn tó ń kọjá lọ sọ́nà fún ló ti sọ̀rọ̀ àsọyán báyìí lórí àwọn iléeṣẹ́ tó ń ṣe búrẹ́dì lórílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n fún wọn ní àṣẹ láti máa lo àwọn ohun èlò eléyìí tí ó wà níbàámu pẹ̀lú òfin láti lè jẹ́ kí ìgbà tí búrẹ́dì tí ó lè bàjẹ́ kó túnbọ̀ mọ́ pọ̀ sí i kọjá àsìkò tí ó tún mọ́ pọ̀ sí i kí wọ́n sì tẹ̀lé ìlànà eléyìí tó yẹ lágbàáyé. Tó ǹjẹ́ ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní Ayọ̀lá Fátòkùn lólè òtún ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dánú Mùwá Sétì Gbọ̀yìn ó ran Ayọ̀lá Ọ̀sùn ó dàárọ̀ o.
3: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Kababa Capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtebò ilẹ̀ wa papọ̀ dódíndín tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú ẹ̀wọ̀n ká má lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Kababa Capsule ọ̀nà àbáyọ ìpín kákáká ìbìtì kákáká ìbìtì to gboju boya nikan lo le dato lenu igbin gbogbo okunrin to lo vigo kababa capsule nikan lo le royin bo se jogun mola nikan lo le royin ogun jaye gbogbo okunrin ti o fe gbonje ale fe lomi je o ye lo si gbogbo ile itaja ogun to jojulowo chemist and pharmacy lagbegbe yin ile ise ayo aba health limited lo fi mo ijile pa iwe ati egbo ile wa papo fun awon okunrin nikan fun ekunrere alaye epe sori 0038606858 lekan si 0038606858
4: iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndú létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 Adama FM.

jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n sí pẹ́lẹ́ ọ̀rọ̀ sí n létí lórí ètò. Màá tó ṣe bẹ́ẹ̀ màá yàgbàdo ọ̀rọ̀ sí ti yín lórí ètò lálẹ́ tèní. Àkíyèsí pàtàkì lọ ẹ kó o ní nínú ìgbésí ayé tó ń lò. Nígbà tí bàbá mi pè mí pé Ìṣọ̀lá mo ní náà. Bàbá mi ni mo fẹ́ fún ọ ní kọ́kọ́rọ́ tó fi mọ́ sílẹ̀kùn ayé ni mo ní dádì mo wà lẹ́gbẹ̀ẹ́ yín.

0: ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkò ìmú wá lóní pàápàá ni torí pé òní kúrò ọ̀la jìnà òru sì gba nta fẹ́ ṣe á gé pépèpé bí àwọn bàbá à ń sọnà mo fi ń kí gbogbo òṣìṣẹ́ ọba àtàwa oníṣẹ́ àdáni wípé a kú ìmúra iṣẹ́ ọ̀la lágbára àláwùrabi ojúmọ́ rẹ ni ọmọ wa o a sì ṣiṣẹ́ àṣejẹ àti àṣejèrè lágbára àláwùrabi ẹ̀kọ́ ẹ̀kọ́ bá lá ọkọ ọba àdá ọba òní sá gbogbo ẹ̀yìn òṣìṣẹ́ ọba lẹ́sẹ̀ o àwọn oníṣẹ́ àdáni àṣejèrè o lágbára àdáni wáyé níbo ni mò ń lọ lórí ètò lálẹ́ tèní arákùnrin kan bẹ wálé iṣẹ́ bíríkìlẹ́yà ní í ṣe ìyàwó ẹ̀ bọ́lá ọdún 2010 la méjèèjì ṣègbéyàwó alárinrin ọlọ́run sì fún ọ ní ọkùnrin àbírò àtobìnrin àbíyè tó jẹ́ pé takọtabo ló wà nu ọmọ tí wọ́n bí wọ́n délé ọkọ kọ́dà ìyàwó mọ́sù jẹ́ tó fi soyún ó sì bímọ lábìgbé mo fi ń ṣàdúrà fún gbogbo ẹ̀yìn tẹ́ ẹ di wọ́ọ̀dì sẹ́nu gbogbo abiyamọ lágbára àláwùrabi àsọkalẹ̀ àǹfààní o ọmọ tẹ́ ẹ bá bí ẹ rí gbé lágbèéyé o àwa bàbá ọmọ náà ànímọ̀ọ́sẹ́ o àlàáfíà wa ó péye lágbára àdáni wáyé kí ni tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí atẹ́gùn lálẹ́ tẹ̀lé ìlú àkúrẹ́ lọ́kọláyà wálé àti bọ́láńgbé ẹ̀yin obìnrin oṣù yín ló tó lé lálẹ́ tẹ̀lé o ọmọ nàìjíríà àwọn tí wọ́n ti ṣègbéyàwó lọ́dún 2010 16 years ago ọmọ nàìjíríà àkọ́bí wọn ọjọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lé belenja àbí sì kejì wọn ọjọ́mọ ọdún mọ́kànlá àbí gbẹ̀yìn ọmọ mẹ́ta ni wọ́n bí ọjọ́mọ ọdún mẹ́sàn-án kọ́dà wọ́n pinnu páwọn òbí mọ́mọ́ ni wọ́n sì bí takọtabo ọmọ nàìjíríà àṣebọ́lá ní olólùrílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri yóò ti yẹ yín sóbẹ̀ bímọ fún ni àṣẹ kò ní ọmọ gbẹ̀mí ẹ ni kí ni tó ṣẹlẹ̀ wálé ọgbàṣẹ́ nílùú ìbàdàn ọlọ́ṣiṣẹ́ ìbàdàn ó lo bí ọ̀sẹ̀ méjì mẹ́ta ń bẹ̀ o ọ padà sílùú àkúrẹ́ ń bí sẹ́mọ̀pẹ́ ni tó ti lo bí ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan níta ọ padà dé ara yìí ṣòkúta kọ́dà eré ìrọ̀lẹ́ lòun àti ìyàwó rẹ̀ sì ń jọ́nà ọmọ nàìjíríà ẹbẹ̀ lógún ti wọnú ayé wálé o kí ni tó ṣẹlẹ̀ rí o nọmba 4 dúdú yẹmi lane opposite ìmẹ̀kùn grammar school lákùrẹ́ ń bí lọ́fíìsì bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ó mójú ewé àtegò débi kí ńlá pẹ́lòmíín bá jí láàárọ̀ àti gbẹ́sẹ̀ lélẹ̀ àárọ̀ kan gógó ni bí ọkùnrin bá jí láàárọ̀ lórí ibùsùn ọyẹ kára rẹ ó bá jí kó lè kókó ni tásìkò bá tó kẹlòmíín ò ṣètò rẹ lọ́dọ̀ olólùfẹ́ rẹ yóò di story teller ìtàn ni wọ́n máa sọ níta àlòkò bó bọ̀ kó lè bọ̀ ó lòun lè bọ̀ gba abẹ́rẹ́ lóògùn ọ̀rọ̀ gba abẹ́rẹ́ lóògùn là ń sọ ni èmi ìṣọ̀lá ọkùnrin mẹ́wàá tó bá dorí pápá nọ́mbà tẹ́ lé pé bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ sí rẹ̀ o 080-24-91-36-69 nọmba tẹ lè pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ sí ni ẹ jẹ́ ǹdókè lọ́hùn mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: káwọn bá ṣe fàì sí mo wà ní ẹyẹ wa o káwọn lọ́làfíà ìyẹn ló dára jù.
2: ó dé bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tiẹ̀ mi.
3: lọ́wọ́ adágọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀.
2: tó ń lo ewé àtẹ̀gbò fi sọmọ adarí hun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo.
3: bí ìkẹ́dọ̀ máa mú àbúgbó rere.
2: kábàánì bẹ́lọ̀ lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú.
3: kókó ẹlẹ́nà máa kọ́ ni lójú.
2: bàbá òkè ogun
3: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹ̀gbò.
2: bàbá òkè ogun lẹni náà.
3: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe.
2: ọdẹ ìjùsà
3: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ.
2: wọn náà gbéra ńlẹ̀
3: mọ́tàgúlú túkú.
2: bàbá òkè ogun
3: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀.
2: àǹfààní wà fẹ́yìntẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú àkúrẹ́.
4: 24 91 36 69.
5: Àbọ̀kì ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbọ́ná jajaja.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi, gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrá, máa bọ̀ wá sí number 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé, 08 24 91 36 69, 08 24 91 36 69. Àlàáfíà ara wo ni di fíafíà.
0: Ọmọ Nàìjíríà, wọ́n ṣeré ìrọ̀lẹ́ o, ìbẹ̀lẹ̀ ọkọ ìyàwó wálé ti ré lulẹ̀ o. Ẹ̀dẹ̀ ń tá ìyàwó ló tara múra pápá pẹ̀lú fi gbé ta. Ó kí ọkọ ìmọ́lẹ̀ ará àdúgbò ẹgbà wá. Wọ́n gbé wálé òdì náà ọkọ̀, òdì ilé ìwòsàn. Àwọn ará àdúgbò tó wá rí pé wálé ń pariwo ẹ̀dẹ̀ ń tá. Olè òní jàgbà kọ́ mẹ́sẹ̀ lójú fèrè. Èyí ẹ̀ sọ̀rọ̀ ilé ìwòsàn o. Ẹni tí ń pa wọ́dà ládùúgbò. Wọ́n gbé wálé lọ ọbẹ̀ o. Tẹ̀ kọ́kọ́ débẹ̀ ò fún lẹ́rọ̀ kan. Wọ́n ń pe ẹ̀dẹ̀ ń tá yìí. Olè òní jàgbà kọ́ mẹ́sẹ̀ lójú fèrè. Ìyàwó náà ló pe àwọn ẹbí wálé láti ìpínlẹ̀ Ọ̀ṣun ń dọ́nà pápápá wọn ti dákúnlẹ̀. Wọ́n bá wálé ń bẹ̀ wá. Àwọn àbúrò ẹ̀ tó wà lákùrẹ́, èyí tó wà lọ́rẹ̀ ti sáré dé. Ńbẹ lọ́kàn ti sọ pé mò ń gbẹ́ nìkan tiẹ́ tí mo pariwo rẹ̀ tipẹ́. Ọmọ Nàìjíríà wọn gbégbé sí ọlọ́gbọ́n ìgbà tí wọ́n débẹ̀ kí ni wọ́n sọ fún wọn. Àsọ̀bẹ̀ẹ́ bímọ fún ni kò ní ọmọ pa ni. Ẹ̀bẹ̀ ni wọ́n ti sọ wípé kíyàwó wálé ọjọ́wọ́ o. Pé mọ́gbọ̀n ni wálé lù, níbo ló ti lù? Ìyàwó jẹ́wọ́ pé lára òun fẹ́ ẹ ni pé àwọn ń ṣeré ìfẹ́ lọ́wọ́ lọkọ̀ òun rélu lẹ̀ ẹ̀jẹ̀ ń tá o. Jẹ́wọ́ ńbẹ ló ti sọ fún ẹ wípé òun lánìkan táwọn ti jọ ń sìn látọ̀dọ̀ bíi mẹ́rin sẹ́yìn o, èyí ò níran. Ọmọ Nàìjíríà, bẹ́ẹ̀ ti sọ fún ọ pé níran ẹ̀ ló fi mọ́ kùn sára Bọ́lá o. Ọkọ lé ló lò ó. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ajínigbé fẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run o. Ọmọ Nàìjíríà, àsọ̀bẹ̀ẹ́ bímọ fún ni kò ní ọmọ pa ni. Èyẹ́ wọ́n gbé ìgbésẹ̀ àwọn tí wọ́n ní wọ́n ṣe nílànà tí yorùbá táàyè ọ̀gbà wá láti kà lórí àtẹ́gùn. Ẹ̀sìn báyìí wọ́n gbégbèsè o. Bá a ti ń ṣètò ẹ̀ ara wálé ti padà bọ̀ sípò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ wípé ikú èsì ikú àìmọ̀dé lọ́pàá wọn. Tí kì í bá ṣe wípé ọlọ́gbọ́n wà nú àwọn ẹbí wálé ń tá à ń wí kọ́lá mọ̀ ń wí o. Tó ń dọmọ àgbà wípé ẹ jẹ́ àtọ̀ nílànà tí yorùbá wípé ká gbé ìgbésẹ̀ báyìí. Mo fi ń sọ fún ọ kí ló ń dojúkọ. Ìwọ náà gbégbèsè lórí ọ̀rọ̀ ara rẹ o. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláyà náà ti ṣègbéyàwó ọjọ́ ti pẹ́ wọn oríire ìgbéyàwó. Kò sẹ́ni tí fún yẹn lọ́mọ o. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ọlọ́mọ tí ó fún yẹn, ṣùgbọ́n kí ni tó fa ìdádúró ni wọ́n lèwé àtegùn láti ṣe àwòtán rẹ̀. Lọ́lẹ̀ Ayọ̀ ọba sọ nú ẹ̀ wọ́n náà dọ̀ ọlọ́mọ ọmọ yọyọ nílé aládì. Ọlọ́run lọba tó lè gbọ́ bùkátà gbogbo ẹ̀dá. Ìbò fi sọ fún yín nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tí wọ́n wà ní number 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School Lákùrẹ́ sí ni 08024 91 36 69, 08024 91 36 69. Nọ́mbà tẹ́lẹ̀ fi dá ṣètò nọ́mbà mẹ́nu bóyá lórí WhatsApp ni nọ́mbà àkóso tí mò ń lò náà ni 07039 58 2607. Wọ́n ń wá MC tó dáńtọ́ ni lóde àríyá tẹ́ fẹ́ ṣe mu. Ẹjẹ́ àjọ sọ̀rọ̀. Owó péréte náà ni mò ń gbọ́ owó ìdákọ̀ mu ni 07039 58 2607. Ìṣọ̀lá Akẹ́rẹ̀mí Olúkinka ló kọ̀ mí. Káàdà Aláyọ̀ Kápàdé ni Kámọ́dé Olódì lẹ́yìn ara wa. Ẹ̀yin ò ní kú, èmi náà ò ní kú. Àjọfà ẹ̀kú dẹ́gbẹ̀rẹ́ ni lágbára láwùrà bí ọdọọjọ́ mẹ́jọ.
7: Ode bàbá òkè ògùn ògbólógbó àgbà ọdẹ abàgọ ti ẹmí lọ́wọ́ adágọ jìmì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bíi kẹ́dọ̀ máa mú àbúgbò rere kábàánì bẹ́lọ̀ lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú. Bàbá òkè ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò. Bàbá òkè ògùn lẹni náà àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóse ọdẹ ìjùsà pàdé olúbíkì ìjọsí ló fi ń sí gbẹ́rí oríire fún tẹrú tọmọ. Wọ́n náà g
2: gbéra nlẹ̀.
4: Mọ̀kàgúlú tukú.
2: Bàbọ́ọ̀kì ògùn.
4: Àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ àtọ̀lọ́.
2: Àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
8: Tẹlifóònù. 08 24 91 36 69.
2: Bàbọ́ọ̀kì ògùn. Àgbàlagbọ̀ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi. Gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́. Máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane, opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 08 24 91 36 69. 08 24 91 36 69. Àlàáfíà ara wo ni di fíafíà.
9: On your track, set.
10: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: láti lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní orí ọ̀fẹ́ láti tún jọ pàdé lórí ètò tení. Bàbá wa, ó ti tún wà níbí láti gbàdúrà fún wa. Ẹ jẹ́ àtẹríba, bàbá.
1: Ọlọ́run lórí ọ̀fẹ́, a ti wá síwájú yín. Àkókò orí ọ̀fẹ́ mìíràn tún nìyí wákàtí òtítọ́ náà láti tún gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ agbára, ọ̀rọ̀ ìbùkún, ọ̀rọ̀ tó ń túni sílẹ̀ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. Jẹ́ kí ọ̀rọ̀ náà kó ṣiṣẹ́ agbára nínú ayé wa.
2: Àmì.
1: Ní orúkọ Jésù ni àgbàdúrà.
2: Àmì.
1: Orúkọ mi Reverend Dr. Joshua Oladapo. Nọ́mbà mi 08037453962. 08037453962.
0: Olúwa fún mi láyọ̀ Ládàpọ̀ ni orúkọ mi. Orúkọ tèmi ni oníhìnrere Jésù Jìmádé Olúwọba Ninsọlá. Bàbá ìrẹ́, àǹfààní wà láti darapọ̀ mọ́ àwọn ìsìn wa lọ́lọ́kan ò jọ̀kan ní First Baptist Church, Òkèdọ́gbọ̀n.

0: the continuation of last week's message, the resurrection of the dead.
1: Lónìí, à ń tẹ̀síwájú láti wo àkòrí tí a pè ní àjíǹde àwọn òkú.
0: There is resurrection.
1: Ohun tí a pè ní àjíǹde ó wà.
0: We look at the nature of the resurrection.
1: A wo, àkíní yóò jẹ́ àbùdá àjíǹde àwọn òkú tí a sọ̀rọ̀ rẹ̀.
0: And the statement of facts behind the resurrection of the just and the unjust.
1: Òtítọ́ èyí tó jẹyọ nínú àjíǹde àwọn ẹni òtítọ́ àti àwọn aláìṣòdodo.
0: And the form of the resurrected body that the believers will come out with.
1: Àti pé kí ni yóò jẹ́ àbùdá àgọ́ ara tí àwọn onígbàgbọ́ tí wọ́n gbé wọ̀ ní àkókò àjíǹde.
0: Today we want to look at the dead place before the resurrection.
1: Lónìí, a fẹ́ wo ibi tí a ń pè ní ibi òpó òkú kí àjíǹde kó tó wáyé.
0: And we also look at the phases of resurrection of the saints, that is, the different kinds of resurrection of the saints.
1: A ó gbé yẹ̀wò oríṣiríṣi àjíǹde àwọn àyànfẹ́.
0: To where would the dead be immediately after they have died?
1: Níbo ni àwọn òkú, ibo ni wọ́n ń lọ tí wọ́n bá ti kú kó tó di àkókò àjíǹde?
0: When the body and soul are separated at death, where will be the soul?
1: Nígbà tí ẹran àgọ́ ara yìí àti ẹ̀mí wa tó bá ti fi ara wọn sílẹ̀, ibo òun náà ni wọ́n lọ.
0: So we have two places.
1: A ní ibi méjì.
0: For the believers.
1: Fún onígbàgbọ́.
0: One, the soul of the saints will go immediately to meet God in heaven.
1: Ọkàn onígbàgbọ́ yóò lọ tààrà láti pàdé Ọlọ́run ní ọ̀run.
0: And this is what is called paradise.
1: Eléyìí là ń pè ní paradise.
0: When Jesus Christ was promising that thief at the right hand side.
1: Nígbà tí Jésù Kristì tó ń ṣe ìlérí.
0: In Luke chapter 23:39-43.
1: Ìwé Lúkù orí kẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínníogójì títí dé ìkẹtàléníogójì. Àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kan fi ṣe ẹlẹ́yà wípé bí ìwọ bá ṣe Kristì gba ara rẹ àti àwàlà. Ṣùgbọ́n èyí èkejì dáhùn ó ń bá wípé ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà. Ní tiwa, wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ. Ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. Ó sì wí pé, Jésù Olúwa, rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. Jésù sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ lónìí, ìwọ ó wà pẹ̀lú mi ní paradise.
0: So you can see two thieves on the cross.
1: A rí olè méjì lórí igi àgbélébùú.
0: And one repented of what he has done.
1: Ìkan sì ronúpìwàdà àwọn
0: ẹ̀ṣọ́ tó ti dá. And the other one was making mockery of Jesus on the cross.
1: Ẹlẹ́ẹ̀kejì, ó ń fi Jésù Kristì ṣe ẹlẹ́yà.
0: And the one that repented.
1: Eléyìí tó ronúpìwàdà.
0: He was praying to Jesus.
1: Ó ń gbàdúrà sí Jésù.
0: Remember me in your kingdom.
1: Rántí mi tó bá dé ìjọba rẹ.
0: And Jesus Christ responded.
1: Jésù Kristì wá dáhùn.
0: Today.
1: Lónìí.
0: He didn't say at resurrection.
1: Kò sọ wípé ní ìgbàjì.
0: Today.
1: Ó ní lónìí.
0: You meet me in paradise.
1: Ìwọ pàdé mi ní paradise.
0: And that is heaven.
1: Eléyìí ni
0: ọ̀rọ̀. So that is where their soul will go to.
1: Ibí yìí ni ọkàn wọn ń lọ.
0: And what happens to the other thief?
1: Kí ló wá ṣẹlẹ̀ sí olè kejì?
0: We are going to see that later.
1: A ó rí tó ṣẹlẹ̀ sí nígbà tó bá yá.
0: Another example we are going to see.
1: Àpẹẹrẹ mìíràn tí a tún fẹ́ wò.
0: The righteous Lazarus.
1: O ni Lázaro tó jẹ́ olódodo.
0: Who was carried to the Abraham bosom.
1: Èti a gbé lọ sí ọkàn ìyá Abrahamu.
0: By angels after he died.
1: Ipa àwọn angẹ́lì nígbà tí ó kú.
0: And we know what happened.
1: A sì mọ ohun tó ṣẹlẹ̀.
0: He was in a good place.
1: Ó wà ní ibi tó dára.
0: And when the rich man saw where he was located.
1: Nígbà tí Ọlọ́run rí ibi tí Lázaro tó wà.
0: Which is different from where he found himself.
1: Ó yàtọ̀ sí ibi tó ń bá ara rẹ̀.
0: He found himself where it was torment and fire.
1: Ó bá ara rẹ̀ níbi tí ìjòro wà àti
0: iná. But for Lazarus.
1: Ṣùgbọ́n fún Lázaro.
0: He was in a cool place.
1: Ó wà ní ibi tó dára.
0: And the rich man was praying and begging.
1: Ọkùnrin Ọlọ́run yìí wá ń gbàdúrà ń bẹ̀bẹ̀.
0: Please send Lazarus to come and put his finger and.
1: Yọ̀ jẹ́ kí Lázaro kó fi ọwọ́ rẹ̀ sínú omi.
0: And put it in my mouth.
1: Tó wá fi sí mi ní ẹnu.
0: He had forgotten that he's no longer in the world.
1: Ó ti gbàgbé wípé kìí ṣe ní ayé ni wọ́n wà mọ́.
0: And definitely you know he received no as answer.
1: A sì rí wípé ó gbà rárá.
0: Because they are in different locations.
1: Nítorí pé ibi táwọn méjèèjì wà yàtọ̀ síra wọn.
0: Jesus said that there is a big gap between the ten the two of them, they cannot cross each other.
1: Ó ní ibi táwọn méjèèjì wà ọ̀gbìn kan ti wà ń lẹ́tọ̀ pé wọn ò lè kọjá síbi kejì.
0: What about what Stephen said?
1: Ohun tí
0: at death.
1: nígbàtí Stephen náà fẹ́ kú ní ikú rẹ̀.
0: He said, I see the heavens open.
1: Ó ní mo rí ẹ̀rù tó ṣí.
0: And the Son of Man standing on the right hand of God.
1: Àti pé ọmọ ènìyàn dúró ní ọwọ́ ọ̀tún Olúwa.
0: And he is ready to receive him.
1: Ètò ṣetán láti tẹ́wọ́ gbà á.
0: Mark chapter 7:54.
1: Ìwé ìṣe àwọn apọ́sítẹ́lì orí keje.
0: Verse 54-60.
1: Ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́ta àti ìdí ẹsẹ̀ ọgọ́ta.
0: Stephen saw visions.
1: Stephen ti rí ìran ọ̀run.
0: Where Jesus Christ was seated.
1: Ibi tí Jésù Kristì tó jókòó sí.
0: Standing at the right hand of God.
1: Ó dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run.
0: Before he was received up.
1: Ètò ẹ̀kọ́ á tó gbà á lọ.
0: What about Paul?
1: Paul apọ́sítẹ́lì náà kọ́.
0: Who was willing rather to be absent from the body.
1: Ètò jẹ́ pé ó ṣetán láti kúrò nínú àgọ́ ara yìí.
0: And to be present with God.
1: Ó sì ṣetán láti wà pẹ̀lú Ọlọ́run.
0: Paul, while he was on earth.
1: Paul nígbà tó wà lórí ilẹ̀ ayé.
0: He said,
1: ó wí pé.
0: That I prefer.
1: Ó ní
0: o fẹ́. Absent from this body.
1: Kóhun kúrò nínú àgọ́ ara yìí.
0: So that I will be with the Lord.
1: Kí òun lè wà pẹ̀lú Ọlọ́run.
0: Meaning that somebody who die here.
1: Ó túmọ̀ sí ẹni tó kú níbí yìí.
0: Be with the Lord.
1: Á wà pẹ̀lú Olúwa ni.
0: And that is going to be the experience of the saints.
1: Olè ni ó jẹ́ ìrírí àwọn àyànfẹ́.
0: You see that one in 2 Corinthians chapter 5.
1: Elé wà nínú ìwé Kọ́rìntì kejì orí karùn-ún.
0: 1-8.
1: Ẹsẹ̀ kìíní sí ìkẹjọ.
0: What others can we say?
1: Kí ni àwọn ọkọ mìíràn tí a
0: gbà. We can read also Philippians 1:21-23.
1: A lè ka ìwé Philippi orí kìíní. Ẹsẹ̀ ìkọkànlélógún tí dé kẹtàlélógún.
0: And Ecclesiastes chapter 16 verse 1-7.
1: Oníwàásù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkíní àti ìkeje.
0: The source of sin, where does it go?
1: Ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ ibo ló ń lọ.
0: It goes to hell.
1: Ó ń lọ sí ọ̀run àpáàdì.
0: Immediately.
1: Lọ́gán.
0: In hell fire.
1: Nínú iná ọ̀run àpáàdì.
0: He is conscious. He can see, he can feel, he can talk and hear. Ẹni yẹn
1: ó lè gbọ́, ó lè sọ̀rọ̀.
0: Like the story of the Lazarus and
1: ti ọkùnrin
0: Ọlọ́run náà.
1: Ẹ jẹ́ kí a kà á.
0: Luke 16:19-31.
1: Ǹjẹ́ ọkùnrin Ọlọ́run kan wà tí ó ń wo aṣọ ẹlẹ́sìn àlùkò àti aṣọ àlà dáradára a sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́. Alágbè kan sì wà tí à ń pè ní Lásàrò tí wọ́n máa gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀. Ó kún fún ojú. Òun a sì máa fẹ́ kí a fi èérú tí ó ti orí tábìlì Ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá. Wọ́n sì fa ní ojúlá. Ó sì ṣe alágbè kú. A sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òkè àyà Ábrahàmù. Ọlọ́run náà sì kú pẹ̀lú. A sì sìn ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè. Ó ń bẹ nínú ìṣẹ́ oró. Ó rí Ábrahàmù lókèrè àti Lásàrò ní òkè àyà rẹ̀. Ó sì ké wípé Bàbá Ábrahàmù ṣàánú fún mi. Kí o sì rán Lásàrò kí o tẹ òrìká rẹ̀ bọ omi. Kí o sì fi tù mí ní ahọ́n. Nítorí èmi joro nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábrahàmù wípé ọmọ rántí pé nígbà ayé rẹ wọ́n ti gba ohun rere tìrẹ àti Lásàrò ohun búburú. Ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́ wọ́n sì ń joro. Àti pẹ̀lú gbogbo èyí a gbé ọ̀gùn ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin kí àwọn tí ń fẹ́ má bàa lè ré kọjá láti yín lọ sọ́dọ̀ yín kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá pọ̀ wá wá. Ó sì ní pé ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá kí ìwọ kí ó rán lọ sí ilé bàbá mi nítorí mo ní arákùnrin márùn-ún kí ó lè rò fún wọn kí àwọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábrahàmù sì wí fún un pé wọ́n ní Mósè àti àwọn wùlíì kí wọn kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ Ábrahàmù bàbá ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ wọ́n ò ronú pìwàdà. Ó sì wí fún wọn pé bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wùlíì a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde.
0: Hallelujah.
1: Amen.
0: So the soul of sinner man will go immediately to hell after death.
1: Ọkàn ẹlẹ́ṣẹ̀ yóò lọ sí ọ̀run àpáàdì tó bá ti kú tán.
0: Just as we see the rich man in hell.
1: Bí a ṣe rí ọkùnrin Ọlọ́rọ̀ yìí nínú ọ̀run àpáàdì.
0: He was in a place of torment.
1: Ó wà níbi tó ti ń joro.
0: He was conscious of what is happening.
1: Ó mọ ohun tó ń ṣẹlẹ̀ sí.
0: He was in pain.
1: Ó wà nínú oró.
0: He can see what is happening around.
1: Ó rí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀.
0: He can feel the pain.
1: Ó mọ̀ lára.
0: And he's finally talking.
1: Ó sì ń sọ̀rọ̀.
0: He can hear communication.
1: Ó ń gbọ́ ohun táwọn èèyàn sọ.
0: But he was in the place of torment.
1: Ó wà níbi tó ti ń joro.
0: So that was the portion of the sinner's soul.
1: Eléyìí ni ìpín ọkàn tó ń ṣẹ́ dẹ́ṣẹ̀.
0: After death.
1: Lẹ́yìn ikú.
0: Bible says that after death is judgment.
1: Bẹ́ẹ̀ni wípé ìpínlẹ̀ yìí kú ìdájọ́ lókàn.
0: So how does the Bible describe the resurrection of the saints of God?
1: Báwo ni Bíbélì ṣe ṣe àkàwé àjíǹde àwọn ènìyàn mímọ́?
0: In John chapter 5.
1: Nínú ìwé Jòhánù orí karùn-ún.
0: Verse 28-29.
1: Ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n.
0: The Bible called it resurrection of life.
1: Bíbélì pè ní àjíǹde iyè.
0: Luke chapter 14.
1: Ìwé Lúkù orí kẹrìnlá.
0: Verse 13-14.
1: Ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá.
0: The Bible described it as resurrection of the just.
1: Bíbélì pè ní àjíǹde àwọn olóòótọ́.
0: In Hebrew chapter 11.
1: Nínú ìwé Hebrew orí kọkànlá.
0: Verse 35.
1: Ẹsẹ̀ karùndínlógójì.
0: The Bible described it as a better resurrection.
1: Àjíǹde tó dára.
0: Also in Revelation chapter 20.
1: Nínú ìwé ìfihàn orí ogún.
0: Verse 4-6.
1: Ẹsẹ̀ ìkẹrin sí ìkẹfà.
0: Bible described it as the first resurrection.
1: Bíbélì pè ní àjíǹde àkọ́kọ́.
0: Hallelujah.
1: Amen.
0: What are the levels of resurrection of the saints that we have?
1: Kí ni àwọn ìpele àjíǹde àyànfẹ́ tí a ní?
0: There are levels of phases of resurrection of the saints.
1: Ìpele àjíǹde àyànfẹ́ èyí tí a ní.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: The resurrection of Christ.
1: Àjíǹde Jésù Kristì.
0: Which is called the first fruit.
1: Ẹni tí a pè ní àjíǹde àkọ́bí.
0: 1 Corinthians chapter 15.
1: Ìwé Kòríntì kìíní orí kẹẹ̀dógún.
0: 3-4.
1: Ẹsẹ̀ ìkẹta títí dé ìkẹrin. Nítorí pé ṣíwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. Bí Kristì ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Àti pé àsìnkú rẹ̀ àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí.
0: Verse 12.
1: Ǹjẹ́ bí a bá ń wàásù Kristì pé ó ti jíǹde kúrò nínú òkú, èé a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi ń wí pé àjíǹde òkú kò sí?
0: Verse 20.
1: Ǹjẹ́ nísinsìnyí Kristì ti jíǹde kúrò nínú òkú, ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn?
0: Verse 23.
1: Ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ipa ti rẹ̀ Kristì àkọ́bí lẹ́yìn èyí ni àwọn tí ṣe ti Kristì ní bíbọ̀ rẹ̀.
0: So the first person to experience resurrection was Christ.
1: Ẹni àkọ́kọ́ èyí tó ní ìrírí àjíǹde
0: òní
1: Kristì Jésù.
0: That's why the Bible call him the first fruit.
1: Òní Bíbélì ṣe pè ní àkọ́bí.
0: The first person to taste resurrection.
1: Ẹni àkọ́kọ́ èyí tó ní
0: ìrírí resurrection.
1: Òun tó ní ìrírí àjíǹde.
0: Was Jesus Christ.
1: Òun náà ni Jésù Kristì.
0: Another one is the resurrection of the church age saints at the rapture.
1: Òmíràn ni àjíǹde ìjọ àwọn èèyàn mímọ́ ní ìgbàsókè.
0: 1 Thessalonians chapter 4.
1: Ìwé Tẹsalónià kìíní orí kẹrin.
0: 13-16.
1: Ẹsẹ̀ ìkẹtàlá. Ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn, pé kí ẹ máa bínú jẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí. Nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú, ó sì ti jíǹde, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wà pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí yìí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa, pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn de àtiwá Olúwa, bí ó ti wù kí ó rí, yóò ṣáájú àwọn tí ó sùn.
0: Hallelujah.
1: Amen.
0: You see that there are 2 categories of people that will be resurrected at rapture.
1: A rí pé oríṣi àwọn méjì òun náà ni a ó jíǹde ní ìgbàsókè àyànfẹ́.
0: Those who have died.
1: Àwọn tí ó ti kú.
0: Even the Old Testament.
1: Nínú májẹ̀mú láéláé.
0: The Old Testament saints.
1: Àwọn tó kú nínú májẹ̀mú láéláé.
0: They will rapture.
1: Àwọn náà a ó gbà wọ́n sókè.
0: But they will rapture before those who are living saints.
1: Wọ́n a ó gbà wọ́n sókè ju àwọn tó ti wà ṣáájú àwọn tó wà láàyè.
0: So the resurrection of the church saints.
1: Ìgbàsókè ìjọ àwọn àyànfẹ́ yóò kọ́kọ́ ṣẹlẹ̀.
0: Then there will be resurrection of the Old Testament saints who have died.
1: Àwọn tó wà nínú májẹ̀mú láéláé tó ti kú, a ó jí àwọn náà dìde.
0: So make it 3.
1: Ó jẹ́ mẹ́ta.
0: So those who are living.
1: Àwọn tó wà láàyè.
0: At the rapture.
1: Nígbà tí ìgbàsókè bá ṣẹlẹ̀.
0: They will be cut off.
1: Àwọn náà a ó gbà wọ́n sókè.
0: They will be cut off.
1: A ó gbà wọ́n sókè.
0: In rapture.
1: Ní ìgbàsókè
0: àwọn bẹ́ẹ̀. And that is a form of resurrection.
1: Eléyìí jẹ́ àjíǹde.
0: Because their body will be changed.
1: Nítorí a ó pa agbó ara wọn dà.
0: In the twinkling of an eye.
1: Ní ìṣẹ́jú àyá.
0: So they will carry the spiritual body.
1: Wọ́n á gbé agbó ara ti ẹ̀mí wọ̀.
0: That can fly.
1: Èyí tó lè fò.
0: That can move.
1: Èyí tó lè
0: sáré. Just like Jesus Christ when he resurrected.
1: Bí Jésù Kristì nígbà tí a jí ìdìde.
0: He can move. He can change.
1: Ó lè parada.
0: You cannot, you may not see because it's spiritual body.
1: Torí pé ó jẹ́ agbó ara ti ẹ̀mí.
0: Hallelujah.
1: Amen. Amen.
0: And the Old Testament saints who have died during the time of Old Testament.
1: Àwọn tó ti àwọn àyànfẹ́ tó kú nínú májẹ̀mú láéláé.
0: They will also resurrect.
1: Àwọn náà ó jíǹde.
0: Hallelujah.
1: Amen.
0: And the number fourth category.
1: Ẹlẹ́ẹ̀kẹrin.
0: The resurrection of the tribulation saints.
1: Àjíǹde àwọn èèyàn mímọ́ ètò dojúkọ ìpọ́njú ńlá.
0: Hallelujah.
1: Amen.
0: There will be some people who will not go with the rapture that will go through the tribulation, the great tribulation.
1: Àwọn ọ̀kan máa wà tó jẹ́ pé wọn ò bá ìgbàsókè àyànfẹ́ lọ ṣùgbọ́n wọ́n fara da àkókò ìpọ́njú ńlá yẹn.
0: Those believers who are still remaining in that tribulation and stand for God, they will be resurrected.
1: Àwọn onísàn àwọn tó gbàgbọ́ yẹn tó jẹ́ pé wọ́n wà ní àkókò ìpọ́njú ńlá tí wọ́n dúró fún Ọlọ́run. Àwọn náà
0: some of them are going to be martyred during the great tribulation.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn lára wọn ò lẹ́pẹ́ a ó pa wọn ní àkókò ìpọ́njú ńlá yìí.
0: They will be because of their faith.
1: A ó pa wọn nítorí ìgbàgbọ́ wọn.
0: Revelation chapter 20:3-5.
1: Ó sì gbé e sọ sínú ọ̀gbun náà, ó sì tì í, ó fi èdìdìdì lórí rẹ̀ kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Lẹ́yìn èyí a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀. Mo sì rí àwọn ìtẹ́, wọ́n sì jókòó lórí wọn, a sì fi ìdájọ́ fún wọn. Mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti ní ọwọ́ wọn. Wọ́n sì wà láàyè, wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún. Àwọn òkú ìyókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Èyí ni àjíǹde ìkíní.
0: Now, so the other dead, but the other dead people.
1: Àwọn mìíràn tó ti kú.
0: Will not be resurrected until after 1,000 years.
1: Àwọn yẹn a ò ní jí wọn dìde.
0: Who are these?
1: Wọ́n bá lé ẹgbẹ̀rún ọdún tán.
0: Who are these other dead people?
1: Àwọn wo ni àti a pè ní ẹni tó ti kú wọ̀nyí?
0: Those are the people who do not know God.
1: Àwọn tí kò mọ Ọlọ́run.
0: Those who are unbelievers.
1: Àwọn tó jẹ́ aláìgbàgbọ́.
0: Those who do not serve God.
1: Àwọn tí kò sin Ọlọ́run.
0: Those one will take part in the second resurrection.
1: Àwọn wọ̀nyí wọ́n ní ipa nínú àjíǹde
0: kejì. We have just talked about the first resurrection.
1: A ti sọ̀rọ̀ nípa àjíǹde àkọ́kọ́.
0: The second resurrection will happen.
1: Àjíǹde ẹlẹ́ẹ̀kejì á wá ṣẹlẹ̀.
0: And that will be for those people who are going to face the judgment of God.
1: Àwọn wọ̀nyí àwọn ni yóò dojúkọ ìdájọ́ Ọlọ́run.
0: Revelation chapter 25-15.
1: Àwọn òkú yòókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Èyí ni àjíǹde ìkíní. Olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà. Lórí àwọn wọ̀nyí ikú èkejì kò lágbára ṣùgbọ́n wọ́n ó jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi. Wọ́n sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún. Nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé, a ó tú Sátani sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. Yóò sì jáde lọ láti máa ta àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ, Gogu àti Magogu, láti gbá wọn jọ sí ogun àwọn tí iye wọn dàbí iyanrìn òkun. Wọ́n sì gòkè lọ la ibú ayé já, wọ́n sì yí ibùdó àwọn èèyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà. Iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì jó wọn run. Wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti súfúrù níbi tí ẹranko àti wòlíì èké ní gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ. A kò sì rí ààyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti ewé àti àgbà, wọ́n dúró níwájú ìtẹ́. A sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé ìyè. A sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkú sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́ àti ikú àti ipò òkú sì jọ òkú tó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná, èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ sínú adágún iná.
0: So the second resurrection.
1: Àjíǹde ẹlẹ́ẹ̀kejì.
0: Is described as the resurrection of judgment and condemnation.
1: A ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí.

0: Metro. Òun lẹ́sẹsẹ gbọ́ tún yìí ètò tí ń ṣọkàn ẹni lóore.
1: Tí ibo mi rin ìgbàgbọ́ ènìyàn.
0: Ọjọ́ Sunday
1: aago méjọ àbọ̀.
0: Sí aago mẹ́sàn-án.
1: Ní ìkànnì àdàbà 88.9 FM.
0: Ẹ má gbàgbé
1: láti darapọ̀ mọ́ wa.
0: Ìwòyí ọjọ́ mẹ́jọ.
1: Ètò yìí ló wáyé
0: látinú ìjọ First Baptist Church.
1: Òkè dọ́gbọ̀n nílùú Ọ̀wọ̀.
0: Àǹfààní ń bẹ̀.
1: Láti darapọ̀ mọ́ ìjọ yìí.
0: Bẹ̀ láti Sunday service.
1: Àti gbogbo ìtura lọ́lọ́kan ọ̀jọ̀kan.
0: Fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kà.
1: Sí ìránṣẹ́ Ọlọ́run.
0: Reverend Dr. Joshua
1: Ọládà
0: fún àdúrà tàbí ìmọ̀ràn.
1: Ẹ pè lórí
0: 08037453962.
1: Lẹ́ẹ̀kan 08037453962.
0: Wákàtí òtítọ́.
1: The hour of truth.

0: ọba lọ́wọ́ Elédùmarè alápá ńlá tó sòlé ayérò ọlọ́run ọba mi a lè wí léṣe a lè ṣe lè wí ọba lánàá ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kun ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kọ̀ wá sílé tó dá nínú ohun gbogbo wọ̀nyí tí ò ní ìdí kan pàtàkì tó ń fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn ọ́ mo gbé ọ̀gá.
1: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ pé lóyún abẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ ogun jẹ́.
0: Tọ́ ẹ kó wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni wọ́n wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọ́mọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ tìfún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe ń fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyàn àṣàfẹ́ bàbá yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn aráàánú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bóò lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì ẹyẹ méjì ò kì í jẹ́ di
0: ẹyẹ méjì ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe kò ní bàjẹ́ fún yín bàbá bàbá bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ ni tó jẹ́ pé ó ní àìlera alágbo ara rẹ̀ wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bóò lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe ma
0: ènìyàn
2: bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bóò lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà ń bẹ̀.
0: Àjogúnbá wà ń bẹ̀.
2: Àbẹ́ẹ̀ ni àjẹmógún wà ń bẹ̀. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bí ẹgbẹ́ ègbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí làwa náà fi mọ̀ kàlá fi mọ̀ méjì títí tó fi di ìbáraku ṣùgbọ́n níbi ti àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bíyà èèyàn ń lọ higher institution a tún ń lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni
0: inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kó yẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ ta yọ pé wọ́n ń kọ́ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣe tán ní school wọn á ní kán lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣé mà pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣé mà pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣí ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn orí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu ngbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 08155787027 081 55
2: 78 7027 08155 78 7027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Pupa àti agbègbè ẹ̀, ká máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì.
0: Maryland Hotel,
2: ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Ibẹ̀ lọ́fíìsì yín wà.
2: Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì Pupa Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08155 78 7027 08155 78 7027 08155 78 7027.
0: Bàbá, kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹlòmíà ní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
2: Ẹ ṣe olóòtú ṣẹ́rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á, ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò, even conventional drugs, tó jẹ́ pé ó lè fà á, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò, màá fẹnubà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn, pé egbògi báyìí egbògi báyìí ó lè wo irú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni, tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan, tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbíi pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni, tí a wá ń tọ́jú ẹ̀ bóyá yálà rheumatism ni, arthritis ni, tó jẹ́ pé kò wà communicable, tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fúnyàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wípé nǹkan báyìí má jẹ, nǹkan báyìí má jẹ, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyàn ò ní jẹ, tó kàn gbójúlé oògùn nìkan, á wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn deke. Nǹkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lòògùn tó máa ń lòògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ, wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó ní iye tó jẹ́ lọ́jà tẹ́ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ nìyẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ, ò ńgbà tá máa ra àdín tá máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀, pẹ̀lú àìsàn tó ń dà láàmú. So oríṣiríṣi nǹkan ló ń fà á. Ẹlòmíì náà tán bá ní kó má jelé ńgbà tí ẹni tó fún lóògùn bá ti sí ńbẹ̀, gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ sí máa jẹ lásọ máa.
0: Ẹsẹ̀ bàbá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi mo ti mọ̀ ń gbọ́ tewé àtegò lọ́tún lọ́sì mẹ́lẹ̀ bá máa sọ, a ní ẹgbẹ́ àìṣedédé yín wá, bítọ̀ bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá, oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta. Ẹ̀rọ a máa ti ẹ̀bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí, ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá. Kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí?
2: Ẹ ṣe olóòtú, ṣé rí kò sí nǹkan tó burú níbẹ̀ o. Torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry, ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor, bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ lè rí wípé kó déédé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì. So gbogbo àwọn èèyàn tí ẹ rí tó jáde tẹ́ ń gbọ́ lọ́tún tẹ́ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe sọ yìí, torí pé wọ́n ní

0: Ẹri primary yẹn ni pé wọ́n fẹ́ra ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kò tí ì sọmọ primary ni secondary ni wípé wọ́n ti lọ́mọ kan àbí méjì ìdádúró wá wà fún ọjọ́ gbọ́rọ̀ ṣẹ́ri ó tún wá pín níbi secondary yẹn ó tún pín sóríṣi méjì bákan náà ẹ̀rí ìyàwó tó ti bímọ méjì síbì kan àwa fẹ́ ọkùnrin míì àwa ni pé wọ́n wọ́mọ wọ́mọ títí wọn ò rọ́mọ ẹ̀rọ ọkùnrin míì tó jẹ́ pé ó ti bímọ méjì tẹ́lẹ̀ kó tó pàdé obìnrin kan àwa ni pé ó pàdé obìnrin míì wọn so gbogbo àwọn wọ̀nyí under infertility ni so tó bá ti wá rí bẹ́ẹ̀ a máa ń rọ tọkọtìyàwó yẹn kan jọ jáde because when you talk of infertility pe or iroma be is 50-50 case ọkùnrin le responsible obìnrin dia le responsible so a good of peg here because àwọn èèyàn sábà máa ń wo pé láti gbà tí ìyá yìí ti dé láti gbà tí àǹtí yìí ti dé kò lóyún no ó lè jẹ́ wípé nǹkan ọmọkùnrin gan ni ò lágbára ló lẹ láti lè di ọmọ.
1: Bàbá ẹ tún bá ń pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí.
0: Ẹ ṣe nọ́mbà tẹ́ lè pè wá sí 08155787027 08155787027 08155787027.
1: Bàbá ẹ jẹ́ kí n bèèrè kankan nípa infertility yìí ẹ sọ lẹ́ẹ̀kan ẹ láwọn kan wà tó jẹ́ pé yàtọ̀ sí àwọn tó ti gba bíi ìfètò sọmọ bíbí
0: bẹ́ẹ̀ni
1: tá a bá wá rẹ̀ tó gba fètò sọmọ bíbí ṣùgbọ́n tó jẹ́ pé fètò sọmọ bíbí yẹn àkókò rẹ̀ ti kọjá ó ti díù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ n ò róyún ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣé a lè sọ wípé infertility ó ti wọlé láti bẹ̀.
0: Bẹ́ẹ̀ni o possible torí tí over time yẹn bá expire o yẹ kí wọn ṣe normal kan ṣe bó ṣe yẹ kan ṣe ṣùgbọ́n tí o bá ti wá rí pé kò ṣe bó ṣe yẹ kó ṣe a jẹ́ pé nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn nǹkan kan ti wà ń bẹ̀.
1: Ẹ bàbá kí ló wá ń fa infertility yìí gangan.
0: Ẹ ṣe olóòtú àwọn nǹkan tó ń fà á pọ̀ ṣùgbọ́n kákan mẹ́nuba díẹ̀ torí àkókò wà lórí ètò ṣẹ́ri tí obìnrin bá ní fibroid eléyìí tí yorùbá ń pè ní oyún ìjú ó lè jẹ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó má lè lóyún kó má lè bímọ kí náà ń pè ní fibroid yẹn ni pé a rí i pé ikùn ń wú kí obìnrin má rọmọ bí ọ̀ kó máa kinní yẹn máa yí kiri inú ẹ̀ so ìyẹn nìyẹn dẹ́ bákan náà obìnrin tó bá ní infection tó yẹ pé one of the bacterial infection tó ti pẹ́ lára a discover wípé tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kò ní di oyún ṣùgbọ́n ìyẹn wà contagious tó bá ti ṣe obìnrin yẹn ó máa ṣe ọkùnrin yẹn náà so ìyẹn lọ bẹ́ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan tí nǹkan ọmọkùnrin yẹn náà tó bá lẹ tó jẹ́ pé ó lẹ lé tí olóyìnbó ń sọ pé wà watery a rí pé kò ní lè dọmọ so ó tún yàtọ̀ sí yẹn sà ṣẹ́rí tí obìnrin bá ní ẹ̀dà ẹ̀dà yẹn wá póríṣi méjì tó jẹ́ pé tó bá ìkíní tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tó bá dìde a rí pé gbogbo àwọn nǹkan tó yẹ kó dúró sínú kó dọmọ gbogbo àwa lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ kò lè bímọ kò lè lóyún ọ̀ tó bá rí pé ordinarily ó kàn rí pé nǹkan funfun funfun jáde lójú ara as a result of infection yẹn kò á difficult fún obìnrin bẹ́ẹ̀ láti lè lóyún so many many things ni a wá rí pé inú ń kùn inú ń gbóná so ngbà tó bá yẹ kí nǹkan wá kò ní wá tó bá wá a change date tó bá wá kọ́lọ̀ tó máa mú wá kò ní da ọ̀ ìbá wá a máa wá bí ìgbà tá a bá po ògì a máa dì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ kí obìnrin ó wà ní ipò àìrọ́mọ bí.
1: Bàbá kí ló máa ń fà tó já yí pé ẹlòmíràn yóò lo oògùn ìbílẹ̀ báyìí fún àwọn oríṣiríṣi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ ìgbà díẹ̀ àìsàn yẹn á tún wà níbẹ̀ kí ló lè fà á.
0: Ẹ ṣe olóòtú ṣẹ́ri tó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú infection mo ti kọ́kọ́ sọ ṣáájú fún bóyá bóyá àwọn tán ṣe ń jọ ìníwá lórí ètò ṣẹ́ri tó bá jẹ́ pé bacterial infection ni for instance ṣẹ́ri tẹ́ni yẹn bá lo oògùn tó pa living organism then àwọn bacteria àwọn ẹyin tí bacteria yẹn lé o gbúdọ̀ take measures láti take care wọn so tí o bá jẹ́ ó dàbí ìgbà tí èèyàn bá ní fish pond ni tó bá da gamaline ẹja yẹn lè kú but later tó bá keep omi yẹn wà á tún discover pé àwọn ẹja tún bẹ̀rẹ̀ sí ṣẹyọ nínú ẹ̀ so àwọn procedure ni procedure ó yẹ tayọ pé kákan lo oògùn nìkan mo sọ ṣáájú lẹ́ẹ̀kan tí èèyàn bá lo oògùn ó máa láwọn measures tó yẹ kí èèyàn ó keep in place then ó máa láwọn steps tó yẹ kí èèyàn ó tún gbé tẹ̀lé oògùn yẹn tí ó máa fi ṣiṣẹ́ papọ̀ ta fún wa ní good result.
1: Àdúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà bàbá Èkìtì lẹ̀ ń gbọ́ lórí ètò yìí bàbá ẹ jẹ́ ń béèrè béèrè yìí ká láwọn èèyàn torí kì í ṣe ìlú bínìkan náà ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gbọ́ wa lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé báwo náà ó ṣe rìn ọ̀nà wọn náà gbà tí wọ́n fi kàn yín lára gan.
0: Ó nǹkan tó kéré púpọ̀ ni kí wọ́n pè wá ní orí nọ́mbà tí a fi síta
2: 08155787027 08155787027 08155787027 27.
1: Baba, se number yi.

0: Today's message is on Christ in the Word.
1: Kókó ẹ̀kọ́ wa tòní ni wíwá Kristi nínú ìwé mímọ́.
0: John 5:39, search the scriptures, it is these that testify of me.
1: Jọ̀hánù orí karùn-ún ẹsẹ̀ ìkọkàndínlógójì, ẹ̀yin wá inú ìwé mímọ́, bóyá ẹ̀yin yóò ní ìyè nínú wọn, ṣùgbọ́n àwọn ìwé mímọ́ wọ̀nyí ni ó ń jẹ́rìí sí mi.
0: Dear listener, 2 Timothy 3:16 says, all scripture is inspired by God and is profitable for teaching, reproof, for correction, for training in righteousness.
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ìwé Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo.
0: 2 Timothy 3:15 informs us that the Holy Scriptures are able to give you the wisdom that leads to salvation through faith which is in Christ Jesus.
1: Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù.
0: The Old Testament is a rich mine of eternal truth.
1: Gbogbo ìwé mímọ́ tí ó wà nínú Májẹ̀mú ti láéláé ní ó kún fún àwọn òtítọ́ ayérayé nípa Jésù.
0: In it we discover Christ, his ways and God's instruction for godly living.
1: Nínú àwọn Májẹ̀mú ti láéláé yìí, níbẹ̀ náà ni a gbélé rí Jésù Kristi àti ọ̀nà rẹ̀ àti àwọn ẹ̀kọ́ tí ó kọ́ wa fún ìgbé ayé ìwà bí Ọlọ́run.
0: There are three primary things we always need to look for as we read and meditate on the Old Testament.
1: Nítorí ìdí èyí, nígbàkí ìgbà tí a bá ń ka ìwé ti Májẹ̀mú ti láéláé, a ní láti máa fojú sọ́nà sí àwọn kókó mẹ́ta kan.
0: One, look for Jesus in the pages of the Old Testament.
1: Àkọ́kọ́ ni wípé ní gbogbo ìgbà tó bá gbé Májẹ̀mú ti láéláé tí o ṣí láti máa kà á, ní lọ́kàn wípé o fẹ́ rí Jésù Kristi nínú àwọn ojú ewé ìwé náà.
0: 2. Seek how Christ fulfilled the Old Testament.
1: Kókó kejì tó ní láti kíyèsí ni wípé ní gbogbo ìgbà tí o bá gbé Májẹ̀mú ti láéláé, máa fẹ́ láti ṣàwárí bí Kristi ti mú àwọn ọ̀rọ̀ náà Májẹ̀mú ti láéláé ṣẹ.
0: 3. Find principles of godly living therein.
1: Kókó kẹta ni wípé gbogbo ìgbà tí o bá ti ń ka Májẹ̀mú

0: he fall.
1: Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá rò wípé òun ti dúró, kí ó kíè sára kí ó má ba ṣubú.
0: Dear listener, the scriptures speak of Christ.
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, gbogbo ìwé mímọ́ wọ̀nyí ní sọ̀rọ̀ nípa Jésù Kristì.
0: They hold wonderful portraits of him to every seeking heart.
1: Gbogbo inú ìwé mímọ́ wọ̀nyí ni ẹ ti lè rí Jésù Kristì. Gbogbo wọn ló ń tọ́ka sí Jésù Kristì, wọ́n ń bẹ níbẹ̀.
0: They show how he has fulfilled all the details of what it means to worship God in sincerity and truth.
1: Fún gbogbo ọkàn tí ó bá ń fẹ́ òtítọ́ yóò rí Kristì nínú gbogbo ìwé mímọ́ wọ̀nyí nítorí wọ́n ń fi Jésù Kristì hàn wọ́n sì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe lè sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́.
0: And the stories of the lives of men therein show us both what glorifies Christ and what does not.
1: Ìtàn àwọn ènìyàn mímọ́ tí ó dúró ṣinṣin ní ìgbà tí wọ́n náà májẹ̀mú ti láéláé, wọ́n ń fi ògo Kristi hàn wá, wọ́n sì ń fi hàn wá gẹ́gẹ́ bí ó ti yẹ kí á dúró ṣinṣin ní àkókò yìí.
0: So, as we open our Old Testament afresh, let us also request, as did the people in John 12:21.
1: Nítorí náà, ní gbogbo ìgbà tí a bá sí májẹ̀mú ti láéláé láti kà á àbí láti ṣàṣàrò nínú rẹ̀, ẹ má jà á wò gẹ́gẹ́ bí ìtàn lásán mọ́, ṣùgbọ́n wọ́n kún fún àwọn ẹ̀kọ́ àti àwọn ohun tí ẹ̀mí Ọlọ́run ń fẹ́ sọ di mímọ̀ fún wa. Kí a sì lè máa wá Kristì, kí a máa béèrè gẹ́gẹ́ bí Jọ́hánù 12:11, níbẹ̀ làwọn kan ti wí pé àwa fẹ́ rí Jésù.
0: Lord, we wish to see Jesus.
1: Kí a sì máa gbà ládùúrà wípé Olúwa, fi Jésù hàn wá, àwa fẹ́ rí ọmọ rẹ nínú ìwé mímọ́.
2: Thank you for joining us today on Jesus Delight.
1: Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nímọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
1: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
1: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-4993.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
1: Nítorí náà ẹ tún pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9 àbọ̀ alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearer only, deceiving your own selves.
1: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tan ọkàn ara yín jẹ.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́nì jánu ọmọ 24/7 Abba Make Sure.

0: Ibi abba duwa dela ne.
1: That was very soft prayer yesterday.
0: Ibi ene lati ma mba.
1: I'm starting from here today.
0: Mi omo bo ti gba
1: duwa. I don't know how serious you will pray this prayer.
0: Ena mo to nja de to.
1: Those that came out fully.
0: Ni won serere.
1: That the one that excel and break.
0: Ena mo to nja de to.
1: The ocean of those that are fully.
0: La yem.
1: Those that are dead are well known to the world.
0: No go wando go
1: akwesi. That is where that glory become viral.
0: Ah mama. Oye nja de to.
1: You are out completely.
0: Ninu ibi control wa.
1: Oh no.
2: I'm
0: so telling
2: you.
0: I'm so telling
2: you.
0: I'm so mama.
1: You have a great potential.
0: Yeah.
2: 42 million
0: Ọdún yóò ti lọ.
2: Osugata.
3: Ni oṣu kẹta.
4: Wọ́n bẹ̀rẹ̀ sí fi ìpìlẹ̀ àwọn òkìtì lélẹ̀.
5: Kí ló ń ṣe?
6: Wọ́n fi ìpìlẹ̀ àwọn òkìtì lélẹ̀.
2: Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìpìlẹ̀ àwọn òkìtì lélẹ̀.
7: The foundation of the
2: East. Àbí? Oṣù kẹlòó náà gbé.
7: Bọ́sọ̀.
2: Oṣù kẹlòó náà gbé.
7: Bọ́sọ̀.
2: Ẹyin wọlé fẹ́ lè foundation lóṣù.
7: Ilé ńlá, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwòsí fìlà, ilé àwò

0: bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ ọ́ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipipi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ́sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kéré wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
1: Bàbá kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ́ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀ tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì í sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
1: Babangana, Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi
2: ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kéré wà. Phone number mi 08164122777 08164122777.
4: 27 77.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ẹ pè mí lálẹ́ ẹ pè lọ́sàn-án ẹ pè mí lọ́wọ́ ìyálẹ̀ ta. Ọdẹ ni mí ọdẹ nìyá mi ọlọ́mú oyin. Ọdẹ tún lògún bí ìyá ọmọ asán gẹ́gẹ́ gàtagọ̀. Ògún bí ìyá àdàwọ́n torí òkè wálẹ̀. Ògún bí ìyá gbọ́ kíkẹ́ ẹranko mú wálé máa dé ìgbẹ́dẹ̀rin adájọ́ ọkú fẹ́ranko. Bàbá mi arówó tú òkú dáná. Ògún bí ìyí ọmọ arí jẹ́ ń jù bí àkàlà ń wò rẹ́ni tó rí jẹ́ ń jù bí òsọmọlú ọdẹ. Orúkọ ta là ń kì báyìí ṣé kì í sọdẹ ọdẹ náà ni. Bàbá mi Ògún bí ìyá arípa lájà arípa níbọn. Àrípa lókùn kan wẹ́rẹ́wẹ́rẹ́ bí idẹ lọ́nà oko.
1: Àjẹ́ torí mi lóde òpó ni.
0: Àlọ́sọ mọ́ àdígbàbọn lọ́wọ́ ojo. Ògún bí ìyí gbéríṣẹ́ lájùlẹ̀ ọ̀run tún wá lagba ọmọ fún. Bí ẹkùn bá kú á fi kòkòrò lé. Bí kìnìún bá wàjà á sì fẹkùn náà rólé dára ẹ̀. Ọjọ́ tí ògìdán bá papòdà ológìní ní fi ń rólé o. Torí apẹranjẹ ní ń wọlé da apẹranjẹ o. Mọ́ ń lọ mọ́ mu wọlé dògún bì yìí akọgun ní ń wọlé da akọgun. Òkú tí ò lọ́mọlẹ̀ ti ń gbèrè àgbò etí òkú á gbọ́ yinmi yinmi lájùlẹ̀ ọ̀run. Mo wọlé dàwọn àgbààgbà ọdẹ nípè bí. Ògúnlẹ̀yẹ Adébáyọ̀ arówó tó òkú dáná mo wọlé dè wọ́n.

ọlọmọ mo tẹ pẹpẹ rí ọdẹ fún tèní mo tẹ pẹpẹ ìtọ ọdẹ fún tèní ètò ìrìnkèrìn ìdòlẹ̀ ń gbọ́ o látẹnumọ́ lọmọ ọmọ olúọdẹ òfòsì ogbogbo kọ mi ní máa ń ṣàdúà fún èèyàn bó o ní mọ́ lọmọ àdúà ni bó o ní kò fòsì àdúà ni bó o ládé yẹmí àdúà ni ta ni ò fẹ́ káyé òye ẹ̀hún ta ni ò fẹ́ kìlú òye ẹ̀hún ta ni ò fẹ́ kígbà òye ẹ̀hún bá a tún ní má lọ mọ́ ojú nínú ara má lọ mọ́ ara lójú má lọ mọ́ lẹsẹ̀ má lọ mọ́ lẹnu gbogbo nǹkan tí ń dá lára wa ò ní lọ lédè wá o àwa náà a sì pẹ́ ká tó lọ bó ti wù kó dáa tó òsì ò ní wọlé wa o àwọn ẹ̀ǹfà kan tiẹ̀ kí fà kan jò ní ibi tá à ń rọwọ́ lọ́wọ́ bọ́tìn mi ń sínú ń ṣẹ́jú ní kí n kífá òṣìṣì mọ̀sí pẹ̀lẹ́ fún tèní ayé òṣìṣì mọ̀sí dá ń ò bá wọn fẹ́ ọmọ òṣìṣì mọ̀sí rẹwà púpọ̀ jù ń ò bá wọn fẹ́ o ìyàwó òṣìṣì mọ̀sí rẹwà dáadáa ń ò yan lálẹ́ ọmọ òṣìṣì mọ̀sí dá ń ò mú lọ́rẹ̀ẹ́ mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní parapọ̀ tí máa rán wọn lọ sí gbóirin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní máa ń bẹ̀ wọ́n lọ́dọ̀ òòṣà kékeré mi ní pínísí ní màjèṣí náà ti rán mi lọ sí gbóirin o ẹ parapọ̀ ẹ rán mi lọ sí gbóirin mo sì dé ẹ bẹ̀ mí lọ́dọ̀ òòṣà mo bọ̀ àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ẹ tún kọ́ bọ̀ ọ́ kéde yìí tì mí kí ló dé tẹ̀ ẹ fi ń kẹ́ bọ̀ ọ́ kéde yìí tì mí ẹ̀yìn eléré ibú wọ̀nyí wọ́n ní mo sọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ lẹ́yìn ìdílé fi ń kẹ́bọ̀ kéde yìí tì mí wọ́n ní mo dákẹ́ tẹ̀ pé ń pé wọlé ọba mọ́ ń lọ mọ́ ọmọ olúwàdé ògún bì yìí wọ́n ní mo sọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ lẹ́yìn pé mo gbàyàwó awo pé mo sì dákẹ́ tẹ̀ pé ń pé wọlé ọba mọ́ ń lọ mọ́ awo lèmi náà torí àgbàlagbà ọdẹ ní ṣàwò awo ò sì ń sán bá ń tẹ awo irọ́ lẹpa ń ò fẹ́yàwó awo ò sì sọ̀rọ̀ mùlẹ̀ lẹ́yìn tílé ọba tẹ́ ẹ wá sọ ńkọ o ọlọmọ ń ò gbọdọ̀ báwọn dákẹ́tẹ̀ pé ń pé wọlé ọba ọmọ ọba lèmi náà bí mo fẹ́ fàpẹtẹ̀ pé ń pé ṣe níbi tí adé wà nílé baba tó bí lọ́mọ èmi ò gbọdọ̀ dákẹ́tẹ̀ pé ń pé o adélèmi ò dé ńgbà tọ́jọ́ bá yá ọ̀rọ̀ bá pòbìrìkòlò lẹ́nu wọn bá ń jatọ́ wọ́n bá níṣẹ́ lóòótọ́ ni àwọn àgbààgbà ní lóòótọ́ ni àmọ̀ pa parọ́ mọ̀ bẹ́ẹ̀ bá tún wá padà parọ́ mọ̀ ńkọ́ bẹ́ẹ̀ bá padà tún kẹ́bọ kéde tí ńkọ́ àwọn àgbà wọn sọ pé àkúdojúdélẹ̀ ń ti gbìn ín wọn ní bàbá padà tún kẹ́bọ kéde tìmí àkúdàyàdélẹ̀ ń tọlọ́ba ń ẹ ti dọmọ kékeré tí ń bèrè yìnyín nígbà ẹ̀rùn àjùlọ ọ̀run ni ó ti pàdé ẹ̀ ṣé kinní yóò pọ̀ jù mọ́ lọ́mọ́ a ti dókè ẹ̀gẹ́ jẹ́ kí n mú tẹ ẹranko kan wá fún tèní ẹranko eléríire ẹranko tó jẹ́ pé a bà mí ẹranko tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹranko wá ń wí ọ̀kọ́ kò sí nǹkan kan ńbẹ̀ ẹranko tá a ń sọ yìí òun là gbà nínú ẹranko tó lè sá eré jù gbogbo nǹkan tí ọlọ́run dá yàtọ̀ fún ẹyẹ kò sí ẹran tó lè sáré tẹ̀rẹ̀ ìran yìí ẹran tá a ń sọ yìí níbi tó ní agbára ẹ̀ dé níbi tó ní agbára ẹ̀ dé ẹja pa píríkà mọ́ lọ sókè ẹ̀gàn níbi tí ọlọ́run dá dé kò sí ẹranko tó lè sá eré tó bàbá ń sọ nípa ẹran ayára bí àṣà òun gangan ni o ẹkùn ò lè sáré tó ẹran tí a ń sọ yìí ẹni kíni ẹ̀yin ẹlọ́rẹ̀ gógó ẹ̀wò wọn ò sọ òyìnbó ẹ̀ torí ẹ mọ̀ pé ẹ bá mi tún fẹ́ dàgẹ̀ pé gbogbo nǹkan tí ọlọ́run dá ti ń sa eré ni tó ń fẹsẹ̀ sa eré ẹranko tí a fẹ́ mú tan ẹ̀ wá fún tèní ni ẹranko tó lè sa eré jù
ẹranko tó lè fojú òun náà ni ẹranko tí a tún fẹ́ sọ yìí ọlọ́run sa ẹran yìí lẹ́sà ó sì sá lásàyàn débi wípé nínú pé kí ẹranko kó tún wẹmi ọ̀gá tún ni kódà bó bá tún wẹmi níbi tí ọlọ́run dá dé òun gangan tún mọ́ pòkùkù ní abẹ́ odò tó jẹ́ pé yóò lọ bí ìṣẹ́jú bíi mélòó àáyá kó tó gborí sókè àbàmì ẹranko yìí a máa tún sọ dẹnu omi eléri ibú ẹranko yìí a tún máa pa ẹyẹ jẹ a tún máa sọ dẹ òkè bí ṣe ń gbérí igi ní gbélé ẹlẹ ṣùgbọ́n tó bá fẹ́ sabiamọ nìkan là á máa bá pàdé nílẹ̀ ẹlẹ̀ lẹ́ẹ̀lẹ̀ ni máa ń sabiamọ tiẹ̀ sí o òfúsì ẹranko wo ló tiẹ̀ mú tan ẹ̀wà láti jó ni ẹranko ìyá a máa bí ọmọ mẹ́ta a sì máa bí mẹ́rin ẹran náà ni ẹranko yìí náà máa ń jẹ bíi tàwọn akẹgbẹ́ ẹ̀ tó kù pé ẹranko méjì ń jọra nílé ayé mo rí ẹranko yìí mo sì rẹ́kùn wọn jọra wọn púpọ̀ jù tán bá ní fìrí là ń rẹ́kùn ẹranko yìí náà ń pè bẹ́ẹ̀ o a lè rí ẹkùn ní fìrí ẹranko yìí là ń pè ní fìrí là ń rẹ́kùn ní ayé àtijọ́ àwọn àgbààgbà wọn nígbàgbọ́ pé ẹranko yìí náà lẹkùn ṣùgbọ́n tí àwọn àgbà ọdẹ bá ti débẹ̀ wọ́n ti mọ̀ pé kìí ṣẹkùn ìdínú gbogbo ẹ̀yin babaláwo ìgbàlódé ibi tó yẹ kẹ́ ti lu awọ ẹkùn sí tẹ bá lọ rí lu awọ ẹranko yìí kò ní píìkì o bí ẹkùn bá dáwùjọ ẹranko fún tèní mọ́ lọ mọ́ ọmọ ọlọ́dẹ ògún bì yìí jìnnìjìnnì a máa bo gbogbo ẹranko ni jìnnìjìnnì a máa bo gbogbo ẹranko a sì máa bo gbogbo àwọn lẹ̀kílẹ̀ níbẹ̀ ṣùgbọ́n bí ẹranko yìí bó bá dé àwùjọ ẹranko ó nílò ẹranko tó lè dá jìnnìjìnnì bò ìdínú tó fi jẹ́ pé ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ni ti tọ́lú wò ẹkùn inú ihò lẹkùn máa ń bímọ sí àmọ ẹranko tá à ń mú tan ẹwà yìí kìí bímọ sínú ihò bóyá inú igi tó bá igi tó ní apálùkà tí ò ga dáadáa dàbí inú ìtí ẹ ti mọ nǹkan tí àwọn ọdẹ ń pè ní tí ibi tó ṣókùnkùn dáadáa tí ò sì ga sílẹ̀ inú ibẹ̀ ni máa ń tọ́jú ọmọ ẹ̀ tí máa ń bí ọmọ ẹ̀ sí gbogbo ìgbàkigbà tí ẹkùn bá sì bímọ ẹkùn máa ń dúró ti ọmọ ẹ nínú ilé bí odidi oṣù bíi mẹ́ta tí ẹkùn ò ní jáde síta bẹ́ẹ̀ ni ẹkùn ò ní jáde lódidi oṣù mẹ́ta àmọ́ bí ẹranko yìí bá ti bímọ títí ẹ̀ tán onílọ́ọ̀rì máa ń sabiamọ oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ ló máa ń oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ àwọn ìyàtọ̀ tó pọ̀ ó wà láàárín òun pẹ̀lú ẹkùn bẹ́ẹ̀ bá rí ẹkùn ìlà kan wà lójú ẹkùn tó ń nà láti bí ẹyin ojú ẹ̀ wá sísàlẹ̀ tó dúdú ẹranko yìí kìí nílà tó dúdú ní ara awọ ẹkùn funfun tóńdó ló máa ń wà ní ẹ̀ẹ́rín ẹ̀ tóńdó funfun ló máa ń wà lẹ́ẹ̀ẹ́rín ẹ̀ ṣùgbọ́n ẹranko tí mò ń wì yìí funfun ò ní síbẹ̀ bí aláwọ̀ òféfèé tí a ń pè ní tinú ẹyin bí àwọ̀ ẹyin ṣe rí ni titi ẹ ṣe máa ń rí tẹ́kùn ó máa ń funfun pìn ju titi ẹ lọ ìdínú tí mo fi sọ wípé ẹ gbọ́ ètò yìí ẹ̀yin babaláwo.

àwọn ẹranko tí a mú tan ẹ̀ wá yìí a ti jọ yé yín pé ó fẹ́ràn ẹran òun náà sì máa jẹyìn a máa jẹyìn kò fẹ́ràn òkú ẹran àmọ́ ó lè jẹran ọjọ́ kejì a máa jẹran ọjọ́ kẹta tó bá tóbi tó bá jẹ́ kù ó sì lágbára débi wípé bí ẹran bá sì fi bíi 10 kg jù lọ ì máa ń pa á bí ẹran bá fi bíi 15 to 3 kg tóbi jù lọ a máa ń pa torí ọlọ́run fún ní agbára tó pọ̀. ẹranko tá à ń ṣàlàyé ẹ̀ yìí àwọn wọn kì í wọ́pọ̀ rìn bíi 3-4 náà ṣe máa ń ṣe é rìn. ẹranko tí a sì mẹ́nuba yìí níbi tí ọlọ́run kẹ́dé eléyìí tó bá jẹ́ pé ìyá kan ló bí wọn tán jọ bí wọn ní ìgbà kan wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í bára wọn ní àjọṣepọ̀ wọn kì í fẹ́ra wọn wọn kì í fẹ́ra wọn àmọ́ tó bá jẹ́ pé bóyá wọn bí wọn tán ni wọn bí míì dàbí bákan bákan wọn a máa fẹ́ra wọn wọn a máa bára wọn ní àjọṣepọ̀ tí ọmọ yóò sì wáyé. ẹ jẹ́ kùn bí esin bá fọwọ́ kàn án tó fọwọ́ kàn yàn èèyàn á sábà máa dẹ́tẹ̀ dàbí kó máa so kóńdó lára àmọ́ irú ẹ̀ ò sí lára tẹran yìí bí esin bá fọwọ́ kàn ẹ̀jẹ̀ tó fi kàn yàn kò sí nǹkan kan. ìdí nìyẹn tí wọn ò fi ń kun ẹran ẹkùn wọn yìí kun ní ọ̀sán àmọ́ ẹran tí à ń mú tan ẹ̀wá yìí wọ́n lè kun ẹran ẹ̀ ní ọwọ́ ọ̀sán a sì lè kun ní ọwọ́ ọ̀dájí ìgbà tí ikú bá ti pálá lè kun kì í ṣe pé yóò tó bí ọwọ́ alẹ́ ká tó kun dàbí ọwọ́ ìyálẹ̀ta. ẹran tí a sì ń sọ̀rọ̀ èyí àìrójú ẹ̀ náà àìrójú ẹ̀ torí ojú ẹ̀ jọ ojú ẹkùn kò sí yàtọ̀ kankan lẹ́ẹ̀rin òun pẹ̀lú ẹkùn yàtọ̀ sí pé ìkan kọlà láti bi ojú wálẹ̀ ìkan kọlà láti bi tí ìkan ò kọlà ìkan kọlà eléyìí tó fà á ni wípé ẹkùn a máa rìnà bíi 3-2 km tó bá jẹ́ pé ó bá ti ṣojú ẹ̀ wálẹ̀ a mọ̀ wọ̀ kán àmọ́ ẹranko yìí kò ní àǹfààní àti rí ọ̀ọ́kán tó ẹran tí a pè ní ẹkùn. a máa ṣe ìpátá lọ́pọ̀lọpọ̀ ó sì pọ̀ dáadáa nílẹ̀ pápá ẹranko tí a mú tan ẹ̀wá yìí là ń pè ní ẹranko ọ̀wàwà. ọ̀wàwà là ń pè é ẹni ta ló sọ pé ẹranko tó lè sáré jù láyé là ń pè ní ọ̀wàwà. èmi ni mo sọ pé ẹranko tó lè yára jù láyé ó ní ọ̀wàwà. ọ̀wàwà yìí náà là ń pè ní àmọ̀tẹ́kùn. àmọ̀tẹ́kùn là ń pè ní ọ̀wàwà. eléyìí tí ò tẹ́kùn tó kù díẹ̀ kó tẹ́kùn là ń pè ní àmọ̀tẹ́kùn. ibi tí yorùbá ti mú orúkọ ẹ̀ nu a lè rí pé kò sí nǹkan kan tẹ́ ẹ fi lè pé eléyìí tí ò tẹ́kùn àmọ̀tẹ́kùn kò tóbi tó ẹkùn la fi ń pè ní pé eléyìí tí ò tẹ́kùn àmọ̀tẹ́kùn. olóyìnbó a máa pè ní ṣítà ẹ lọ rè ó wò ó ẹ̀yìn eléèbó ṣítà ni èèbó ẹ̀. òun náà máa ṣe gá gbogbo nǹkan tó wà lára ṣítà oògùn ni. bí ènìyàn bá rí ọwọ́ ẹ̀ méjèèjì iwájú papọ̀ mọ́ lúbúlúbú ojú ọlọ ẹgún papọ̀ mọ́ àwọn nǹkan kan tí wọ́n ń gun mọ́ ó dà bẹ́ẹ̀ nù ó ti dà bẹ́ẹ̀ pátápátá tán bá sọ wípé ire máa ń wá mi wá ọ̀wàwà ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin ọ̀dọ́m̀bolẹ̀ ti ń gbọ́ mi fún tèmi ẹ fẹ́ ṣe ń gbọ̀wọ́ ètò yìí
e fẹran ko fo se omo oluode e fe ri soju 081 6 meta 5 kan 8 meta 5 kan 081 365 385 081 66 081 66 65 88 85 number to dodo ti minu be ba pe lowo aro ti o ba lo e pe lowo osan be ba pe lo ti o ba lo e pe lowo ale irin kenido omo babolode ogun bi yi o na ni whatsapp mi o o na ni whatsapp mi bo de je pe glow mi na le tun fe pe olo 091 52 45 24 22 091 52 20 45 24 22 091 52 45 24 22 ma lo mo lode ogun bi yi ti ile tan aye gbaju ekiti kwara karira layo ka mo dolodi ara eni o eni ku mi oni ku ajijo fa ku degbera lagbara olohun apostle gbenga rifajogun loke egbo eja mo lole o are olawale aboyeji eja mo lole anu ode ile ti ya o gbogbo yin patapata ni mo ki lai seku kankan olode odigbo olode edanre patapata ele nbe won o kabiyesi ilu femi loye lapere oba ti onisere onikore mo ki baba o omo mo ki baba oba ti lu ofosun baba ke pe o baba ke pe o baba ke pe o e se mo dupe ofosun ni baje nigeria oni baje ma lo mo lode ogun bi ti ile ta igbaju ekiti kwara karira layo ka mo dolodi ara

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: wọ́n wá ń lu ọ̀rọ̀.
1: Adansi ni wọ́n.
0: Tí wọ́n lu àyájọ́. Wọ́n fi orúkọ igi. Mọ orúkọ ewé. Wọ́n wá pè mọ orúkọ ẹranko. Wọ́n mú nǹkan kan lára òbí kọ. Wọ́n wá ń wo ewé lórí àkìtì. Wọ́n jọ papọ̀. Wọ́n yà ànú kan.

0: ọ̀dẹ̀rẹ́ ó ju ọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ bá ń sọ ọ̀rọ̀ a máa tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ kọ́ sí lọ́rọ̀ wà lọ́wọ́ pẹ̀ lọ́rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ẹ ti ń gbénu mi tó ń pè ní
1: ọ̀tọ́rì
0: mo dúró ní
1: ọ̀sọ̀rọ̀
0: jáde
1: wà gbà
0: ọ́ lẹ́
1: agbà
0: ọ́ lẹ́ ọkùnrin agbà ọ́ lẹ́ obìnrin agbà ọ́
1: lẹ́
0: bẹ́ẹ̀ni mẹ́ẹ̀kọ́
1: ìdí
0: dajina
1: kì
0: í sọ ní ìlú tó fẹ́
1: láti sẹ́nu gẹ́lẹ́gẹ́
0: àfi tó bá jẹ́ pé o mọ̀ ọ́ mọ̀
1: unless you deliberate your
0: sign paper yẹn
1: sign it
0: pé mi ò fòkè
1: that you don't want to get to the top.
0: Àṣà kì í bẹ̀rẹ̀
1: ọ̀tọ́jú ní ọlọ́bẹ̀
0: wọ́n rán mi ni
1: I am set
0: tiná tiná
1: with fire
0: ọ̀rọ̀ rẹ̀ kò wá dàbí iná
1: it is what make us fire
0: ni olúwa wí
1: nǹkan
0: ṣe mí
1: things are happening.
0: A second gbẹnu mi.
1: Ọ̀gá mi jẹ́rìí ni mi.
0: Ó ṣe mí bí kílẹ̀ tí ń ṣe.
1: Àjò sí dábẹ́tì àfikún.
0: Kì í fi máa jẹ̀mú àgbélé mi
1: gbẹ̀mú. Àjò sì kọ́ dátọ̀ sí dátọ̀
0: sí. Torí orúkọ rẹ̀.
1: In his name.
0: Olágbára.
1: His power.
0: Bọ́lá Dátánì àti Abrahamu.
1: Ó kọ́ Dátánì àti.
0: Tí wọ́n dúró wájú mọ́sí.
1: When the stone
0: fall on the ground. Ilẹ̀ olóògbé wọn mi.

0: to pass through their life.
1: Iná Olúwa.
0: Fire of the Lord.
1: Jẹ́ kí ó yà lọ́rùn mi.
0: Let the tear of my
1: soul. Sọtí ò jẹ́ ká lọ́rùn
0: mi. Má jẹ́ lọ́jà mẹ́lẹ́bẹ̀rẹ̀ bá gbé ọdún. Ọdún. Iná Olúwa.
1: Fire.
0: Sọtí ò jẹ́ ká lọ́rùn mi.
1: Fire.
0: Sọtí ò jẹ́ ká lọ́rùn mi.
1: Sọtí